0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibanisoro laso le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Live it, live it, my father.
3: Eddie, Eddie.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Tó èyí lọ fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
3: Ní tòótọ́.
5: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
3: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDKẹ wà?
6: Èwo ló tún jẹ́ CDKẹ báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDKẹ, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
5: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDKẹ, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDKẹ lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDKẹ sórí 0707-454-3005.
8: CDKẹ, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé rọ.

0: FM Awolu Solu Dero Pese
1: Eje ka so wo ko ke pe mi buli da ba so ki ekun mi dey 2026 dey ba wa laye
2: mo mu ki oba yo dele Femi
1: English ilu Femi loye
2: ajiwo 2
1: degree of ekun mi akoko pelu
2: igbimo
1: ekun mi dey 2026 ni pe
2: gbo eyan
1: si ekun mi dey ti odun yi
2: to ba waye ni ojo keji din ni ogun
1: osu keje odun ti a wa yi
2: ni ekun mi ta all
1: ni bi ti altima
2: se eto ikowojo
1: 500 million naira
2: fun ekun mi
1: recreation center
2: bakan na altima fi
1: ami eye da awon eniyan
2: lola
1: special guest of honor ni
2: his excellency
1: honorable doctor lucky Odemiso Ayedatiwa,
2: Ondo State Governor,
1: Honorable Doctor Shibuega Adefarati,
2: Member of House of
1: Representatives, Akoko Southwest, Akoko Southwest Federal Constituency,
2: Honorable
1: Kolawole Babatunde,
2: Ondo State APC Party Chairman,
1: Doctor Senator
2: Jide Ibisagba,
1: Chairman of the Day,
2: Alaja
1: Ade Osun,
2: Omolabake,
1: Iyalode of Ekwemi Land,
2: Chairperson of the Day,
1: Honorable Doctor
2: Shibeli Aruomolase, Aswaju of Ekwemi Akoko,
1: Honorable Doctor Olusegun Olufeyin,
2: Executive Director
1: on Project Southwest Development Commission,
2: Host
1: Honorable Engineer
2: Jude
1: Ayegbo, Akoko Southwest Local Government
2: Chairman Ekwemi Day 2026 lo kede loruko committee.
3: Yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
4: Ètò ìgbéyàwó láyé.
5: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ní
3: 2026. Ní tòótọ́.
5: Ká gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
7: Ẹ pè CDCare sórí 0707-454-3005.
8: CDCare, sọ́rí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
9: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
10: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
9: Ṣé mi ò sọ fún ẹ?
10: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
9: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
10: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: keep it locked on Adaba FM.
1: Ẹ tó kú dédé ìwòye ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tún bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wa di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wí pé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi ṣe òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni ilé-iṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Aba Mixture. Láfi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kìí ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa. Láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin ó wúlò fóbìnrin ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wàá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 Aba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Aba Mixture.

dúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́. Ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ Sacred Heart Cathedral. Ọba Adéṣíjà Road Àkúrẹ́. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀. Ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìn dè àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé. Àwọn ọmọ màmá.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì
1: tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní Yéṣù.
0: Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀
1: àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain.
0: Àtọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà.
1: Olú àǹtí ṣẹ̀.
0: Jinsan ṣinú.
1: Pantan yoga.
0: Great watches.
1: Awoka.
0: Senator dressing.
1: Resource control.
0: Ní Yéṣù.
1: Ọ̀tà gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbà bùyẹ́kẹtẹ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí.
0: Oh my God.
1: Bí odi ndi ọjà ìlú kan lókè òkun ni.
0: Military and paramilitary accessory.
1: Àwọn officers boot.
0: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn.
1: Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀.
0: Gbogbo schools ní kò tètè wá máa order for uniform container and sandals.
1: All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí.
0: Ìbẹ́ ìṣe léyọléyọ tàbí dọ́sí dọ́sí.
1: Ẹ̀yí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà.
0: Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé.
1: Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́.
0: Telephone 080
1: 3452
0: 0455.
1: Ní Yéṣù,
0: àbíbàtà kó kó ká.
2: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abà ajọ́ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abà Mission kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mission kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abà Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ́ Nàìjíríà ẹ máa pe 091 60 62 62 53 0

0: Pada, ma lọ sibẹ yen o. Marketing office Adabe FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station, Oba Adesida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe na
1: ǹjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: CPG. Orule alawo orisirisi to fun ni ifokunbale ti o si dara pupo ni ki o ma lo. MINL Limited ti won je oga ninu awon onimo technology orule ti o dara ti o si ni ododo. Orule Sumo ati Orule Sumo PPG ti o lawo orisirisi lalupe o dara pupo. Owo re o si gani lara kan si MINL Limited ni number 21 23 Opoponu Abimbola ni Solo Industrial Estate ni Solo Leko. Telephone
1: 0916-000-3434 0803-258-1864
0: Orule Sumo ati Orule PPG alawo orisirisi
2: ade ori gbogbo ile.
3: E ba wa gbo Olorun to bi
4: Allahu Akbar.
5: Ibinu ri oye lori
3: o yan le olorire
6: to duro ti se ala
3: lai yese
6: eyi la wa igbimo ayeye ifitoye
3: baba wa ninu re oniwa tutu bi adaba
6: alhaji jima mohammed
3: aki pelu mi
6: aka
3: jim kata
6: fin to gbogbo eniyan si bi ifinijoye
3: balogun adini
6: lo ero mi obu central mall
3: si yo waye ni saturday
6: ojo kejidilogun
3: saturday
6: 18th of july 2026
3: bere lago mewa owuro
6: ojuko ero mi obu community hall
3: legberuka yard filling station
6: ni baba o ti we lawa ni balogun adini
3: tobu kingdom
6: ni ti le toko
3: alhaji jima
6: aki pelu mi
3: a leader with vision,
6: a diligent servant of Allah,
3: and a blessing to his community,
6: local government,
3: and Ondo State at large.
6: Congratulations.
3: Mo gbo ma ara mi obu.
6: Ile loko leyin odi.
3: O ya ka jobo lori ire to papo.
6: Ki se Allah ole mo tesi waju.
3: Saturday,
6: ojo kejidinlogun,
3: osu keje odun yi.
6: Ilo ara mi obu yo gba obitibiti alejo.
3: Keku le o gbo so fun toko wi pe
6: Alhaji Jima,
3: aki pelu mi.
6: Yo di balogun adini.
3: Ilo ara mi obu Central Mall.
6: Man salam.
3: Awon igbimo iseto ayeye ifinijoye.
6: Awon lo nkede.
7: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko. Akoko ti tun lati ge akara oyinbo fun igbeyawo otoni.
8: Eto igbeyawo laye.
9: Ajowo eduro na jare
10: ah ilo sele
9: ki won to so wapo njo ranti po sele ri television fun mi fridge nkan ero foso ise ile wa ma fowo foso nle ni 2026
7: eh ni tuto
9: ka sa so pe o ti ra won abi
7: ta lo ti e so pe mo bodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
10: e won lo tun je cdk bayi
7: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
9: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
7: ah ah lati osu to koja ni mo ti ra won
9: oluso aguntan e so wapo.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK, sọrí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
13: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
14: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
13: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
14: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
15: Ìjà ńlá lọ nínú ibú, ọ̀rọ̀ gidigba lọ nílé odò. Sisẹ̀rastọ̀s Olúdọ̀lá Pàkẹ́jù. Former chairman of local government and former state commissioner. Tó dẹ̀ ti di àwọn ipò pàtàkì mú nílùú nípínlẹ̀ àti kárí Nàìjíríà. Bàbá pàtàkì yìí máa ti lọ. Ó yàtọ̀ orí ìfẹ́ ńlá pàtàkì tó gbinlẹ̀ láàrin wọn. Ìlú fà á tí ìyàwó rẹ̀ tó fi ṣípò padà. Bẹ́ẹ̀ ti lọ jẹ́ pé olùgbàlà ní kò pẹ́ sí. Ìyẹn màmá wa Princess Eunice Ebuoluwa Akeju ni arásàyìn. Ọjọ́ Thursday 16th of July 9 a.m. to 11 a.m. in the Line Estate ní number 2 General Bajowa Lane Alágbàká Àkúrẹ́. Lọ́jọ́ yìí náà sì ní wake up máa wáyé nílé wọn láfa òkè àgbè. 4:30 p.m. to 6:30 p.m. ọjọ́ Friday 17th by 10 a.m. to 12 noon in the service ní St. George's Anglican Church òkè àgbè. Interment follows immediately at the Shaw Cemetery. Lẹ́yìn èyí sì ní reception ní gbàgede ẹ̀yìn church yìí. Àwọn P-Bat Mandate Elders Forum ti Honorable Demola Itabiyi jẹ́ chairman. Honorable Alabi Ebenezer Secretary. Lónìí kákéde ẹ̀ lórúkọ gbogbo ẹgbẹ́ P-Bat Mandate Elders Forum.

jẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: Wow, 3-in-1. O mi ni kọ́ ló kù kó fi kun.
1: Kíbo
2: Dairy Mix.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Dídùn ìran tí olódodo.
4: Ọpọ́ ọdún mẹ́wàá lẹ́ni kì í yéré a.
5: Late
4: Mrs. Janet.
5: Olúṣọlá.
4: Ààwẹ̀.
5: Ìkẹ́tẹ́kẹ́tẹ́ èrò mọ̀ sí.
4: Ìyáwẹ́ nílùú Àkúrẹ́.
5: Ti jẹ́ pẹ̀lẹ́ ẹ̀dá o.
4: Kìtìkìtì ọmọ lífọ̀.
5: Iná yóò jẹ́.
4: Iná yóò dà ká gbàgbé iye kó bí ọlọ́mọ o.
5: Ọjọ́ kẹtàlá
4: oṣù kejì ọdún yìí
5: lípàdún mẹ́wàá kì í yéré a.
4: Late Mrs. Janet.
5: Olúṣọlá.
4: Ààwẹ̀.
5: Ìkẹ́tẹ́kẹ́tẹ́ èrò mọ̀ sí.
4: Èyí àwẹ̀.
5: Kò ti jọrọ ọrùn líìpẹ́ o.
4: Kìtìkìtì ebi ara àti ọ̀rẹ́
5: àti ọmọ kò fi sílẹ̀ sáyé lọ.
4: Mọ̀ ṣe rántí rẹ lórí o.
5: Fọ
4: wájú kò kojú sí ẹ̀ bàjẹ́.
5: Èyí kò dẹ̀gbọ̀n rè.
4: Ẹ mọ̀ bàjẹ́ o.
5: Ìwọ lọmọrọ lódò sáyé.
4: Àrò onílẹ̀.
5: Ọmọ eléyìí sọ̀rọ̀ gbúdò.
4: Ọmọ eléyìí sọ̀kúrù tán.
5: Ọkàn nu murú lẹ́yìn rẹ.
4: Kì mọ ara gbogbo ọ̀tún ìsá o.
5: Àtẹ̀mọ̀jọ bí e o.
4: Ilé ọmọràn lárẹ̀kẹ̀sán.
5: Ọmọ olójúlé ńlá.
4: Ọmọ borí adé.
5: Ọmọ ẹyẹ gẹ̀ẹ́gẹ́gẹ́.
4: Ọmọràn lẹ́gbẹ̀ jẹ́mikí ọba.
5: Ogun jẹ́mikí ọba.
4: Àgbà jẹ́mikí torú ṣèkà.
5: Ọkẹ́yìn orí ògún ni a ṣe jẹ́.
4: Ọmọ kó ṣe jẹ́ o.
5: Omi ọmọ ọrọ̀ mú ṣe.
4: Ǹjẹ́
5: kètèkété ọmọ àti ọmọ ọmọ
4: ní kéde fọ
5: ọpọ́dún mẹ́wàá
4: sí èyí awẹ́
5: bọ́tí.

0: jadimon
1: ami ami
0: be ni lo ro toni an kin asin kin an sadura ni gbogbo ile o tu ojire bi a gbogbo awon ipile tun ja lamu legbe titi kakakiri agbalaye ni gbogbo bi te tin bo wa a ni lo mo sonu bi o se bi omo
1: o ami o
0: aburo ni kan wa no se yo
1: ami ami
0: a ni ran fe se si
1: ami
0: a ni ran ra o
1: ami o
0: o lo o jade le ko le pada wole ko ni je ti wa lase le
1: ami ami ami ami
0: gbogbo ta ba n gbero ni rere ninu ose yi ni yoku osu yi olohun o ba mu wa si rere o
1: ami o
0: aburo ni se lori
1: ami olohun
0: alabu oni sele wa lori
1: ami ami
0: atun ti de laro tuni lori eto yin eto wa ta ti ma mu awon koko to ba suyo ninu awon iwe iroyin ojojumle wa se ti gbo yin laro ya tun ti ko awon iwe iroyin de gege bi ise wa e mo wipe a ni ba won ira debi ti a wa e ti olomo nu nitori de iya awon iwe iroyin ohun lolokan ojo kan lati ko de abere ti ni se lawe lawe a ma mu awon iroyin lolokan ojo kan sugbon kwa to di pe a de abala be bi odun omo mi da to mi lori keji lohun
1: ah da to mi
2: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da to wo re le ni o da se kan sun lo ni
3: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede jo ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pe lo re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 aba make sure lati je alagbata jake jado le nigeria e ma pe
4: 09162622530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262530916262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262560262 oṣù keje ọjà ifon ọjọ kẹrìndínlógún oṣù keje ọjà sábúrẹ ọjọ kẹrin oṣù kẹjọ ọjà òkè àgbè lọjọ kẹrìnlélógún oṣù kẹjọ ọjà kìrìbó ọjọ kẹrìndínlọgbọn oṣù kẹjọ ọjà ìta ògbólú ọjọ kẹtàdínlọgbọn oṣù kẹjọ ètò ìtọjú ìlera ọfẹ yóò wá wáyé ní ondo east ọjọ kọkànlélógún oṣù keje ìfẹdọrẹ ọjọ kẹtàlélógún oṣù keje àkókò north west ọjọ kẹtàdínlọgbọn oṣù kanna ilẹ olùjì òkègbo ọjọ kọkàndínlọgbọn oṣù keje ìlàjẹ ọjọ kejìdínlógún oṣù kẹjọ ní ogúnjọ oṣù keje àwọn obìnrin gmt ní ìpínlẹ̀ ondo yóò ṣe ìfọwọ́sí gbangba fún ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́yìn náà
5: àwọn ọmọ ìbíra yóò ṣe ìfọwọ́sí gbangba tiwọn ní ọjọ́ kẹfà oṣù kẹjọ àwọn ọmọ igbo yóò ṣe tiwọn ní ọjọ́ kẹtàlá oṣù kẹjọ nígbà náà ni àwọn ọmọ haúsá yóò ṣe tiwọn ní ogúnjọ oṣù kẹjọ
4: gmt ìpínlẹ̀ ondo ló ṣètò àwọn ètò wọ̀nyí o pẹ̀lú àtìlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé honorable dr olúbùnmi túnjí òjò
6: Àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú Transportation Movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká mọ́ ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nú ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ká yé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́ ká tó jáde lérìnrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wárọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdú fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ méjèèjìdínlógún tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè Aṣíwájú, on your mandate we shall stand. BTO, anywhere you go.
7: Ǹjẹ́ ẹ̀yin wálé ìwé tó bá ń jẹ fẹ́ gbẹ́gbàwó bọ̀ nílẹ̀ yìí ẹ má wulẹ̀ dààmú jìnnà mọ́ ọjàre. Ilé ìwé Queen and Crown nílùú Lárábọ̀kí nípínlẹ̀ Ondo gan ló kájú ẹ̀. Ilé-ìwé Queen and Crown nílùú Lárábọ̀kín níbẹ̀ làwọn olùkọ́ wa ti ń farajìn láti kó àwọn adarí rere lọ́jọ́ iwájú nípasẹ̀ ètò ẹ̀kọ́ tó mọ́yẹ́ lórí pẹ̀lú ìwà ọmọlúàbí tó ń ti ìwà Ọlọ́run. Gẹ́gẹ́ bí ilé-ìwé tó bá ń tẹ̀gbàsẹ̀ ìjọba láti máa ṣe ètò ìdánwò WAEC àti NECO bẹ́ẹ̀ látún láwọn yàrá akẹ́kọ̀ọ́ láti ilé-ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé girama nínú àyíká. Eléyìí tó dúróore pẹ̀lú ààbò tó

0: péye lórí àwọn ọmọ yin tó fi mọ àwọn yàrá ìkàwé tó jẹ ti ìgbàlódé eléyìí tí àwọn òǹkẹkọọ ayé òde òní kún bẹ fọfọfọ day and board ní wà nílé ìwé wa àwòyanu à ní yàrá ìgbórinjáde wa ìyẹn music studio tó fi mọ ilégbèé fún àwọn akẹkọọ tó jẹ ti boarding ìgbaniwọlé fún sáà ètò ìkẹkọọ 2026-2027 ló ti gbéra sọ báyìí ètò ìdánwò àṣewọlé ni yóò bẹrẹ lọjọ kọkànlá oṣù keje àti ọjọ kẹẹẹdọgbọn oṣù keje bẹẹ ni yóò tún máa tẹwájú ní ọjọ kẹjọ oṣù kẹjọ títí di ọjọ kejìlélógún oṣù kẹjọ ọdún yìí fún ẹkúnrẹrẹ àlàyé àti ìforúkọsílẹ ẹ pé 0706-071-9708
1: Ní ìbámu pẹ̀lú ìgbésẹ̀ European Union Deforestation Regulation EUDR àti ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ondo Olola Gómìnà wa nípínlẹ̀ Ondo lókè Orímísàn Ayédàtiwa máa wá ṣe àkànṣe iṣẹ́ ìṣíde pínpín ọ̀jẹ̀lẹ̀ igi gbígbìn fáwọn àgbẹ̀ tí wọ́n ti pegedé ètò yìí máa wáyé lọ́jọ́ Monday 20 oṣù keje ọdún yìí Àkúrẹ́ Forest Reserve tó wà lágbègbè Àpọnmu láò ti ṣe wò bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ètò yìí wà fún àwọn àgbẹ̀ inú igbó ọba tí wọ́n ti ṣe ẹ̀tọ́ wọn lórí gbogbo owó tó yẹ ní sísan títẹ̀lé ìlànà EUDR Làwọn àgbẹ̀ wọ̀nyí máa fi láǹfààní tó gbòòrò sínú igbó ọba nígbàkigbà àgbẹ̀ tí kò báyìí tí ṣe ẹ̀tọ́ tiẹ̀ kó má fi jáfara o kó tètè gbé ìgbésẹ̀ báyìí ìjọba sì máa sa gbogbo ipa láti rí wípé iṣẹ́ ọ̀gbìn kankan ò wá ní ṣeéṣe o fún ẹnikẹ́ni tó bá ń ya igbó ọba lòṣọ̀gbìn láì tẹ̀lé ìlànà tó tọ́ pípín ọ̀jẹ̀lẹ̀ igi fún àwọn àgbẹ̀ ní forest tó wà ní agbègbè Àpọnmu wà fún ìfilọ́lẹ̀ gómìnà nìkan ìjọba ìpínlẹ̀ Ondo yóò máa tẹ̀síwájú láti máa pín èyí tó kù ní tẹ̀lé-n-tẹ̀lé káàkiri gbogbo igbó ọba tó wà nípínlẹ̀ Ondo títí tí ó fi kan àwọn àgbẹ̀ tó kù ìkéde yìí wá láti ọwọ́ honorable engineer Lẹ́yìn Akínọlá komisanna fẹ̀tọ́ ọ̀gbìn àti igbó ọba nípínlẹ̀ Ondo
2: Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹ̀ka ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti sọ wípé àwọn ò tiẹ̀ ní fàkókò ṣòfò mọ́ fẹ̀tù ṣòfò láti sọ wípé wọ́n lọ sí ilé ẹjọ́ tó mọ́ ń gbọ́ awuyewuye tó bá sùọ́ lẹ́yìn ìdìbò lórí ètò ìdìbò sípò gómìnà tó wáyé lógúnjọ́ oṣù kẹfà ọdún tí a wà yìí nípínlẹ̀ Èkìtì nígbàtí ìgbìmọ̀ aṣèjọba ti ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n sọ wípé yìí ni àwọn ò tiẹ̀ ní bójú wo ọ̀rọ̀ ilé ẹjọ́ rárá o lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe nílùú Àdó Èkìtì jọ nílùú ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti sọ wípé yóò ya sàn kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kí wọ́n dojúkọ bí wọ́n ṣe tú ara wọn tò tán lè dúró déédé tí wọ́n sì fi ìgbàdúnkò ṣoṣọ̀ já gbogbo gbogbo tí bá ń bẹ láàrin wọn kí wọ́n yanjú rẹ̀ àti wípé kí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó àwọn èròjọ láti ẹsẹ̀ kúkú o látàrí ètò ìdìbò gbogbogbò tí ó wáyé ní ọdún tó ń bọ̀ àwọn yìí ló jẹyọ nínú àtẹ̀jáde léyìí tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé náà nígbàtí ìpàdé ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Èkìtì tí ó wáyé tó sì tẹ oníròyìn lọ́wọ́ lánàá ọjọ́ Àìkú láti ọwọ́ akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC Ẹni Gbóyèga Aríbiṣọ́gàn Aríbiṣọ́gàn ló wá ṣe àlàyé wípé ìpàdé ọ̀hún ló wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù keje ọdún tí a wà yìí léyìí tí alága ẹgbẹ́ òṣèlú ADC nípínlẹ̀ Èkìtì Ọ̀mọ̀wé Bámidélé Ẹkún Ọlá tí ó darí fún bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ àwọn èèyàn àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ Èkìtì bákan náà ni igbákejì alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ẹkùn tí a wà yìí tó ìtún jẹ́ bẹ́ẹ̀ làwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n wà níbi ìpàdé náà gẹ́gẹ́ bó ṣe sọ àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ àti àwọn kànrìnkànrìn tí wọ́n rẹ́sẹ̀ walẹ̀ níbi ìpàdé ọ̀hún iná jọ jókòó tí wọ́n sì fi ìgbàdúnkò ṣoṣo ṣọ̀já léyìí tí wọ́n dálẹ̀ tí wọ́n tuṣà tí wọ́n sì ferùkerù bẹ́ẹ̀ kẹ̀ ni gbogbo èròǹgbà wọn ni lórí ètò ìdìbò tí ó wáyé lọ́dún 2027 léyìí tí wọn ò ṣe bẹ́ẹ̀ tí wọn ò fẹ́ fìdí rẹmi iná fi sọ wípé ewu làbùrọ̀ mọ́ lọ sílé ẹjọ́ nítorí ikún ti wọgbó kí wá ní kéèyàn tó máa sọ àdásíkún tó ti lọ nítorí náà àwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún iná sọ wípé wọ́n ní ìgbàgbọ́ nínú àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú ADC náà ní orílẹ̀-èdè yìí tí wọ́n jẹ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe ti ẹgbẹ́ òṣèlú ọ̀hún léyìí tí Senator David Mark àti Rauf Arẹ́gbẹ́sọlá tí wọ́n ṣáájú wọn bẹ́ẹ̀ ni wọ́n sọ wípé kíni ẹ lọ sínú ìwé ìròyìn punch àtọ̀pọ̀ ìwé ìròyìn míì jáde lónìí kẹ́ẹ̀ kàyókù bẹ́ẹ̀.
3: Káyọ̀dé.
2: Bí ọdún.
3: Pẹ̀lú bí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí ṣe fún àwọn ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní gbèdéke àsìkò tí wọn yóò fi orúkọ olùdíje sí ipò ààrẹ àti igbákejì rẹ̀ tó fi mọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ilẹ̀ yìí sílẹ̀. Ìní àwọn ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti mú àṣẹ tí àjọ elétò ìdìbò ilẹ̀ ń sọ tí wọ́n ti múṣẹ o. Nítorí pé àjọ elétò ìdìbò náà ló ti sọ pé ó gbúdọ̀ ní gbèdéke àsìkò tó yẹ kí wọ́n fi orúkọ wọn sílẹ̀. Ṣùgbọ́n ní báyìí lẹ́yìn ìgbà tó jẹ́ pé àsìkò tí wọ́n fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọn àti fi orúkọ wọn sílẹ̀. Ìní àjọ elétò ìdìbò ilẹ̀ yìí bá sọ pé ó dá o, a tún fún yín títí di ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún tí a wà yìí kó tó di pé ìpínpín yóò dé bá kinní ọ̀hún. Ọpẹ́lọpẹ́ àjọ èyí ti ń gbanilámọ̀ràn láàrin ẹgbẹ́ òṣèlú sẹ́gbẹ́ òṣèlú èyí tí wọ́n pàrọwà sí àjọ elétò ìdìbò ilẹ̀ yìí pé kí wọ́n jọ jáde kí wọ́n túbọ̀ bá wọn sun síwájú. Ni àjọ elétò ìdìbò náà bá wá sọ pé ó dáa títí di òru ọ̀la tí ṣe ọjọ́ ìṣẹ́gun àwọn fún wọn ní gbèdéke o láti pé kí wọ́n wá fi orúkọ ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ ni ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n bẹnu àtẹ́ lu àwọn ẹgbẹ́ òṣèlú alátakò náà pé kí ni wọ́n ń wò láti ọjọ́ ìwá tí wọ́n tí lè fi orúkọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀. Wọ́n ní pẹ̀lú bó ṣe jẹ́ pé wọn ò lè fi orúkọ ẹgbẹ́ òṣèlú orúkọ àwọn tí ó díje nínú ẹgbẹ́ òṣèlú wọn sílẹ̀ yìí a jẹ́ pé wọn àti ẹ̀gbáradì rárá àti pé kò sí nǹkan kan pàtó tá a lè rí tọ́ka sí pé wọ́n fẹ́ ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Bí ọdún.
3: Káyọ̀dé.
2: Àwọn ikọ̀ ọmọ ogun Operation Adinkai iná ṣe bẹ́ẹ̀ ṣẹ̀mí ẹni tó jẹ́ afẹ́rọ yàwòrán àjọ aṣerùbálù Islam ní kúkúrò tí wọ́n sì rí àwọn èròjà fúnramóhùnmáwòrán wá kan lè tó fi hàn gbangba wípé àwọn mẹ́ta tí ó wá láti ilẹ̀ òkèrè ni wọ́n ṣe agbátẹrù àti àtìlẹ́yìn o tí ti lórí ọmọ ilẹ̀ Palestine kan tí wọ́n sọ wípé òun gan ni ó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ tí ó sì ń kọ́ wọn ní gbogbo ọ̀nà tí wọ́n rìn. Bákan náà lọmọ Morocco kan léyìí tí wọ́n sọ pé òun ni dókítà onímọ̀ ìṣègùn òyìnbó léyìí tí ó wà pẹ̀lú àwọn ikọ̀ aṣerùbàlú náà nípínlẹ̀ Borno ẹni tí ó jẹ́ adelé ẹni tí ó ń gbéròyìn sáfẹ́fẹ́ fún ikọ̀ àwọn ọmọ ológun náà àti àjọ amúṣẹ́yá ti ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí Operation Adinkai Captain Mohammed Gone olómọ̀kan rẹ̀ kẹ̀kẹ́ nù àtẹ̀jáde tó tari síta lánàá ọjọ́ Àìkú gẹ́gẹ́ bó ṣe ṣe àlàyé ó ní iṣẹ́ ọ̀hún ni wọ́n ṣe àṣeyọrí o ní ọjọ́ Àbámẹ́ta látàrí bí àwọn àjọ ISWAP ọ̀hún bí wọ́n ṣe ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ kí wọ́n pọ́wọ́ wọlé síbì kan kí wọ́n sì lọ ba ìbẹ̀jẹ́ ní Cross Kahuwa ní ìjọba ìbílẹ̀ Kàkáwá nípínlẹ̀ Borno Gone wá ṣe àlàyé o ó ní àwọn aṣerùbàlú ọ̀hún ní gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ kan fi òkùnkùn bójú kan ṣe iṣẹ́ láabi kí wọ́n sì gé àwọn ọmọ ológun náà kí wọ́n gé wọn légèé nítorí gbogbo àwọn nǹkan èròjà tí wọ́n ń lò láti ṣe ìtọ́jú àwọn tó bá ní àrùn onígbá méjì ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ lọ jí kó o àtijáde òun wá sọ wípé àwọn ọmọ ogun 19 brigade sector 3 tí wọ́n jẹ́ àjọ amúṣẹ́yá àti apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí Operation Adinkai ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti kọ̀bẹ́ bọ àpò àṣeyọrí ìgbìyànjú àwọn ọmọ ogun aṣerùbàlú Islam léyìí tí wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ lọ ṣe àkọlù sí Cross Kahuwa ní ìjọba ìbílẹ̀ Kùkáwá nípínlẹ̀ Borno léyìí tó sì jẹ́ pé ogun lọ́gọ̀ àwọn èèyàn ló ṣe bẹ́ẹ̀ tí ó faragbọta nígbàtí àwọn tó ń ṣe àkọlù ọ̀hún kò tó di gbà àwọn ológun tí wọ́n ṣe bẹ́ẹ̀ mú wọn ní pàpà popo tí wọ́n fi fẹ̀yìn bẹ́lùgbẹ́ àṣeyọrí ọ̀hún ni wọ́n ṣe látàrí pé wọ́n dáàbò bo agbègbè náà léyìí tí wọ́n sì jẹ́ kó fi hàn gbangba wípé àwọn ọmọ ológun ọ̀hún ni wọn ò sùn táratára o bẹ́ẹ̀ ni wọn ò sì rẹpẹ̀tì ni wọ́n dúró déédé àtọ̀sán àtòru wọ́n sì múra ìjà sílẹ̀ bí ẹkùnrin o torí iṣẹ́ ọ̀hún léyìí tí wọ́n ṣe tó mú yanyan ni láti tẹ̀síwájú láti máa ṣẹ́kẹ̀ bẹ́ẹ̀ àwọn aṣerùbàlú àti wípé gbígba gbogbo àwọn agbègbè apá ìlà oòrùn àríwá orílẹ̀-èdè sílẹ̀ ni wọ́n ṣe níṣẹ́. Ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
3: Káyọ̀dé.
2: Bí ọdún.
3: Ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kan ìyẹn Yusuf Adamu Gaji láti ìpínlẹ̀ Plateau ló mọ̀ ti sọ pé àníṣe òun ò fẹ́ láti pé kí àwọn èèyàn kí wọ́n máa san owó fún àwọn karambà ní èèyàn yìí tí wọ́n bá jíyàn gbé o onílòótọ́ àti lódodo ó lóun mọ̀ pé kì í dùn mọ́ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn tí wọ́n jí gbé nínú láti pé kí wọ́n mọ wá owó káàkiri àti pé pẹ̀lú bíkẹ́ ní ọ̀hún bó ṣe bà wọ́n lára tó òun ló ń jẹ́ kó mọ ká wọn lára láti pé tí wọ́n bá ti bèrè owó lọ́wọ́ wọn tí wọn yóò sì máa lọ sájàngàlà jóńgólo káàkiri láti pé kí wọ́n sọ owó náà fún àwọn tí ó jẹ́ ajínigbé ó ní ó rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti pé tó bá ti rí àwọn tí wọ́n jínigbé yìí ńṣe ni kán máa pa wọ́n lójú ẹsẹ̀ nítorí pé èyí gan ni yóò dẹ́kun pé bóyá wọ́n ń jìyàn gbé ní orílẹ̀-èdè Nàìjíríà oní tó bá jẹ́ pé a sì ń fi ọwọ́ pa wọ́n lórí ó ní kíní ọ̀hún yóò túbọ̀ máa ràn mọ̀ sí ni ó lóun ò sì faramọ́ o pẹ̀lú bí ìjọba bó ṣe tún lọ máa ń fún wọn lówó tí yóò sì tún sọ pé òun kó wọn pẹ̀lú àwọn ará ìlú tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọn yóò tún rán wọn lọ sí iléèwé ó ní bó ló ṣe yẹ kó jẹ́ bẹ́ẹ̀ ó ní ṣé wọn mọ̀ pé àwọn mọ̀lẹ́bí àwọn tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí àti àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí tí wọ́n sì ti gbẹ̀mí wọn owó wọn gan wà lára owó orí èyí tí wọ́n san ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n tún lọ ń kó fún àwọn tí wọ́n tún ṣe wọ́n bí ọṣẹ́ yìí ó ní bó ló ṣe lè jẹ́ bẹ́ẹ̀ ó ní a jẹ́ pé àwọn tí wọ́n ń san owó orí náà tí mọ̀lẹ́bí wọn tó ń bẹ nínú àwọn tí wọ́n jí gbé tí wọ́n sì tún gbé payé wọ́n wá pàdánù bí ọ̀nà bíi méjì àbí ọ̀nà bíi mẹ́ta ó ní kò tiẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ rárá ó ní bó níjọba yóò ṣe sọ pé àwọn kan da ìlú tí wọn yóò tún máa fún wọn lówó tí wọn yóò tún máa sọ pé wọ́n fún wọn níṣẹ́ tàbí pé wọ́n tún ṣe nǹkan kan fún wọn ó ní kò dáa gan o ó ní ó rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí láti pé kí wọ́n dẹ̀kun rẹ̀ ó níṣẹ́ rí àwọn karambà ní èèyàn wọ̀nyí ó ní nǹkan táwọn ìjọba ò mọ̀ ni pé tí wọ́n bá ti wà láàrin àwọn èèyàn ìlú wọ́n lè máa fún àwọn tí wọ́n tún bẹ nínú ẹgbẹ̀rin wọ́n lè máa fún wọn lọ́wọ́ wọ́n sì tún lè máa padà sí ibi gan tí wọ́n ti ń ṣiṣẹ́ láàbí tẹ́lẹ̀ ńgbà tí nǹkan tí wọ́n bá ń rí láàrin ìgboro ò bá ti tẹ́ wọn lọ́rùn tó ó ní gbogbo nǹkan tí wọ́n ṣe yìí ni ò dá òun gan ló sì ń jẹ́ kí ọ̀rọ̀ ààbò kó túbọ̀ máa mẹ́hẹ ó ní kí wọ́n kúkú fi gbogbo ẹ̀ lẹ̀ fún àwọn àjọ elétò ìdìbò àjọ ilé tó ààbò orílẹ̀-èdè yìí láti máa ṣe bó ṣe tó àti bó ṣe yẹ ju pé kí wọ́n máa sọ pé wọ́n tún fún wọn lówó lọ òní torí náà ní ti tóun o òun ò fẹ́ láti pé kí wọ́n máa fún wọn lówó láti pé kí wọ́n lè gba àwọn èèyàn sílẹ̀ láti àkàtà àwọn tí wọ́n bá jìyàn gbé ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn daily post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
4: Ani yiniyini ká tún lè gbà mí sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní ìgbèjì. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà Lucky Ayédàtiwa orí ìnísàn. Wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn. Kí ká máa ṣe níyọ̀tọ̀ mi kán sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fín. Ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀. Ẹ jẹ́ ká jọ wùwọ́ ọmọlúàbí. Ẹ má gbàgbé Polygon kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọn láìpẹ́ àwọn tásọ̀sì yóò mọ yaba kọ̀ọ̀kan kiri àbá tí ò bá tí ì ṣe ìjìyà pàtàkì wà fún o bákan náà gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ tán lókè gan ìjọba sì fara mọ́ ṣùgbọ́n gbogbo ibi títí kí wà tí màláìnà àgbẹ̀ ti

0: Plantation ẹ mọ pẹkẹtẹ ti kẹrù yín o kéde pàtàkì yóò wáyé láti ọwọ ẹjìn náà ẹyẹ akínọlá commissioner for agri and forestry.
1: Ìwọ Sátidé o.
2: Ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi, èmi Ayafẹ́mi Alágbòlo ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
3: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
2: Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó ti níkan rí tó ṣì ń wá sí ni tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n da ata sí ẹ lára tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò àṣírí tí wọ́n fi wà nílé Fẹ́mi Alágbo dì sí máa bọ̀ kẹ́ a fi fún yín
3: tàbí ìwọ tí òun tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lóru ni bí ẹ̀mẹ́ta sí mẹ́rin máa bọ̀ nílé iṣẹ́ wa
2: nọ́mbà wa rèé 070-6532-6843 lẹ́ẹ̀kan sí 070-6532-6843 àìsàn onífẹ́ ara wa ṣe ibùgbé o àmì.
4: It's time again to obtain your form for qualitative education at Crown Polytechnic, Ado Ilawe Road, Odo. Announces admission for 2026-2027 session for both full-time and part-time program in ND and HND. Available courses include Mass Communication, Accountancy, Business Administration, Public Administration, Computer Science, Statistics, Science Laboratory Technology, Computer Engineering, Estate Management, Quantity Surveying, Architectural Technology, Building Technology, and more. Candidate must have sat for 2026 JAM and possess 5 credit subjects in O-level results. Applicants are to visit the Polytechnic Bursary or any accredited agent to obtain their form with the payment of non-refundable fee of 10,000 naira only. Crown Polytechnic Fika Lesi, Kilometer 10, Ado Ilawe Road, Odo Ado Ikiti. Fun alaye lekunrere pe 0803-489-6926. Email info@crownpolytechnic.edu.ng. Website www.crownpolytechnic.edu.ng. Crown Polytechnic. Education by excellence.
5: Daddy Junior George Enson ma jimi kale gbogbo e na ojuseju meji lo
6: mommy junior ma yeye mi mo ti yato si ti tele
5: fi mi le jare
7: Ligo tap apa kapsu lo tun se gori
5: yeah ma pa mi jare je nse ya awon omo mi
6: nbo lo nsa lo
5: runo daddy junior ogbon wo lo da
6: emi na ko isowo bigo kababa kapsu ni ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode fun awon okunrin ajabi dani be ni ore mi alowo le lo fun mi o wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise ewo ni ko njo wa nle lati je ko okunrin o ma wo ke finu ka bi o se Bokele, kai, Bigo Kababa Capsule, Iru Konsho, Laudo Uta, Ileshe, Ayo Aba Health Limited, Loko Pop, Fan Wako Nini Kan, Ele Rira, New Chemist Ati Pharmacy, Kwe Kurere Alaye, Epe, 0803-860-6858, Lekosi, 0803-860-6858.
8: Tani. Ẹ fìjà kílẹ̀ ọmọ yẹn tó máa kan lẹ́kun ni. Ṣé ò sí?
9: Kò sí jàre ọ̀rẹ́ mi. Ntí ẹ rọrùn sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
8: Ẹ bó ló ṣe rọrùn sùn? Ngbà tí tìmùtìmù ti wà àtàwọn ọmọ fi ń sùn ọ̀yàtọ̀ sí pálí ẹja.
9: Alábàjọ, nbo ni mo ti wá lè rí ojúlówó mattress rà báyìí.
8: Wo, kò sí méjì ìjọ bí inú gbó. Ọ̀dọ̀ ọmọ Jésù ní number 1 Gbeleju Street, lẹ́gbẹ̀ẹ́ ilé epo Glovin ní òde ìrèlè. Nìkan ló ti lè rí ojúlówó mattress rà o. Bí wọ́n ṣe jẹ́ alágbàtà fún iléeṣẹ́ Good Mattress pẹ̀lú warranty ọdún mẹ́rin ṣangeliti lórí gbogbo tó bá rà lọ́dọ̀ wọn. Fún ní irú fóòmù tẹ bá ń fẹ́, bẹ̀rẹ̀ látòrí fóòmù ọmọ ilé ìwé tó fi dórí 3.5, 4.5 pẹ̀lú àwọn family mattress náà tí wọ́n jẹ́ 6, 9, 12, 18, and 20 inches. Bẹ́ẹ̀ la tún láwọn tìmùtìmù lọ́kàn ọjọ́ kan tí ẹ̀ dàbí mọ́tò kalẹ̀ lórí àwọn pillow stick ìrónilọ́rùn pẹ̀lú àwọn ọ̀kà ọ̀jọ̀kẹ́ ojúlówó bedsheet.
10: À ń fi alágbàtà káàkiri ìpínlẹ̀ Ondo.
8: Wo má wulẹ̀ rè kórè bàdé mọ́ má pe ọmọ Jésù lóde rèlè sórí.
11: 0812-212-9990
8: Àbí 0703801-0434 ọmọ Jésù ojúlówó alágbàtà fọ́ọ̀mù lóde rèlè.
12: Ẹ̀yin
11: àgbẹ̀ran ní ìpínlẹ̀ Ondo ẹgbọ́n o. Lábẹ́ ètò ó dìrọ̀rùn ti gómìnà Lucky Orímísùn Ayédátiwa, ètò Helpress pẹ̀lú ìrànlọ́wọ́ ilé ìfowópamọ́ àgbáyé World Bank àti ìjọba àpapọ̀ ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ àjẹsára ọ̀fẹ́ fún ẹran ọ̀sìn, màlúù, ewúrẹ́, àgùntàn àti adìyẹ yóò gba àjẹsára lòdì sí àrùn tó léwu bíi CBPP, àìsàn Newcastle ti ẹsẹ̀ àti ti ẹnu. Àfojúsùn wa ni láti dín àrùn kù, dáàbò bo ẹran ọ̀sìn, mú kí wọ́n pọ̀ sí, kí o sì rí èrè tó pọ̀ nínú iṣẹ́ àgbẹ̀ yìí. Ìfinálẹ̀ ètò yìí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ajé, ọjọ́ kẹtàlá, oṣù keje ọdún 2026 ní aago mẹ́wàá òwúrọ̀. Ibi tí ó ti wáyé ni pápá ilé ẹ̀ka ìtọ́jú ẹran ọ̀sìn, ọ̀gbìn àti igbó ọba. Lẹ́yìn èyí, àjẹsára yóò wá lọ káàkiri gbogbo ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo fún ọjọ́ mẹ́wàá. Ẹ má sì jẹ́ kí àǹfààní yìí fò yín ro. Ọ̀fẹ́ ni Helpress, mímú iṣẹ́ ẹran ọ̀sìn dàgbà, fífi agbára sí àti mímú èrè rẹ pọ̀ sí. Olùkéde ni Mr. Olúfẹ́mi Adéogun, alákòóso ètò Helpress ìpínlẹ̀ Ondo.
12: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
13: Ètò ìgbéyàwó láyé.
14: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
15: Kí ló ṣẹlẹ̀?
14: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
12: Ní tòótọ́,
14: ká ṣáà sọ pé o ò tí ì rà wọ́n àbí?
12: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
15: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
12: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
14: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
12: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
14: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
12: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
16: Ẹ pè CDK sórí 0707-454-3005.
17: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
18: Bíọ́dún
19: Káyọ̀dé,
18: ó kéré tán àwọn 24 ni wọ́n ti sọ pé àwọn darandaran agbébọn ti ṣẹ̀mí wọn ní kúkúrò ní ìlú Nóbí níjọba ìbílẹ̀ Òtúpó nípínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí ròyìn láti ẹsẹ̀ kùkú, àwọn aṣekúpani ọ̀hún náà sọ wípé wọ́n ya wọnú ìlú náà ní kùtù àyà náà ọjọ́ Àìkú, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní àdíjúyìn. Nígbà tí wọ́n sọ wípé pẹ̀lú ìbínú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún ni àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin nínú ìlú náà iná fi fọ́n sí pópó ní ojú ọ̀nà ní Òtúpó débi wípé wọ́n lọ sí ààfin

0: Àwọn Fúlàní agbébọn kan ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ ìlú ọ̀hún láàrin aago mẹ́ta àbọ̀ òru sí aago mẹ́rin àbọ̀ ìdájí. O ni wọ́n sì ṣe àkọlù sí ìlú Nobi ọ̀hún ní òtúpo. Wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn ní kíkankan bí ogun jálumi. Ó lè ló mú kí gbogbo àwọn olùgbé agbègbè ọ̀hún kí wọ́n kan lu pápá o. Ó kéré tán èèyàn 16 ni wọ́n rí òkú wọn láàárọ̀ nígbà tí ilẹ̀ mọ́ níbi àkọlù ọ̀hún. Ó lóun pàdánù àbúrò òun obìnrin kan àti àwọn méjì tí ó jẹ́ ọmọ rẹ̀ nínú àkọlù ọ̀hún. Ó láwọn Fúlàní ọ̀hún iná ń wọlé lójúlé dójúlé o tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n yìnbọn pa wọ́n. Ó ní àwọn òkú tí wọ́n rí kó iná ti kó lọ sí ilé ìgbóhùnpamọ́sí ti ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní òtúpo. Iná légo wá ṣe àlàyé. Ó ní ogunlọ́gọ̀ àwọn èèyàn ló farapa yánnayànna lásìkò àkọlù ọ̀hún o. Léyìí tó sì sọ wípé àwọn obìnrin ọ̀hún inú wọn ní dáwọ́ ìfẹ̀hónú ọ̀hún o títí tí wọ́n fi rí i dájú wípé kò ní sí ètò ìdìbò ní agbègbè ọ̀hún rárá. Àyàfi tí ìjọba tó bá dáwọ́ ìṣekúpani léyìí tó ń wáyé lójoojúmọ́ bí ọdẹ ìpéǹpéjú ṣe ń ré. Léyìí tí àwọn aláìmọ̀kan àti àwọn aráàlú ti ń lọ jẹ́jẹ́ tí wọ́n sì ń jẹ ìyàjẹkúdórógbó báyìí kò jìyì pàdé ní ilẹ̀ ìdòmà náà. Ó wá fi kún wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì di àwátì báyìí tí wọn ò tí ì mọ ibi tán wọlé sí lásìkò ìgbà tó ń bá oníròyìn náà fọ̀rọ̀ jẹ̀wọ̀. Alága ìjọba ìbílẹ̀ Òtúpo ẹni Masue Ògiri ni gbogbo ọ̀nà láti fi ọ̀rọ̀ wá lẹ́nu wò títí di àsìkò ìkóròyìn yìí jọ òun ló já sí pàbó. Ẹ wo ẹ lọ́ka yòókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé
0: bí ọdún
1: ó ṣe ṣe kó jẹ́ pé lónìí òde yìí gan ni àwọn ọmọ àti àwọn olùkọ́ yìí tí wọ́n gbà padà láti ọwọ́ àwọn karambani ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọn yóò padà sí ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn tí wọn yóò sì darapọ̀ mọ́ wọn o. Ṣé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti sọ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún ìyẹn Ṣèyí Mákindé ó sọ. Ó ní àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn yóò sì lo nǹkan bíi wákàtí 48 ní ibi tí wọ́n ti ń ṣe ìtọ́jú wọn kó tó di pé wọn yóò lè yọ̀ọ̀da wọn. Ó ní ṣùgbọ́n nísìnyí òun ti wá wò í pé pẹ̀lú bí ìtọ́jú bó ṣe bí ó ṣe wà fún wọn tó sì jẹ́ pé àwọn ọmọ náà àti àwọn olùkọ́ wọn ti wà ní ipò tó dáa. Ó ní ó ṣeéṣe kó jẹ́ pé òní ti ṣe ọjọ́ ajé gan-an ni wọn yóò lọ darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn o. Nítorí àwọn ọmọ náà ni wọ́n ti ń nàgà tí wọ́n sì ti ń làkàkà láti pé kí wọ́n lè darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn wípé àárò wọn ti ń sọ wọ́n púpọ̀ púpọ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn tí wọ́n jẹ́ òbí wọn náà ni àwọn gan ni wọ́n sọ pé àárò àwọn ọmọ wọn ti ń sọ wọ́n kí ìjọba kó tètè lè yọ̀ọ̀da rẹ̀ fún wọn. Ṣèyí Mákindé ti wá jẹ́ kó di mímọ̀ wípé lónìí òde yìí ó ṣeé ṣe kó jẹ́ pé wọn yóò fojú kan àwọn mọ̀lẹ́bí wọn tí wọn yóò sì lọ darapọ̀ mọ́ wọn. Látàrí bí wọ́n ṣe gba àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ náà padà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ oríṣiríṣi nǹkan ló tún ti ń wáyé lẹ́yìn rẹ̀ o. Nítorí ọ̀pọ̀lọpọ̀ lára àwọn tí ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ fún ìjọba àpapọ̀ ilẹ̀ yìí pé irú ìgbésẹ̀ yìí tí wọ́n gbé láti fi gba àwọn tí wọ́n jẹ́ ọmọ iléèwé àti àwọn olùkọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ńṣe ni kí wọ́n kúkú gbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní apá àríwá. Nítorí àwọn kan ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè yìí tó jẹ́ pé àwọn èèyàn wọn náà sì ń bẹ ní ìkákó àwọn tí wọ́n jí wọn gbé. Wọ́n ní pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn ní apá àríwá ọ̀hún ni àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú apá àríwá àti àwọn ẹgbẹ́ àrẹwà àti tó fi mọ́ gbogbo àwọn adarí ẹlẹ́sìn àti àwọn adarí ìlú ń bẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ni wọ́n sọ pé bó lọ bọ́ ṣe sorí tí ìnà kí ò ṣe. Níwọ̀nba ìgbà tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti lè wá gbogbo ọ̀nà tó sì dá gbogbo ọgbọ́n láti gba àwọn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwálé. Wọ́n ní bóò ni ti àwọn èèyàn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Bọ̀nú, bóò ni ti ìpínlẹ̀ Kwara, bóò ni ti ìpínlẹ̀ Kaduna àti àwọn ìpínlẹ̀ míì ti ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè yìí. Wọ́n ní torí náà ńṣe ni kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó yá tètè gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí àwọn náà kí wọ́n lè gba ìyọ̀ọ̀da tiwọn o. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà lẹ́kùnrẹ́rẹ́.
2: Ó bà tún ti dé wo ọkùnrin pàtàkì ni.
3: Àrí ìró àlá òfìrìbajì gan òfìrìbajì gbọ́ àtókì àtókì.
2: Ẹ ti ẹ bèrè pé ta ni mo tún kì yí.
3: Jésù ni.
2: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
3: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà.
2: The right hand of God miracle ministry.
3: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
2: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
3: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
2: Ní 9 to 11
3: a.m. Gbogbo ọjọ́ ojo Thursday
4: si ni eto pataki ta pe ni
3: I disagree mi o farama
4: gegele
3: every Saturday
4: ile to operation go for maximum
3: ni bitika ko ti ma bere gbogbo to ba nfe lodo olugbala
4: isoro
3: to ba de ba ni debi oni ba ni pada lole mo
4: ogbo taja fatura jagun ni
3: prophet Alfred Shitu
4: I wish I guess

0: furara ẹ.
1: Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹngbẹngbẹ.
0: Tí ó máa fi já ìdè tú ìdè.
1: Tí gbogbo ogun èso àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
0: Ẹ pe prophet 0806671774.
1: Ẹ má ń bí èsì ètò wọ̀nyí o.
0: God bless you as you come.
2: Up National Progress.
3: Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Branch Central Unit ló ń fọn rírí sétí ìtónílé tàlejò gbígbé lásìkò yìí. Gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀. A ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. Ẹ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car. Gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Garage ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò. Ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa. Gbogbo ẹ̀yin tẹ̀ sì fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́. Ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Garage. Kò tán síbẹ̀ o. Tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà, ẹ máa bọ̀ wá sí Iléṣà Garage. Comrade Ojo Ajayi, Aṣeré Èṣù, Àjàpadà Branch 1, Comrade Olúwatayọ̀ Samuel, Ọmọga Àjàpadà Branch 2, Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́hunwà, Comrade Òní Fomilayọ̀ Aláwùlẹ̀, Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó, Òsọ́rọ̀, Comrade Ṣédù Lámídì. Fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592.
4: Ìrẹ́dẹ́ ìrẹ́wọ̀lú àkó oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, Kuri Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Ìwé ìrìnà láti lọ ṣiṣẹ́ ní òkè òkun láìsan kọ́bọ̀ sí àwọn ìlú bíi Oman, Serbia, Guyana, Kazakhstan. Ẹgbọ́ o, ètò ìrìnà dẹ̀ tún wà sí àwọn orílẹ̀-èdè mìíràn bíi Netherlands, Switzerland, Sweden, Denmark àti Vietnam. Kò tán síbẹ̀, Kuri Berries Moringa Man ń ranni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀ tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye kàkan láàrin ọdún kan kí ló wá ń dúró de. Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man wọ́n wà ní Àkúrẹ́ Tech Hub Futa Southgate ní ìlú Àkúrẹ́. Telephone 08020814434 lẹ́ẹ̀kan sí 08020814434.

0: Ọdún Káyọ̀dé.
1: Lórí ọ̀rọ̀ ìṣekúpadà tó wáyé ní Òtúpó, ní orí adé ti Òtúpó, Ọ̀ch Òtúpó ló ti pa láṣẹ wípé kí gbogbo àwọn darandaran tí ó ń bẹ nínú ìlú ọ̀hún kán kẹ́rù wọn ní àṣà o. Nígbàtí Ọ̀ch Òtúpó jù, olóyè ìjọ ni Èyímọ́yè ni ló ti pa láṣẹ fún gbogbo àwọn darandaran àti àwọn agbébọn tí wọ́n ń bẹ ní ìlú Òtúpó wípé kí wọ́n kẹ́rù wọn láì fọ̀tápè, kí wọ́n sì fi ìlú náà sílẹ̀. Èyí ló wáyé lẹ́yìn àkọlù àná ọjọ́ Àìkú ní abúlé Nóbí ní ẹkùn Òtúpó, níbi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n ti já láìsí bó ṣe pa láṣẹ ọ̀hún. Ń ló fi síta lẹ́yìn àkọlù náà tí wọ́n sọ wípé àwọn darandaran agbébọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ abúlé Nóbí ní àná ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje ọdún tí a wà yìí, lẹ́yìn ìgbà tí ètò ààbò tó yẹ bẹ́ẹ̀ tó mẹ́hẹ ní orílẹ̀-èdè tí wọ́n sì ń bá a fúnra lọ́wọ́. Nínú àtẹ̀jáde tí ó buwọ́lù akọ̀wé ìgbìmọ̀ aṣèjọba ti orí adé ti Òtúpó, olóyè Ude Adole, ni ó sọ pé orí adé ọ̀hún ló ní dídúró àwọn darandaran ní ìlú ọ̀hún. Ó dàbí ẹni pé ó ti ń dúnkùkù lajà mọ́ ètò ààbò, ó ti ń dúnkùkù lajà mọ́ ààbò lórí ẹ̀mí àti dúkìá àti ìgbé ayé àwọn èèyàn ẹkùn ti Òtúpó ọ̀hún o. Bẹ́ẹ̀ ló ṣe àlàyé wípé àṣẹ náà ni kí wọ́n mọ̀ rí gẹ́gẹ́ bíi pé ó lọ́wọ́ kan nú àbí kinní kan àbí wọ́n ń tako ẹ̀yà kan. Ó ní rárá, ó júwe rẹ̀ gẹ́gẹ́ bí ètò ṣe pàtàkì láti fi lélẹ̀ láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn, kí wọ́n sì dá àlàáfíà padà sí ìlú Òtúpó. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún, orí adé náà ni ló fi àìdùnnú rẹ̀ hàn lórí bí àkọlù ṣe ń wáyé ní jojúmọ́ jojúmọ́, léyìí tí wọ́n sì ń gbẹ̀mí àìmọ̀ èèyàn tí wọ́n tọpasẹ̀ rẹ̀ dọ́dọ̀ àwọn darandaran agbébọn ọ̀hún. Ń ló wá kétò bí ẹni lẹ̀kùn ọkọ̀ ọ̀hún lọ́wọ́ ò léè tójú wèé pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ pé fojú padà bá àwọn wọ̀nyí, ó ṣeé ṣe kí wọ́n sọ ìlú náà di ahoro nítorí pé àwọn aṣekúpani agbébọn wọ̀nyí ni wọn ní omi àánú kankan lójú. Olóyè Èyímọ́yè òun ló wá fọwọ́ kanlẹ̀, ló fi kan ẹnu lónà sókè, ló sì sọ wípé ẹkùn ti Òtúpó ni wọn ò ní gbà lọ́wọ́ wọn láéláé o. Lábẹ́ àṣẹ ààbò ti wù ú rí, ó sì gbọ́rùn légi pé gbogbo àwọn èèyàn Òtúpó Abaku Kingdom ni wọ́n ti wá gbáradì báyìí láti sán ṣòkòtò wọn láti ri pé wọ́n dàgbà ilẹ̀ bàbá wọn. Ẹ wò ó, tẹ bá fẹ́ kàyókù, ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ ọmọọba Kẹ́nì Adékànbí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Kẹ́ni Kúmà ló mọ̀ ti fi èròǹgbà rẹ̀ hàn láti pé kó lè díje sí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè yìí, èyí tó jẹ́ pé yóò lọ sojú ẹkùn Òkìtì Pupa Ìrèlè nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní òun pinnu láti pé kóun ó lọ díje sí ipò yìí ni lábẹ́ ẹgbẹ́ òṣèlú NDC pẹ̀lú bó ṣe jẹ́ pé òun ti fọ̀rọ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́, àwọn ẹni ọ̀rọ̀ kan nínú òṣèlú àti àwọn tí wọ́n jẹ́ olórí ìlú tó fi mọ́ àdúà àti oríṣiríṣi nǹkan tí ó yẹ láti pé kóun ó ṣe. Ó ní níwọ̀nba ìgbà tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti ń fẹ́hùn báyìí òun náà òun faramọ́ láti pé kóun ó yọ̀ǹda ara òun láti pé kó lọ sojú wọn. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní eléyìí ló wà láti lè jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé lóòótọ́ àti lódodo ni òun náà ti ṣetán láti máa tún ìgbé ayé àwọn ọmọ ènìyàn ṣe àti pé kóun ó lè jẹ́ kí ìdàgbàsókè kó wà káàkiri ẹkùn ọ̀hún. Adékànbí wá ṣe ìlérí wípé òun yóò ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tóun bá dórí àlééfà náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ló dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún àti àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn tó fi mọ́ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà. Ó ní kí wọ́n má fi ti ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ṣe o, ṣùgbọ́n ṣá kí wọ́n rí dájú pé àwọn máa ṣe àtìlẹyìn fóun kí àyípadà tó gbọngbọ́n kó ba lè dé sí ẹkùn Òkìtì Pupa Ìrèlè ní ìpínlẹ̀ Ondo. Ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Daily Post kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Bí ọdún.
0: Káyọ̀dé.
1: Ilé ẹjọ́ gíga ti ìpínlẹ̀ Èkó tó kẹ̀tẹ̀ fẹ̀ sí Ìkẹjà, òun ló ti dá ẹnìkan lẹ́bi o, léyìí tí ó sì ṣe bẹ́ẹ̀ rán Justice Ode tí ó ti dá ẹjọ́ ikú fún wípé kí wọ́n fokùn sí lọ́rùn yẹgi fún un títí tí ẹ̀mí rẹ̀ yóò fi bọ́ o. Lórí bí ó ti ṣekú pa ẹni ọdún 35 Benedict Agara lẹ́ni tí wọ́n sọ pé wọ́n fi ẹ̀sùn kàn pé ó ṣekú pa lásìkò ìgbà tí làásìgbò bẹ́sílẹ̀ láàrin òun àti arákùnrin òun lórí arábìnrin kan tó ń porúkọ rẹ̀ ní Àmínà. Onídàájọ́ Modúpẹ́ Nicole Clay òun ló gbé ìdájọ́ yìí kalẹ̀ ní ọjọ́bọ lórí ẹjọ́ tí wọ́n pè LD/170 04/06/2021 ni won ri wipe o de je bi esun ipaniyan on le to si ta se agresi ofin wa odaran ese ikeji le logun le lugba re ti ipinle Eko todun 2015 o de ni won fi esun pe o se kupa agara ni ojo keta osu kerin odun 2021 ni block 33 flat 102 jakan le Eko nigbati ogun ni na ni igo ogun lowo ogun nikun ati ni orisirisi ona ni ara re olupejo leyi ti Taiwo Olarewaju Daud ati ZO Abdulaziz ti won se be ti won saaju fun ni won pe eleri kan ESP Miriam Ibrahim leni ti o je IPO ni ile ise olopa lasiko gba na to si ku awon obitibiti eri bi mefa kale niwaju ile ejo ohun ninu idajo re ndajo ni Coldplay ohun lo so wipe awon olupejo ohun ni won ti mu ejo na ti won si si saroye lori re de kunkunu debi wipe oro lori isegupani na ni ko si asadanu nbe tabi iye meji lori re o wa fikun wipe eri ma je ni so ti won ko wa si waju ile ejo lori esun iwa odaran na ni awon olupejo ohun ni won ti fo ni afomo adajo won wa tesiwaju o nitori eru gbogbo awon ti won ko wa gege bi eri ma je ni so na ni ko si konu ko nkan ninu re nitori ide yi eni ti won fi esun kan ohun un lo je bi esun isekupani na nigbati o wa gbe kale wipe arakunrin ohun latari pe o je bi esun isekupani ni ile ejo da lebi o ti won si so wipe pelu gbogbo eri ti nbe niwaju won ki won lo yegi fun titi ti emi yo fi bo lara re e lo kayoku ninu we iroyin punch iwe iroyin daily post atan we iroyin mi to jade loni
0: kayode pelu bi are bola ahmed tinubu bo se so pe se ri igba keji ohun iyen kasim setima ohun lo si tun ma lo gege bi igba keji ohun ninu eto edibo yi to ma waye lodun 2027 ni lo mo ti bere si ni fa orisirisi awuyewuye bayi o pelu bo se je pe musulumi ni awon mejeji te ba ranti te ba si gbagbe e ri pe be gege ni ariwo gba leti okiki si gba ode kan lodun 2023 ngba ti are bola ahmed tinubu to yan setima gege bi igba keji re ti won so pe bo lo se le je to je pe musulumi yo je are ti musulumi yo si tu je igba keji ṣugbọn pẹlu gbogbo ariwo ti won pa na awon mejeji won ma jawe olubori o awon kan so pe eni to ba le kuju osun lati se ni awon fe yi se pe boya ti oro elesi kan iba je inu egbo inu esin kan ni enikeni to ba ti kuju osun won ti wa ohun gan ni won ma lo ṣugbọn ni isin bayi opolopo awon eyan ni won ti so ko to di pe boya are bola ahmed tinubu pada yan setima yi ti won so pe o dabi eni pe o ma se atunse si ni ele ti a se fe mu yi ṣugbọn are bola ahmed tinubu ko ma fe ti ibe gboran o tun ti yan setima gege bi eni ti yo je igba keji re opolopo lara awon egbe oselu alatako to fi me egbe oselu abga ati egbe oselu young people's party ni awon ti so pe ko si nkan to buru ninu pe boya eyan je elesi kan gege bi are ki eni ti o je igba keji re ko tun je musulumi o oni ko si nkan to buru nbe opolopo lo so pe nkan to buru nbe o wa gan gidi koda o buru o tun buru ja nitori pe ki se elesi kan soso ni nbe ni orilede Nigeria ati pe ko ye ki are ko je musulumi ki igba keji re na ko tun je musulumi o orisirisi ele ni won bere si ni so kaakiri ti won si bere si ni so pe ko da tawon kan si tun so pe o da be pe ki se nkan to buru ni oro sa po nbe won daruko gbogbo awon eyan yi to je pe oro nkan e sa koja lo sinu we iroyin pons ke lo ka lekunrere
2: Roko, kogba agbe ile.
1: Oya fe gbe mi. Abe ope anuya leri jiyan Ekiti.
3: ọ̀rẹ́ mi. Ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
4: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣu ara fífà so. Owó àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
3: Gbogbo ogun tẹ́yàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmí ìbúṣe.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ẹgbà mi ẹrà mi kalẹ ọrọ kọ mi yi ma ti sú mi ìṣe ló ń pariwo ẹyìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ pé kò lè mú ọkọ lọ oko mọ ni o ṣe ṣúkẹṣúkẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹyìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 09160662253 09160662253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwà ìjà òsì
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

jẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

0: lọpọ ìgbà àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹgẹ bí ẹrọ ìbánisọrọ alágbèéká wa jẹ kí n jẹ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ gan kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ tó bá sì mọ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ lára iṣẹ bẹrẹ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
0: Se mi o so fun e.
1: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
0: Ero ibani soro la so le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
1: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
2: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Life is exciting on Adaba FM.

0: lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming. Tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu. Àbí àwọn ìwà tí ó yẹ kí a wù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì. Èyí tí ó dín ṣe pẹ̀lú Bíbélì, tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú ẹjẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa kú ọjọ́ mẹ́ta nínú ilé o. Mo lọ sí ibi ìgbéyàwó kan. Àlùfáà wa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀, ó ń sọ fún ọkọ wípé ní gbogbo ìgbà ni kí ó rí wípé òun máa ń da omi sí orí kí orí òun bá lè máa tutù. Nítorí wàhálà tí àwa obìnrin máa ń fún ọkùnrin, ó lè jẹ́ kí orí ọkùnrin gbóná. Ó ní kò sì sí ìdí náà ju wípé ibi ohun gbígbóná tí obìnrin máa ń gbé orí rẹ̀ sí ngbà tí a bá lọ ṣe irun ní yọ̀yọ̀ àti gbogbo ohun tó ń tani tí a fi ń lẹ̀ lóríṣiríṣi wípé òun ló máa ń jẹ́ kí orí obìnrin gbóná. Nítorí náà kí ọkùnrin kó máa bu omi sí orí rẹ̀ pé a lè mọ bí ó ṣe yẹ kí ó gbé pẹ̀lú ìyàwó rẹ̀. Èmi náà bẹ̀rẹ̀ sí ní rò ó. Mo wá wo àwọn ọkùnrin tí wọ́n wá ń di irun wọn ní àkókò yìí. Mo wo àwọn tí ó ń ṣoore orí wọn bíi ti dada tí kì í ṣe ohun tí Ọlọ́run dá mọ́ wọn. Mo wo àwọn tí wọ́n ń ṣe oríṣiríṣi tí wọ́n ti ẹ̀tún fìlẹ̀kẹ̀ sí bíi àwọn olóró. Mo wá wò ó pé ìgbà wo làwọn lè domi sí orí wọn. Ǹjẹ́ orí wọn ò ní máa gbóná náà bí orí obìnrin báyìí? Mo wá rò wípé ó má lè ṣòhun ni ìpànìyàn ṣe wá pọ̀ báyìí. Nígbà tí orí ọkọ bá gbóná, tí orí ìyàwó gbóná, kí ni ó wá yẹ ká ṣe? Wọ́n máa para wa náà ni, wọ́n máa para wọn káàkiri. Nítorí náà Olúwa á ràn wá lọ́wọ́. Ọlọ́run tó dá wa kò sọ wípé ká fi irun wa sílẹ̀ bíi pé à ń ṣe òrìṣà àbí nǹkan, ṣùgbọ́n ó ní ká tọ́jú ẹ̀ ká lè wà ní pípé àti mímọ́. Lóòótọ́ ni ó dára kí irun kó wà lórí wa, ṣùgbọ́n kì í wá ṣe pé kí ó di ohun ìríra. Ọ̀pọ̀lọpọ̀ irun ni yóò máa rùn tí ó ṣe wípé àlàáfíà pàápàá ò ní sí ńbẹ̀. Àwọn àlejò bí iná bí àwọn nǹkan míì náà a máa ṣeré nínú ibẹ̀ tí kò dẹ̀ bójú mu. Tí iná bá wọnú ilé pẹ̀lú orí tí kò mọ́, gbogbo aṣọ inú ilé, ìfàdí wọ́n máa ti ẹ̀ sọ pé ó yẹ kéèyàn jó irú ilé bẹ́ẹ̀ ni nígbà tí iná bá ti wọbẹ̀, nítorí pé kì í tètè lọ bọ̀rọ̀. Nítorí náà ẹ jẹ́ ká ṣọ́ ara wa. Fífá orí yàtọ̀ sí pé bí Ọlọ́run ṣe dá wa wípé a jẹ́ ẹni tí kò ní irun ní àtàrí. Mo ti gbọ́ nípa ìtàn tí ó ṣe wípé stray bullet, ìbọn àṣìta, ó kàn jáde, ẹni náà dẹ̀ wà nínú mọ́tò. Ọlọ́run ṣe ó ní irun lórí, irun yìí ló máa gba ọta yìí. Ẹ jẹ́ ká wá wò tó bá ṣe wípé ẹni náà ò ní irun lórí, kí ó ṣe wípé ó ti fá orí ju bí ó ṣe yẹ lọ, wàhálà tó lè ṣẹlẹ̀.
2: Ọgbọ́n ni wú orí. Ẹnikẹ́ni tí Ọlọ́run bá sì fi fún, ó yẹ kó gbà á tayọ̀ tayọ̀ wípé òun di ẹni ológo lọ́wọ́ Ọlọ́run ni, ju wípé kí a wá máa fá orí nítorí pé a ò fẹ́ kọ́mọ̀ pé bóyá a ti ń dàgbà. Ọlọ́run dáa fún ìborí wa, ó dáa kó bá lè protect orí wa ni. Tí a bá ń gbé ní ilẹ̀ aláwọ̀ funfun, a rí wípé kò sí bí irun náà pàápàá ṣe pọ̀ tó, wọ́n á ṣe tún wá nǹkan tó thick láti fi borí wọn tìtorí òtútù. Nígbà tí Ọlọ́run dẹ̀ dá wa sí ibi tó dára yìí, ẹ má jẹ́ ká wá ṣe àṣìlò àǹfààní tí Ọlọ́run fún wa. Gbogbo àwọn tó ń ṣe irun wọn jáwajàwa bíi ẹni tí ó ní ágànná, kì í ṣe nǹkan tí ó pé rárá rárá. e ma je ki ori wa ki o ma gbona tori ori gbona lo fa ipaniyan ni fa idigunjale ni fa ki eyan ri awon iwa jagidi jagan ki o kon ma se lai boju weyin e je ki asora e je ki irun wa ki o wa ni mimo ki o wa ni pipe ka da omi si ka fo awa obirin ta de ndi irun na ki se gbogbo igba na ni ka lo ma di lai se wipe ati le toju re e je ka ma toju re ki o to di wipe atun lo tun di tabi atun lo tun se ni le onirun yoyo e je ki a toju ori wa gba ti a ba toju ori wa opolo wa papa pe a le ronu bi o se to ati bi o se ye awon to ba nki wa tan ajo ndi mora won ni ma gbo orun irun ori wa yo dara fun wa ni oruko Jesu bi a se pinu lati ma gbe ni alaafia ni gbogbo igba ni oruko Jesu Oluwa wa.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ

0: Bí ìtẹ̀fẹ́
1: ra lẹ́yẹ yọ abẹ́yàn lára tún ta. Telephone 0704025514.
0: Gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
1: Blue Sky. Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: ẹ rí pé ní ẹnu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n ṣe gàyà fúnra wọn tí àgbọ̀yé fẹ́ wà láàrin wọn ó ní wọ́n sọ wípé wọ́n sí agbègbè kan láàrin omi tí wọ́n ń pè ní Strait of Omo tí ó jẹ́ wípé omi tó jẹ́ pé orílẹ̀-èdè Iran àti Umar àwọn ni wọ́n ni omi yẹn nígbà yẹn lówó epo ló bẹ̀rẹ̀ tí ń lọlẹ̀ lágbàńláyé ṣùgbọ́n láàrin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí gbẹ́gẹ́dẹ́ tún ti gbiná láàrin àwọn méjèèjì léyìí tó jẹ́ pé ó tún ti fa total closure of Strait of Omo. àdúà wa ni wípé kí ọlọ́run ọba láàánú kó má jẹ́ kí eléyìí kó pẹ́ lọ títí kọ́lọ́n sì má jẹ́ kí ó nípa lórí iye tá à ń ta epo ní orílẹ̀-èdè nàìjíríà kọ́lọ́n jẹ́ kó máa wálẹ̀ sí. mo fẹ́ kàn sí ìlú òṣogbo òròkì ajílété òṣogbo ìlú aró.
1: ìwọ̀n sórí nọ́mbà yìí 08035086855.
0: níbẹ̀ láti béèrè iye tí wọ́n ń ta epo nílùú òṣogbo àti pé bó ló ṣe ń rọrùn láti rà sí. mo ti wà lórí ìpè pẹ̀lú ọ̀gbẹ́ni Yakub Mudasiru ẹ káàárọ̀ o.
2: akójúmọ́.
0: ẹ ṣeun bàbá mi.
2: ẹ ra wa.
0: ojú ò ní tìyín ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ.
2: àmì.
0: ẹ ṣeun púpọ̀. gẹ́gẹ́ bí àti ní wípé kí ẹ bá wa wọ ìgboro lọ a fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ilé epo èlò ni wọ́n ń ta àwọn jálá epo wọn èlò ni wọ́n ń ta pms ilé ìtamọ̀ sí petrol èlò ni wọ́n ń ta dísù èlò ni wọ́n ń ta àti àwọn bíi gáàsì èlò ni wọ́n ń ta wọ́n láàárọ̀ yìí kí ni ìlọsíwájú tó bá wọn àti pé kí ni ìfàsẹ́yìn tó bá àwọn nǹkan wọ̀nyí.
2: akójúmọ́ olótú ní ìpínlẹ̀ ọ̀sùn ní òwúrọ̀ láàárọ̀ yìí a ti káàkiri àwọn ilé epo a ti dé àwọn independent petroleum station bẹ́ẹ̀ sì ni àwọn ti aládàáni ní ilé epo láàárọ̀ yìí pms ní ilé epo nipco 1110 naira ni wọ́n ń tà bẹ́ẹ̀ sì ni ilé epo bovas 1119 naira total nnpc àti texaco àwọn ta tiwọn ní 1115 naira ti matrix 115 naira náà ni àwọn náà ta titi wọn but àwọn èyí tó jẹ alábọdé bí àwọn ilé epo cabello oduwoye orange àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ta tiwọn ní 1119 naira ti jala disu ilé epo tó gbẹnu sókè jù wọn ta tiwọn ní 1600 naira àmọ àwọn ilé epo yòókù bíi nipco 1590 naira ilé epo matrix 1570 naira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ pẹ̀lú afẹ́fẹ́ gáàsì òun já wálẹ̀ ní òwúrọ̀ yìí láti 1900 ó padà sí 1650 naira ní àwọn ìdìbò káàkiri ìlú òṣogbo but àwọn alábọ́dé tọ́jú oníṣọ́ọ̀bù àwọn ò tí ìjà tiwọn wálẹ̀ a sì rí pé gbogbo ẹ̀ ó ń lọ létò àmọ́ n tí àwọn ilépo fi ń yé wa ni wípé ó ṣeéṣe kí epo kó gbẹ́nu sí kí ilépo kí owó wọn kó gbẹ́nu sí òkè sí torí pé wọ́n jẹ́ kó yé wa pé ilé àwọn amẹ́ríkà àti àwọn iran wọn àti ìsinmi ogun wọn pẹ̀lú Strait of Omo pé ìlú iran wọn tún ti pa ní àṣálẹ̀ alẹ́ àná ó ṣeé ṣe kí pms kó gbẹnu sókè sí àti àwọn yòókù rẹ̀.
0: ẹ ṣeun púpọ̀ ojú òní tìyẹn a mọ̀ rí yín bá pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣeun púpọ̀.

0: Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé Eatery wà ńbẹ̀. Fún oúnjẹ ilẹ̀ díẹ̀ tuntun òkè òkun. Ìbáà jẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ́ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ ràlẹ́ yẹyọ àbẹ́yàn lára tún tà.
0: Bàbá ń bari ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òun òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ọmọlúwàbí Ibrahim.

0: ọmọ nuabi bread o ti gbọ̀nà tún jáde o adùn lè ń pèlè kesi ṣáàni pákéjì tó fanimọ́ra lọ́ra tá a fi bò ó tíìsì adùnyògbàdùgbà tó pàtàyà o ń pèlè kesi ni torí àwọn èròjà aṣaralóore táwọn professional bakers ọmọ nuabi ṣẹ̀ṣẹ̀ gbárí sáṣẹ táwọn elétò ìlera tún fọwọ́ sí pé ó dáa fún àgọ́ ara ló fà á ọmọ nuabi bread yú dẹ́mú kẹ́ni tí ó jẹ́ olè yó ni èwo ni ká tẹ búrẹ́dì lọ́wọ́ kó ṣe páfe kó mọ̀ lè ru ga mọ́ àjẹtẹ́rù jẹ tún jẹ lọmọ nuabi bread ẹ̀yin alágbàdá tálára tó tà àtẹ̀yìn tẹ́fẹ́ bára lẹ́yọ bèrè fún ọmọ nuabi bread ó ti wà káàkiri iléeṣẹ́ ọmọ nuabi bakery and confectionaries ló ṣe number 204 lẹ́gbẹ̀ first bank ìdojúkọ adélànkẹ́ sọmẹ́lì ìtọ̀rẹ̀ road àkúrẹ́ àti ní plot 16 block k ìgbójà lọ́wọ́ fàwọn road àkúrẹ́ telephone 08035086685 ọmọ nuabi bread banja kan si.
1: Ẹ ṣeun ṣeun aṣojú wa ní ìpínlẹ̀ ìpínlẹ̀ Èkó mọ ìpínlẹ̀ Ogun tí ó bá ń lọ ní ìlú Ọ̀tà Yọmọdé ìpínlẹ̀ Èkó tí ó bá ń lọ ní ìpínlẹ̀ Èkó yọmọ wọ ìpínlẹ̀ Ogun lọ yẹn nílùú Ọ̀tà aṣojú wa Àrẹ̀mọ Adésóyè wọ́n ti ń bẹ ní orí ago báyìí ẹ mọ̀ káàárọ̀
2: ẹ káàárọ̀
1: ẹ kú ijọ́ mẹ́ta o.
2: Ọpẹ́ ètò.
1: Ẹ ṣeun púpọ̀ ẹ sì kú ìrìn àjò sílẹ̀ mi mọ́.
2: Ọpẹ́ ni fọlọ́hún.
1: Ọlọ́run ní ṣe lálọ́mọ pẹ̀lú ògo Ọlọ́run.
2: Àmì.
1: Láti ìgbà tẹ́ ti lọ sí orílẹ̀-èdè Saudi fún ìrìn àjò mi mọ́ náà àti láǹfààní láti bá yín sọ̀rọ̀. Eléyìí náà ni àkọ́kọ́.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ ṣeun púpọ̀. Nípa iṣẹ́ tá a gbé fún yín. A fẹ́ mọ bó ṣe ń lọ lórí àwọn jálá epo pẹtiróòlù pms dísù àti afẹ́fẹ́ gáàsì ní ìlú Ọ̀tà mọ ìpínlẹ̀ Èkó láàárọ̀ yìí.
2: Ní ìlú Ọ̀tà ní ojúmọ́ ìní tí ilẹ̀ mọ́ yìí àwọn ilé epo tí a dé a rí pé àwọn ní jálá epo tí àwọn ń ta irú mrs yẹn. Àwọn kan tà ní 1120 naira. So irú àwọn blinko wọn tà ní 1130 naira. So àwọn iléepo míì kọ̀ọ̀kan náà wọn tà ní tó wọ́n jù níbi tí a dé wọn tà ní 1150 naira. So kò tí ì jẹ́ pé ó jù bẹ́ẹ̀ lọ. Ti dísù àwọn kan tà ní 1500 naira. So àwọn kan wọ́n tà ní 1450 naira. So bí àwọn price àwọn tí wọ́n tà ní 1006. So ó depends lórí bí sáàrí pé ó less ju 1450 naira. So ni wọ́n tà ti jálá ti dísù afẹ́fẹ́ ti gas. So àwọn kan tà ní 1600 naira.
1: Okay.
2: So ní àwọn ibi tí aláǹfààní àti dé irú ilé epo tí ó wà ní àgbàdé alákòókò side yẹn. So a rí pé àwọn afẹ́fẹ́ gas wọn ń tà ní 1006 àwọn kan wà nínú ìlú Ọ̀tà. So wọ́n ń tà ní 1650 naira. So àwọn ìwádìí tí a ṣe ní ojúmọ́ ti nípa ọ̀rọ̀ ti àwọn epo tí a ń lò àti dísù àti afẹ́fẹ́ gáàsì.
1: Ẹ ṣeun ẹ ṣeun ojú ò ní tì yín.
2: Àmì.
1: Ìgbà ayọ̀ láàmú gbé ojúmọ́ ayọ̀ ni ọmọ ọmọ wa ẹ ṣeun púpọ̀ o ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun ẹ ṣeun. Ó ti rínà ní abala ti bẹ̀ yẹn láàárọ̀ yìí àbá aṣojú wa ti ń bẹ ní ìlú Àkúrẹ́ ìyẹn ọ̀gbẹ́ni Isaac ẹ̀sìn lókù àbá àwọn náà sọ̀rọ̀ láàárọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run táwọn náà ó sì sọ fún wa bí ṣe ń lọ ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú ògo Ọlọ́run kó tó di bẹ́ẹ̀ náà mò ń bọ̀.

0: Adaba FM, adding value to broadcasting.
1: Communications tun bo nara yo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odon won ni ko ma bo ma fowo to laagun ko to ri tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa rojulowo laptop to fini lokan bale to tun lalope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo ba de pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fe nbe lodo won okowo nbe lori computer laptop wa rati e ko tun keko idokowo lori computer laptop gbogbo eyin obi ati alagbato eyin akeko onise owo onisowo osise ijoba gbogbo yin le nilo computer laptop lasiko yi o tun gbo anfani san die die tun wa oyawo na ma bo ni Frank Communications to wa ni Frank Complex 7 Okemeso Street leyin Unity Bank telephone 0906-123-3331 tabi 0803-353-4200 Frank Communications computer laptop to da to fini lokan bale odo won lo ti rira
2: gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: ètò ìgbéyàwó láyé.
4: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: kí ló ṣẹlẹ̀.
4: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: ẹ ní tòótọ́ káṣà sọ pé o
4: àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yá àbí.
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
2: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDCare sórí
7: 0707-454-3005. Kìtìkìtì ọmọ lífọ̀ iná yóò jẹ́ iná yóò dà ká gbàgbé iye kó bí ọlọ́mọ o. Ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún yìí lípàdún mẹ́wàá kèyẹ́ríà Mrs. Zenet Olúṣọlá Awẹ́ kètekète èrò mọ̀ sí èyí Awẹ́ kò ti jọrọ ọrùn lípe o. Kètekète ẹbí ara àti ọ̀rẹ́ àti ọmọ kò fi sílẹ̀ sáyé lọ. Wọ́n ṣe rántí rẹ lórí o. Fọ wájú kò kojú sí ẹ bàjẹ́ ẹ̀yìn kò ẹ̀dẹ̀gbọ̀n rè. Ẹ mọ̀ bàjẹ́ o. Ìwọ lọmọrọ lódò sáyé. Àrò ọmọ borí adé ọmọ ẹyẹ gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀ ọmọ ọlẹ́gbẹ́ jẹ́míkì ọba ogun jẹ́míkì ọba àgbà jẹ́míkì tòru ṣèkà ọkẹ́yìn orí ògún ya ṣe jẹ́ ọmọ kó ṣe jẹ́ omi ọmọ ọrọ̀múṣe ǹjẹ́ kètèkété ọmọ àti ọmọ ọmọ ní kéde fọ ọpọ́dún mẹ́wàá sí èyí awẹ́ kọtí jọlọ́run lípe.
8: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062-6253 0916062-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
10: On your track, set.
11: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. adabagbera o fo ba won lona o tu fi won sile adaba 88.9 fm o ti gba ko kini o siwaju awon egbe tele leyin
5: Fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko koko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
6: eto igbeyawo laye
4: ejowo eduro najare
12: ki lo sele
4: ki won to so wapo nje o ranti po osele ri television fun mi fridge nkan ero ofoso ise ile wa ma fowo ofoso nle e ni 2026
5: eh ni tuto
4: ka sa so pe o ti ra won abi
5: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon nkan yi le kan so ni bi ti cdk e wa
12: e won lo tun je cdk bayi
5: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
4: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
5: ah lati osu to koja ni mo ti ra won
4: oluso agun kan e so wapo
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: da do lo la wa ti o le na a o ma wa ra ta un o do wa da a wi do o so le aye da
1: mo gbadun adaba
2: mo gbadun adaba
1: mo gbadun adaba
2: o gbadun adaba
1: bubu wa na gbadun adaba
3: yeah e ba mi kitinu bu
4: Aṣiwaju Bola Tinubu to kan sara si pẹlu gbogbo awọn igbese itẹsiwaju to ngbe labẹ ilana erongba ireti ọtun irinudu ọba agenda n tan mọlẹ si gbogbo kọrọkọndun orilẹede yii itẹsiwaju n wọle o apọlọta eniyan ni ọpẹ baabu walayi ẹ kaabo sori eto iriju mi eto kan wa yami ti o ma ṣalakale awọn ilana iṣejọba to wa lode awọn igbese ti iṣejọba alẹ yi n gbe taye o le gbe gẹgẹ mara tuntun nile atalejo lara la mọ peyamọ ẹ labala labala eto iriju mi gori ikanni adaba ṣe bẹẹ rídàgbàsókè àwọn amáyé mú gbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtọkọ òwò ìpèsè oúnjẹ ètò ẹ̀kọ́ àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀èdè yìí lé téńté ìpàdé ti wádìí gbogbo ọjọ́ ajé mọ́ndé bẹ̀rẹ̀ látago méjì sáago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́ ẹ jágbe káwọn káṣíra wọn wò kájọ lúbúlúbú àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinubu ń ṣe ètò ìríjú mi lórí ìkànnì àdàbà 88.9 FM gbogbo ọjọ́ ajé mọ́ndé ni o aago méjì ọ̀sán sáago mẹ́ta ni ẹ mọ́ mí sí ẹ mínísítà tó rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.
5: Ọ̀dà ẹ̀yin ẹ̀yàn wa nílé lóko lẹ́yìn odi gbogbo bi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 88.9 FM mú kí wa wípé a kú dédé àsìkò yìí adà káàbọ̀ sí orí àkọ̀tún ètò ìríjú mi àti oúnjẹ sí etí gbọ̀yìn láti àdàbà 88.9 FM bí ẹ̀yin náà ṣe mọ̀ ni pé ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ ó ní ètò tí ó ṣe bẹ́ẹ̀ tí ó máa ń gorí atẹ́gùn fún ti èní fún ti ọ̀sẹ̀ yìí adà ti ní àlejò wa tí àjọ máa fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àwọn tó ń ṣẹlẹ̀ ní agbọn ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti lágbọn òṣèlú ní orílẹ̀-èdè pàápàá jùlọ bí ó ti kan ìpínlẹ̀ Ondo. Ibi tí adẹ̀ ti máa bẹ̀rẹ̀ òun náà ni àbájáde èsì ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú APC ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú APC Làbújá wọ́n ti fi orúkọ àwọn tí ó jáwé olúborí wọ́n ti fi léta lẹ́yìn eléyìí tó dẹ̀ jẹ́ pé oríṣiríṣi awuyewuye ló ti bẹ̀ jáde bínú àwọn kan ṣe ń dùn bẹ́ẹ̀ ni àwọn kan tí wọ́n ń bínú lórí eléyìí bákan náà ni ọ̀rọ̀ ń lọ nípa ìgbésẹ̀ láti lè ṣe reconciliation kí wọ́n lè pẹ̀tù sí wọn nínú bákan náà làwọn kan sọ pé kí ẹgbẹ́ òṣèlú APC káwọn náà máa wò pé kó má jẹ́ pé àwọn kan máa ṣiṣẹ́ lòdì sí ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹni tí adẹ́jọ́ máa fi ọ̀rọ̀ jomitoro lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí àwọn náà ti wà ń kalẹ̀ àwọn ni ọ̀gbẹ́ni Ayọ̀dèjì Ológun PhD ọmọwé ni wọn Lámì Ẹtọ́ àwùjọ òun ni àwọn náà àwọn ni àjọ máa fi ọ̀rọ̀ jomitoro lórí ètò fún ti ọ̀sán yìí mú kí ẹ kásán.
6: Ẹ ṣeun atọ́kùn ẹ kú ètò.
5: Mo gbogbo bí ọ̀rọ̀ bí ó ṣe ń lọ ní agbọn òṣèlú pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo ni mo mọ̀ pé lè ń wò dáadáa bí ó ṣe ń lọ ṣùgbọ́n ẹjá wò báyìí pé pẹ̀lú ìgbésẹ̀ tí ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú APC ìyẹn National Working Committee tí wọ́n gbé lórí ọ̀rọ̀ àwọn tí ó máa jẹ́ ọmọ òye fún ètò ìdìbò sílé ìgbìmọ̀ aṣòfin àgbà àti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin fún ti ìpínlẹ̀ Ondo báwo ni ẹ ṣe wo ìgbésẹ̀ yìí tí ẹgbẹ́ òṣèlú APC bí tí wọ́n gbé nítorí wọ́n sọ pé Peace Committee ẹgbẹ́ náà pé wọ́n wo gbogbo àwọn awuyewuye tó wáyé lẹ́yìn ètò ìdìbò kó tó di pé wọ́n gbé ìgbésẹ̀ tí wọ́n gbé ojú ò lè fi wo eléyìí.
6: Atọ́kùn lẹ́ẹ̀kan sí mo ti gbogbo àwọn tó ń gbọ́ wa nílé lóko àtìlẹ́yìn odi pé akáàsán ènìyàn san wá ọ̀sẹ̀ yà san wá lágbára ọlọ́run àwọn yorùbá ń pèwé wọn ní ilẹ̀kẹ̀ má jásílé má jà síta ibì kan náà ni ó padà jà sí gbogbo awuyewuye tó ń wáyé lórí ọ̀rọ̀ àwọn wo ni ó di ọmọ òye fún ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo pàápàá jùlọ tí yóò máa ṣojú àwọn agbègbè kọ̀ọ̀kan tá a mọ̀ sí federal constituency àti awuyewuye yìí ti ń jà ìrìn nílẹ̀ kì í ṣèní kì í ṣàná ó ti pẹ́ ṣùgbọ́n èmi a máa sọ̀rọ̀ pé ká ní pé àwọn kọ̀ọ̀kan tí agbègbè ṣí mọ́ lórí pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ Ondo láti ti gba ìmọ̀ràn nígbà tí àwọn tó rí wájú jù lọ àbí tó ní orí ọ̀fẹ́ àti rí bí nǹkan padà sí rí ká ló ti gba ìmọ̀ràn wọn ni pàápàá jùlọ bóyá irú àwọn èèyàn bíi olùṣègùn mímíkò gómìnà ìpínlẹ̀ yìí lánàá tó gbà nímọ̀ràn nígbà tá ń ṣe ayẹyẹ 50th anniversary ìpínlẹ̀ Ondo tó tún gbà nímọ̀ràn ní ìmọ̀ràn kan náà ó tún gbà nígbà tá ṣe ìpàdé àwọn lámẹ̀tọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC kódà tó bá rántí fọ́nrán ìgbà tí gómìnà àná tó bá gómìnà yìí sóò tọ́ ọ̀rọ̀ tán ṣèlú pápá jánu tó ti ẹ̀kọ́ láti kí nígbà tó fẹ́ padà lọ́jọ́kọ̀ ká ló ti gba àwọn ìmọ̀ràn yìí ni bóyá gbogbo àwọn awuyewuye àbí ìdàrúdàpọ̀ àbí àǹfẹ̀hónú náà yìí ìgbà bá ti wáyé nítorí pé kí ni àwọn yorùbá ní tí àwọn àgbà rí ní ìnàró bí ọmọdé bá gun igi ìrókò ó ṣe ń ṣe kó má rí ṣùgbọ́n ó ti ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ ohun tí wọ́n lè ṣe pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC àbí àwọn tó jẹ́ lámẹ̀ẹ̀tọ́ àbí àwọn àgbà òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC ohun tó kù ni láti dínà ìyọ̀gí ti lanú kálàgbà má wọ̀ báyìí lókù ìyẹn láti ṣe àwọn ìpẹ́ yóò jẹ́ kí ìtùsínú kó bá àwọn tó ń fẹ̀hónú hàn ti gbogbo awuyewuye àbí ìkùnsínú àbí ìjà àbí àìfẹ́ gbantí àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ APC ti ṣe tí ò ní tẹ ọlọ́run láti rí pé gbogbo ìkùnsínú yìí ó lọ odò lọ sinmi ìtàpẹ̀rẹ̀ ní conciliation committee ìrírò pípé yìí ló kù sí láti pé ẹgbẹ́ òṣèlú APC múra wọn lóṣìṣú ọwọ́ wọn di ọ̀kan láti lọ dojú kọ ìbò gbogbogbò tí ó wà yìí lọ́dún 2027.
5: Kó tó di pé a sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ láti pẹ̀tùsáwọ̀ láti rí pé oníkálukú ẹni tí inú ń bí pé kó bomi sùúrù mu. Ẹ já wo orúkọ àwọn tí ẹgbẹ́ òṣèlú APC tó ń fi léta fi ránṣẹ́ sí àjọ INEC. A rí pé púpọ̀ nínú orúkọ yẹn yàtọ̀ sí ISIS DI kékèméke ló jẹ́ àwọn aṣòfin tó ti ń ṣojú ìpínlẹ̀ Ondo nílẹ̀gbìmọ̀ aṣòfin kékeré àti nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà àti nílẹ̀gbìmọ̀ aṣojú ṣòfin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀pọ̀ wọn ni wọ́n dá padà. Ṣùgbọ́n tá a bá ní kí a wò kẹ́ fojú inú wò dáadáa ǹjẹ́ eléyìí ó jẹ́ àwọn olóyìnbó pé kinní kan ní reflection ṣó jẹ́ reflection èròǹgbà àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo.
6: Ẹ ṣeun atọ́kùn. Nígbà tá à ń pè ní òkè gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe sọ òun ni pé àwọn tó pọ̀ jùlọ wọn ìfẹ́ inú wọn ó wà sí ìmúṣẹ. Àwọn tí ó pọ̀ tó àwọn náà lórí ọ̀fẹ́ àti sọ èrò inú wọn. Wọ́n máa sọ pé the majority will have their way, the minority will have their say. Wọ́n tó tẹ̀lé lẹ́gbẹ́ òṣèlú yìí nìyẹn. Tá a bá ní ká tó padà sí ẹsẹ̀ àárọ̀ ká tún tuyẹ̀wò lẹ́ẹ̀kan sí pé ọ̀nà wo la gbà débí. Ẹ lọ gbàgbé nígbà tí àwọn ìrìn àjò yìí bẹ̀rẹ̀ that is the process that led to the primary and the choice of candidate. Tẹ̀wá rántí ìgbà tó bẹ̀rẹ̀ ìka ọ̀tọ́ tí gómìnà ọkọ ṣe tí wọ́n kọ́ fi léde ni pé ó gbìyànjú láti pe àwọn èèyàn jọ láti sọ fún wọn pé òun fẹ́ ṣe nǹkan tá pé ní consensus. But àwọn tí gómìnà kó jọ àwọn tó kù díẹ̀ káàtó ńgbà náà ni wọ́n ń ṣe lámẹ̀tọ́ ẹgbẹ́ wọn ń ṣe àwọn àgbààgbà ẹgbẹ́ wọn ń ṣe àwọn tó ní ẹ̀fọ̀n tó lè kanná bóyá tó ti dipò òṣèlú mú káàkiri àbí tó ti gbà kankan wà nípò tó ń fúnra ẹ̀ wà. Ohun tí gómìnà ṣe láì fi ìdènà láì béèrè lọ́wọ́ àwọn àgbà ẹgbẹ́ àwọn tó ní ẹgbẹ́ kan pé ẹ̀sà ilẹ̀ pẹ́ kí ni ká ṣe kájọ ní àjọrò tó péye kájọ ṣe àṣọ kájọ ní àjọ ìrònú tó múyándórí. Gómìnà òṣèlú yìí ó jókòó ní kọ́nà alẹ́ ẹ̀ àbí àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ láti jọ rò láti kọ orúkọ àwọn èèyàn kọ̀ọ̀kan ni. Àdéhùn àti pé orúkọ tí gómìnà fi léde nígbà náà lọ́hùn ó yàtọ̀ sí nǹkan tó jáde kí ni ìdí ẹ̀ ni pé gbogbo àwọn tó di ipò ìmúra pátá gbogbo wọn ni gómìnà gbìyànjú àti yọ kúrò lórí mítò òun kọ yàtọ̀ sí aṣojú òfin ti Ondo West Ondo East nìkan gbogbo àwọn yòókù pátá lorúkọ wọn ò sí nínú àpọ́nlẹ̀ ètí gómìnà fẹ́. Èyí lè ló mú kí àwọn àgbà ẹgbẹ́ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ dìde pé àìṣe òṣàlódò kí làbẹ̀ làbẹ̀ wọn mọ́. Gẹ́gẹ́ bí gómìnà ìwọ ló lórí ẹgbẹ́ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìwé òfin ṣùgbọ́n nǹkan tá à ń pè ní ẹgbẹ́ ni àjọrò àjọṣe ó ní kájọ rò ó kájọ fẹnu kò ní àìmáṣe léyìí ló mú kí ìdàrúdàpọ̀ kó wáyé nínú ẹgbẹ́ APC. Ohun tí ọ̀pọ̀lọpọ̀ dẹ́yìn sọ ni pé àbá ṣé a máa ń da omi tá a fi wé ọmọnù tọmọtọmọ ni tó bá sọ pé eléyìí ò dá oyọ ná ìyẹn ò dá oyọ ná kí gangan ní òsè oúnjẹ jiná ìgbà tá a bá ní aṣojú òfin mẹ́sàn-án ṣé èèyàn kan jókòó tó yorúkọ àwọn mẹ́jọ kúrò tó péyàn kan ṣé àwọn mẹ́jẹ̀jọ náà ni ò wá dá àwọn mẹ́jọ náà làwọn tó wà látàgbé wọn ò fẹ́ràn wọn ò ní wúlò fún àwọn tí wọ́n ń ṣadarí fún ìyẹn ìpínlẹ̀ ikeji ni pe nile agbimọ asofin agba ikan kan wa ta npe ni imọ ta npe ni o ma npe ni ranking yen ni pe en to ti ni oye isowo sofin o ti ni oje boyo ti wa leke ko ti wa lekeji igba ta ta ni
3: me ta me pe iriri lagba
6: iriri lagba won to ti ni iriri ngba ta ba ni omo ta ba ni omo legba sofin mesan asuja ojojo agba mesan ti gobina yoruko mejo to ku kan te wa lese lo ko awon tuntun mi si igbawo gan ni ipinle ondo ni nkan ta pe ni ranking honorables ori te baba gbe a nfin ni joyi abi a nfin ni se adari ajo ta pe ni committee ni national assembly o ni se pelu odun mebe lo ti lo ni legbimo asofin imowo iriri wo lo ti ni iyen na pe ni ranking nigba ta ba wa ni awon to ti ni iriri bo ti lo e kini e sa kini sa keji o ti mo igbaye sofin ta ba lo ko awon tuntun wole ejo igbawo gan na ni je ipinle ondo maye eleyi wa lara kan ti awon agba egbe ro ta fi ni hun o a le domi omo no mi ta fi we omo a le danu tomo tomo awon to ti wa nbe to ti ni iriri o se pataki ka fun won lori ofe ati se le kan abe meji si o ti je pe ipinle ondo na a ni awon asoju ofin to ti ni iriri o ti ni toju won ti tole ta pe ni ranking eleyi wa lara kan to fa bi ayipada se ipada waye ni oruko ti won submit fun ajo INEC
3: oda mo fe sare bi ni ibere yi bo se sare wa si okan mi ninu mesan ninu mesan ninu mejo ninu mesan asoju sofin ni ipinle ondo ti o ti won kokko tan ni won ku fidi remi so sese ni mi fe okan so sese ki gbogbo won lekan na ko di pe lekan soso won o de da lekan na abi kini die to le je ti gomina fi wo pe awon mesan mejo ninu mesan po dodon fe se to de ye pe pupo ninu won igba kokko tun won ma lo re pe o fe yo gbon o fe yowo kila nko won ko lawo lekan na soso so sese sa
6: ibere te bere gomina lo le down orun lo mo nkan to ri on lo mo idi to so wo pe mejo ninu mesan o koju osun nigba ti se pe opolopo awon mejo do beso ta so yi akon lo won ni ta lori ofe ati lo lekan abi le meji ti gomina nikan lo le down ṣugbọn ko boju mu ai ma ba oju mu e lo fa ti awon agbe egbe awon to ni egbe gan se dide pe agba ki wa loja ori omo tuntun wo na se so pe o baba ti e ba pe ka won kan mo lo lekeji ko wa le de gbogbo won ori pe kini agbodo ni awon asoju ofin ka ti ipinle ondo o je ranking honorables ohun lo fa ti ayipada fi ba ero gomina abi nkan to gomina fe se
3: oyeminu
6: mesan bayi ti agbo ti igbimo alase egbe apc labuja ti won fi ranse ti INEC e ri pe nkan to wa bayi ni pe mefa ninu awon to wa nbe tele lo pada meta lo je awon ti won je to ma je akolo won ti won wo pe okay ka awon eleyi na kan to lo ka awon na to lo kogbon o ti wa je mefa ninu awon meta to wa nbe tele meta ti yoruba pe ti awon eleyi mo pe ni grey horn iyen ni pe awon to pe akoko lo won ti le sofin agba bee lo ti ri
3: da oda igbese reconciliation oni ti ni igbese ti o kan bayi lati se ninu igbese yi kini e wo ni oye pe awon igbimo yi won gbudo se se o se se lati se reconciliation yi ipetu si kini lai se pe gomina fun ara e gan o ko ipa ribiribi nbe ati wipe nitori abajade esibo odun 2027 ki egbe oselu APC ki won le lo sinu ibdibo yen gege bi osusu owo
6: ene to ba je oloselu to danto eni kan ti oloselu to danto gbodo komo ni pe a ki joye ni gbogbo igba o meyan ba joye leni yo je balola iyen ni pe you don't win all the time if you win some you lose some te ba gbagbe awon to koju osuwo ju gomina lo awon to ti fe loselu ju gomina lo awon tara lo mo ju gomina lo ni gomina ba dije fun epo gomina nigba na lo ṣugbọn ni to ba pe won fi won le tan lo ti debo abele ni emi atayin mo ko se se ki gomina ma ti e wa ko ma ti e se ko kere abi ko kanu ori awon lame totan jo gba ko ti gba na lo ṣugbọn tori pe ki ojo ola ipinle ondo ko le ri bo se ye ko ri ni woye awon agba na igba na lohun won ni pe ka awon yoko lo joko won pa owo gomina loki ori mi sai da ti wa soke gege bi gomina fun saa nigba na lohun iyan mi tumo se pe boya awon lo mo se ju abun ni ni fa re ko ju nigba na lohun ṣugbọn iwoye awon agba egbe ni pe ohun nikan je ko se nigba na lohun awon eyan bi jima ibrahim won binu olùṣọlá òkè àbáńkọ kan tí a mọ gbogbo wọn náà ni ìbànújẹ bá wọn ọkàn wọn pé a ẹni yìí ò ní òye tó wà ẹni yìí ò ní ìmọ̀ tó wà ẹni yìí ò mọ ìṣèjọba tó wà ẹni yìí ò kódà kò mọ ìpínlẹ̀ ondo tó wà ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn àgbà ẹgbẹ́ àti àwọn olùdarí ẹgbẹ́ sọ pé òun ni ó kàn àbọ̀ nìkan lò gbogbo wọn wọn taari bọlé wọn bá wọn sọ̀rọ̀ wọn gbọ́ wọn pẹ̀tù sí ìbínú wọn ó sì rọ̀ nínú wọn gbogbo wọn pawọ́pọ̀ láti rí pé gómìnà lókè ayélujára ti wa ó di gómìnà òun là ń lé ní wọn ò fẹ gbẹlẹ ìgbà tí nǹkan máa padà yìí jimmy ibrahim tá a sọ nígbà náà lọhùnún òun ni aṣojú orílẹ̀-èdè ní united nations lọ́wọ́lọ́wọ́ ìyẹn ni pé ìgbà tó ti gbà míì gba rere míì kan tó ti yí kan àmọ́ tí ó yí kan olùṣọlá òkè lọ́la àmọ́ tí ó yí kan kọmíṣánná fún ètò ìṣúná nígbà náà mi ìrántí orúkọ wọn láti lè lójú àmọ́ tí ó padà yí kan wọn náà ṣùgbọ́n mọ̀kànmọ́kànmọ́ báyìí ló yẹn kún nínú ìkalẹ̀ àwọn àjọ tí ó pẹ̀tù sáwọ̀ yìí gómìnà ní ipa ribiribi láti kó òun láti rí pé fífọwọ́ gbáyà àbí ìfọwọ́sọ̀yà pé èmi ni gómìnà n tí n bá fẹ́ ló gbúdọ̀ ṣe kò lè rí bẹ́ẹ̀ nínú òṣèlú tiwantiwa kí gómìnà rí ní rí pé òun ti rí orí ọ̀fẹ́ gbà àwọn kan náà àwọn náà náà lórí ọ̀fẹ́ gbà lọ́wọ́ torí pé kí ni the same process the same national working committee àwọn tó yẹ pé nínú ìwòye wọn náà sọ pé òun ni kó lọ sí gómìnà àwọn kan náà nínú ìwòye wọn ló tún sọ káwọn eléyìí náà ló kàn ó tó kàn rántí pé ogun tó jẹ lọ fún gómìnà òun náà ló jẹ lọ ló dáfá fún àwọn tó tí àwọn náà ráàánú gbà lọ́wọ́lọ́wọ́ kí gómìnà jáde sí gbangba láti jẹ́ kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ pàápàá jùlọ àwọn tí wọ́n lóye àti gómìnà tí wọ́n fapá dáná láti jẹ́ kí wọ́n mọ̀ pé kán lọ sinmi ẹ̀dọ̀ pé mọ kankan lóye ń kàn.
3: Ọ̀dà ṣẹ́rí ọ̀dà kẹsàrí yà wò pé ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àìsàn méjì kan ló ń lọ ní ẹ̀rọ ayélujára kódà láàrin lágbọ̀n òṣèlú ìkíní ò ní pé tí mo fẹ́ kí ẹ bá mi sọ̀rọ̀ sí o ni pe ṣé kò yẹ kí ẹgbẹ́ òṣèlú apc kí wọ́n máa tún dàrú lẹ́ẹ̀mejì pé pẹ̀lú bó ṣe ń lọ ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ pé gómìnà lọ́kẹ́ ayédàtiwa àti àwọn ẹ̀mẹ̀wà àtàwọn èèyàn ẹ̀ pé kán ṣiṣẹ́ lòdì sí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú apc lọ́dún 2027 ẹlẹ́ẹ̀kejì ni pé oríṣiríṣi náà la tún gbọ́ táwọn kan pàápàá jùlọ àwọn tó súnmọ́ gómìnà tí wọ́n sọ pé àjọ elétò ìdìbò sọ pé orúkọ tán bá mú wá tó bá yàtọ̀ sí orúkọ ilé tí àwọn mọ́nítọ̀ àbí nkankan tí ó wá yàtọ̀ pé wọn ò ní lè upload àbí nkan ìbéèrè kejì tó wá wà ń bẹ̀ ni pé ṣé àjọ elétò ìdìbò ní agbára láti sọ fún ẹgbẹ́ òṣèlú pé ẹni báyìí ni olùdíje yín gbúdọ̀ jẹ́ kí n ṣe ẹni báyìí tẹ forúkọ ìránṣẹ́
6: ẹ jẹ́ kí n kọ́kọ́ dá ìbéèrè yìí tó gbẹ̀yìn ká tó bọ́ síta lákọ̀ọ́kọ́ ìkíní ni pé àwọn tó sọ àhesọ káàkiri pé ọ̀pọ̀ elétò ìdìbò sọ pé orúkọ tí ẹgbẹ́ fi sílẹ̀ tó bá yàtọ̀ sí ìtàwọn mọ́nítọ̀ àwọn òdìgbà ẹ ká kọ́ bìíra wa léèrè pé àwọn ètò ìyẹnisípò lábẹ́lé wo gan ni inec mọ́nítọ̀ torí a máa ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ni ò láìkì òótọ́ ọ̀rọ̀ ni wọ́n máa ń fẹ́ pẹnu sọ òótọ́ ọ̀rọ̀ tàbí lóòótọ́ ọ̀rọ̀ kì í bára mu gbogbo èèyàn tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ ondo pàápàá jùlọ inú ẹgbẹ́ apc ni ó rántí pé ètò abẹ́lé láti yan ọmọ òye ó pín yẹlẹyẹlẹ nípínlẹ̀ ondo níjọ́ tá à ń wí yìí oníròyìn lẹ́yìn tẹ̀ máa mi sọ̀rọ̀ tẹ̀ bá rántí ṣe náà lu ìbọn làálàálà láwọn ibìkan lákùrẹ́ tá a fi ń lé èèyàn kúrò níbi tí wọ́n ti fẹ́ dìbò abẹ́lé ṣé ìbò abẹ́lé tẹ̀ ti yìnbọn tẹ̀ ti lé àwọn èèyàn kúrò lórí ìlà ṣé ìbò abẹ́lé tí wọ́n ti yìnbọn táwọn èèyàn ti sá kàbàkàbà ṣé bẹ́ẹ̀ láìdẹ́kì ti mọ́nítọ̀ ìlẹ́ṣẹ̀ tàbí àwọn constituency tó yẹ pé parallel primary náà ṣe tó yẹ pé àwọn kankan àwọn ọjọ́síbì kan wọ́n ṣe ti tiwọn àwọn mìíràn kọ́ra ọjọ́síbì kan àwọn náà ṣe tiwọn tí ìyẹn lè máa wá sọ pé ìkan ló borí ìkejì ni abẹ ma sọ pé INEC monitor kan kò monitor kejì ọrọ ti ní bó ṣe rí ìkejì ni pé àjọ INEC ò ní agbára láti pàṣẹ fún ẹgbẹ òṣèlú pé ẹni báyìí ni ó jẹ ọmọ òye yín ìwé òfin làá tó yé wa ojúṣe INEC ní primary election ni láti ṣe àmójútó oversight function pé àìbá àmọ́ o tọrọ bá délé ẹjọ́ INEC ni ó lè jẹ́ olùjẹ́rìí pé nǹkan báyìí la rí nígbà tí nǹkan báyìí ṣẹlẹ̀ ìgbẹ́jọ́ láti kan pé ta ni ó jẹ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú àjọ INEC ò ní agbára lórí ẹgbẹ́ òṣèlú láti sọ pé ẹni báyìí ni ó jẹ ọmọ òye yín torí pé kí ni kò sẹ́ni tó ń lọ dápò tí ìdìbò tàbí tó ń díje tó ń forúkọ ara rẹ̀ díje níbi tí lè mọ́ dé lónìí ní òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ́ òṣèlú la fi ń díje ẹni tó bá gbàpò tí ó ń ṣojú ẹgbẹ́ òṣèlú kan ni olóbi jẹ́ pé ọlọ́mọ ẹ̀ka arógun kú béèyàn bá kú bóyá ó pọ̀ láti wọ́n ṣe ìbúra fún àbó ṣe kíní kan ẹgbẹ́ òṣèlú ni ó fi léde pé ẹni báyìí ní ó rọ́pò ẹ̀ ẹgbẹ́ òṣèlú ní agbára
3: kì í ṣe àjọ elétò ìdìbò
6: iṣẹ́ àtọ elétò ìdìbò irú táwọn tá à ń sọ yìí àjọ elétò ìdìbò ṣe sọ pé ẹni tó ṣe ipò kejì nígbà tí wọ́n ṣe primary tí
3: Abubakar Audu ní Kogi.
6: Ti Kogi ìyẹn example ẹ̀rọ ti pé ẹgbẹ́ òṣèlú náà padà bí pé ta ni ó jẹ́ ta ni ó rọ́pò ẹni tẹ ká búra fún òun ló sọ White Lion Yaya Bello di gómìnà ní ìpínlẹ̀ Kogi. Ẹgbẹ́ òṣèlú ló ní agbára láti sọ pé ẹni báyìí la forúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye kí ìyẹn kọ́kọ́ kọ́yé gbogbo wa ìyẹn ní apá kan. Ìbéèrè kìíní kẹ́tọ́ nípa àpọ́sí kejì ó ti fẹ́ tápá mi lórí.
3: Ìbéèrè kejì ni pé ṣé pẹ̀lú bí nǹkan ṣe rí àti tari kọmíṣọ́nà ní ìpínlẹ̀ Ondo tó yẹ pé àwọn olóńléwájú ìfẹ̀hónú àti bẹ́ẹ̀ pé ṣé àti gómìnà àti àwọn alátìlẹyìn o àti àwọn èèyàn ṣe é ṣe pé kọ́mádì pé wọ́n á ṣiṣẹ́ lòdì sí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú APC lọ́dún 2027.
6: Bákan méjì ni gbogbo ẹ̀dá ìṣèlú máa ń ní nǹkan tá a pè ní antecedent. Bẹ́ẹ̀ bá gbàgbé gómìnà àná nípínlẹ̀ Ondo kọ́ lọ́hún fọ́run kẹwọn arákùnrin Akérèdọ́lù nígbà tí irú kan báyìí náà ṣẹlẹ̀ nígbà náà lọ́hùn nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tán ti di gómìnà tán. Bẹ́ẹ̀ bá rántí òun náà kó àwọn kan jọ wọ́n lọ ń ṣàtìlẹyìn fún ẹgbẹ́ kan tá a pè ní AA nígbà náà lọ́hùn bẹ́ẹ̀ bá gbàgbé. Bẹ́ẹ̀ àwọn tó jẹ́ ọmọ òye tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ló lọ ń díje lábẹ́ agbẹ́pọ̀ AA tó rí pé inú gómìnà Ondo sí nǹkan tí ẹgbẹ́ òṣèlú APC ṣe ń gbà yẹn. Ìgbé ìdáhùn rẹ̀ ni pé kí ni wọ́n bá bọ̀ láti bẹ̀. Ònà fi máa ń sọ pé bágbàlagbà bá ṣubú

0: olóṣèlú gbòógì tó ń ṣe ẹgbẹ́ alátakò nípínlẹ̀ Ondo. Olóbi jẹ́ pé ó ṣe pàtàkì pé kán rò dáadáa tán tó gbé ìpèsè káwọn fẹ́ ṣe lòdì sí ìgbìmọ̀ àbí kó jẹ́ interest of the party. Tó bá sì wá rò bá ti ṣe bẹ́ẹ̀, ìyún òjọ́ gómìnà kúrò gómìnà o, yóò tẹ̀síwájú láti máa jẹ́ gómìnà, kódà yóò tẹ̀síwájú láti máa jẹ́ ọmọ ẹgbẹ́ APC. Ṣùgbọ́n kán rántí pé bí ogun bá jẹ lọ, ọgbọ̀n ó jẹ bọ̀. Bí gómìnà àbá ọmọ ẹgbẹ́ wọn bá ṣe lòdì sí ìfẹ́ ẹgbẹ́ òṣèlú APC nínú ẹgbẹ́ òṣèlú nínú ètò ìdìbò tó ń bọ̀, màá máa dúró, màá máa wò ó. Ibi tí gómìnà ó dúró láti béèrè fún nǹkan kan nínú ẹgbẹ́ òṣèlú APC tàbí tí ó náwó sí nǹkan kan ní ìgbìmọ̀ aláṣẹ ìyẹn Federal Executive Council àbí Federal Presidency láti pé mo fẹ́ nǹkan báyìí àbí ẹni báyìí mo fẹ́ kó joyè báyìí, a máa wo ibi tí ó gbàṣẹlẹ̀ tó dé pé kí ni èèyàn kì í kéré oko níbi tí ó gbé sí.
1: Ọ̀dà ẹ já wo nínú gbogbo ọ̀rọ̀ yìí, a rí pé orúkọ kan tí ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n ń tẹnu mọ́ pàápàá jùlọ àwọn tó wà ní ìhà ti ọ̀dọ̀ gómìnà, ó ní orúkọ mínísítà fọ́rọ̀ abẹ́nuyan Olúbùnmi Túnjí Òjó, pé òun ló ṣe gbá, òun ló ṣàwo. Túnjí Òjó ló jẹ́ kí àwọn kandidate gómìnà kí wọ́n fìdí rẹmi kán ṣe gbá kán ṣàwo. Ẹ já wo ipa Olúbùnmi Túnjí Òjó nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo, báwo ló ṣe di pé orúkọ Túnjí Òjó ni lọ́tún, orúkọ Bùnmi Túnjí Òjó òun ni ló sì?
0: Àdúrà mi ni pé kọ́lọ́ ṣe gbogbo wa lólú ọmọ, kọ́lọ́ gbogbo kí wọ́n máa dárúkọ wa tí ló mú ìwúrí bá àwọn òbí wa àbí àwọn tó jẹ́ ọ̀rẹ́ àbí ojúlùmọ̀ wa. Ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ń dárúkọ Olúbùnmi Túnjí Òjó sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, èmi a máa rẹ́rìn torí ọ̀pọ̀lọpọ̀ wọn tó ti wá fẹ́ sọ Olúbùnmi Túnjí Òjó di Ọlọ́run kékeré. Oníkẹ́ kí ni wọ́n ń bá polongo orúkọ rẹ̀ gbogbo ìgbà ṣe lérò lọ, ó sì dà. Nígbà tó bá sọ pé Olúbùnmi Túnjí Òjó ni ò jẹ́ kí àwọn orúkọ tí gómìnà kọ kó wọlé, ó tábìlà wa lérè ni pé ṣé Bùnmi Túnjí Òjó, ṣé ọmọ ẹgbẹ́ aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC ni? Is he a member of the National Working Committee? Ṣé òun nìkan ni mínísítà tó wá láti ìpínlẹ̀ Ondo? Àkọọ́lẹ̀ fi wa pé mínísítà mẹ́ta gbòógì ló wá láti ìpínlẹ̀ Ondo. Mínísítà máa dárúkọ àwọn méjì yòókù. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ṣé orúkọ Bùnmi Túnjí Òjó ṣó ń gbàkó tí ni? Àbí a sọ pé èrò ti lo ọdún mẹ́rin nílé ìgbìmọ̀ aṣojúṣòfin, irú ẹni bẹ́ẹ̀ ojú ò tí ì tó tólẹ̀ Làbújá láti ibi tí ó rìn sí. Ìyẹn kínní. Ṣùgbọ́n bí àwọn kan, àwọn tó jẹ́ olóṣèlú tí wọ́n jẹ́ ògbóǹtarìgì nínú òṣèlú ìpínlẹ̀ Ondo àti orílẹ̀-èdè yìí, pàápàá jùlọ àwọn ti ìpínlẹ̀ Ondo, tó mọ̀ pé ta ni yóò jẹ́ rallying point fún wa, ta ni ká gbóríyìn fún, ta ni ká kùtù lẹ́yìn, ta ni yóò jẹ́ ẹni tí yóò máa tàn mọ́lẹ̀ sí ọ̀nà wa. Tó máa wá kóra wọn jọ tán wá sọ pé Bùnmi Òjó ni àwọn gbá dé fún àbí Bùnmi Òjó làwọn gbà fún láti jẹ́ atọ́nà àwọn, ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo ló wà bẹ́ẹ̀? Àwọn tó jẹ́ aṣojúṣòfin rẹ́ẹ̀fù àbí sẹ́nẹ̀tì, wọ́n lágbára láyé ara wọn, wọ́n mú ojú wọn tólẹ̀, àwọn náà mọ̀ yan. Ṣùgbọ́n nígbà tó bá wá kóra wọn jọ pé ìrìn àjò yìí o kò ṣeé dárìn, a fẹ́ jọ rìn papọ̀ ni. Tàbá dẹ̀ fẹ́ jọ rìn ìrìn àpapọ̀, a nílò atọ́kùn. Táwọn apanupọ̀ tó sọ pé Bùnmi o, ìwọ ni kò jẹ́ atọ́kùn wa, ṣé wọ́n máa ń pé èèyàn tó rere kódùn wò ṣe ni? Wọ́n sì pé Bùnmi Olúbùnmi Túnjí Òjó, wọ́n pè é kó wá jẹ atọ́kùn àwọn. Ó ti ṣe atọ́kùn wọn, Ọlọ́run sì fún wọn ní oríyìn. Ẹjọ́ ẹ̀ṣẹ̀ wo Olúbùnmi Túnjí Òjó ṣẹ̀ gan-an? Ìgbà tó ká Olúbùnmi Túnjí Òjó lára tèmi mọ̀, torí mo ní orí ọ̀fẹ́ àti súnmọ́ díẹ̀, òun ni ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí lẹ́ẹ̀kejì. Mí gangan ló mú láyà ẹ̀. Gbogbo kan mí ni ẹ lè máa ṣe o, ṣùgbọ́n kẹ́ ní gbogbo kan kí nǹkan tó bá lè fa ìpalára bá ìyànsípò ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́ẹ̀kejì, Olúbùnmi Túnjí Òjó ò ní gbà o. Lára ẹ̀ ni awuyewuye tó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo pé tá a bá ń sọ bó ṣe ń lọ yìí, ó ṣeé ṣe kí ààrẹ fìdí jẹlẹ̀. Òun ló ṣe dá sí ẹgbẹ́ àwọn àjọ àbíṣe pé ní àkójọpọ̀ ẹgbẹ́ bíi 15 ni Olúbùnmi Túnjí Òjó ló ń ṣe agbátẹrù fún. Tó dẹ̀ pé iṣẹ́ tó rán wọn ò pé méjì, iṣẹ́ tó rán wọn náà ni pé ẹnu máa polongo, ẹnu máa bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ mú ìgbáyégbádùn, ẹ mú bá àwọn èèyàn láti ri pé gbogbo àṣeyọrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fojú hàn, láti ri pé àwọn èèyàn mọ ìdí pàtàkì tí wọ́n gbogbo ìgbúdọ̀ dìbò

0: fún ààrẹ lẹ́ẹ̀kejì. Tábà fa gbogbo eléyìí pọ̀, ẹ̀jẹ̀ wọn wàhálà sọ pé bùnmi tó jẹ́ òjòṣẹ́ o. Ṣùgbọ́n kí ni téèyàn bá ti wà yóò jì bí aládùúgbò ẹ̀ bá ti ń dẹ́rùbà kó lọ yára rẹ̀ wo ọwọ́ ti ẹ̀gbọ́n wọn.
1: Ṣé pẹ̀lú bẹ ṣe dé lẹ́ẹ̀kan tẹni wọn pa inú pọ̀ sọ kódà olúbùnmi tó ń jòjò ìwọ lè jẹ́ bí rallying point bí aṣojú pé ìwọ ni kò máa léwájú. Ǹjẹ́ a lè lọ eléyìí mọ iṣẹ́ ribiribi àti olúbùnmi túnjú òjò tí ó ń ṣe gẹ́gẹ́ bí mi ní gbogbo ibi tán yàn sí nígbà tó wà ní ilégbìmọ̀ aṣojú ṣòfin ìyẹn house of reps Labuja tí wọ́n tún dìbò yàn lẹ́ẹ̀kejì nígbà tó tún wà gẹ́gẹ́ bí mínísítà nísìnyí tó tún wà gẹ́gẹ́ bí mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú àti àwọn akitiyan ẹ̀ láti rí pé ní ẹsẹ̀ kùkú wọ́n kó àwọn èèyàn jọ ǹjẹ́ a lè lọ eléyìí mọ irú nǹkan báyìí.
0: Gbogbo wa ni mo gbàdúrà fún pé orúkọ wa yóò ṣì náà fún wa. Olúbùnmi tó jí òjò tẹ́ bá gbàgbé wọ́n yan olúbùnmi tó jí òjò gẹ́gẹ́ bí ọmọ ilégbìmọ̀ aṣòfin àgbà asòfin ọ̀fọ̀rẹ̀ láti lọ ṣojú àwọn ẹ̀yẹ lákòókò olù ọdún mẹ́rin. Kò ṣẹlẹ̀ rí pé ní kọ̀tọ́ńsì ẹ̀yẹ kan ṣẹ̀ méjì. Ìmọ̀ tàbá gbàgbé wọ́n yan bùnmi tó jí òjò lẹ́ẹ̀kejì láti lọ ṣojú wọn. Ó ń dúró kán ṣe ìbúra fún ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé mo fẹ́ kó jẹ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún mi fẹ́ kó bá mi ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mínísítà. Òun ló sọ olúbùnmi tó jí òjò di mínísítà lénìí. Ìjọba ṣe kó jẹ́ mínísítà nìkan wọ́n tún wá fi sí mínísítì iléeṣẹ́ ìjọba tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò abẹ́lé tí àjọ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń bẹ lábẹ́ àjọ iléeṣẹ́ tí bùnmi tó jí òjò ṣe mínísítà fún láti rí àwọn àjọ lákàfínlàfínṣọrí ètò àbòlú ní àbò ẹni
1: àbò ara ẹni làbò ẹlú
0: NSDC lábẹ́ láti rí àwọn tí wọ́n ń mójútó pàjáwìrì àti ọ̀rọ̀ iná ẹni fire service ìbẹ̀ láti rí tó àwọn tó mójútó ìrìnkèrindò wọlé àti jáde kúrò orílẹ̀-èdè Nàìjíríà tá a pè ní immigration lára ẹ̀ láti rí àjọ tó mójútó ọ̀rọ̀ bí a ṣe ń dára wa mọ̀ lórílẹ̀-èdè yìí ọ̀rọ̀ ìdánimọ̀ tá a pè ní NIMC ó pọ̀ lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kábíra wa léèrè pé ṣé bùnmi òjò ní ọ̀kọ́jẹ mínísítà iléeṣẹ́ yìí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ti dárúkọ ministry of interior ohun tí ó wá sọ́kàn àwọn èèyàn ni pé wọ́n fẹ́ announce public holiday lọ́pọ̀ àti lọ bí jẹ́ bùnmi tún lè ká mọ̀ pé iṣẹ́ ń bẹ nílé-iṣẹ́ abẹ́lé ministry of interior ju pé àwọn announce public holiday lọ. Olóògùn àyípadà bá mínísítì yìí tó jẹ́ pé lẹ́yìn àwọn tó bá lórí ọ̀fẹ́ àti ìrìn àjò lọ sókè òkun ẹ̀bùn wọn lè pé bóun ni airport wa Labuja bóun ló ṣe rí báwo ni airport wa Labuja ní ìlú Èkó bóun ló ṣe rí. Nígbà kan àtòkúrógbó la máa ń tò ká tó rí ìwé ìrìnà gba ìwé ìrìnà ló ti wá di téèyàn lè jókòó sí bẹ́ẹ̀ kó béèrè fún kó ṣe ogun nǹkan tó yẹ kó ṣe tí wọ́n sì mú wá fún láì ní wàhálà nínú. Bákan náà ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè yìí kò ṣẹlẹ̀ rí pé wọ́n fẹ́ gbàyàn síṣẹ́ láwọn ẹlẹ́gbẹ̀ẹ́ ní iléeṣẹ́ ìjọba abẹ́lé ìyẹn ministry of interior 30,000 èèyàn nígbà lẹ́ẹ̀kan lára àwọn tó ń ṣe training tó ń ṣe screening wọn lọ́wọ́ lábẹ́ àṣàkóso gómìnà ìtọ́jú òjò náà ti fẹ́ gba 30,000 èèyàn síṣẹ́ kò sí ìrírí èwò ṣẹlẹ̀ rí lákọọ́lẹ̀ gbàǹgbà síṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹni tó bá wá ń ṣe dáadáa báyìí dáa sọ pé kí gómìnà kí ààrẹ má lù lọ́gọ ẹnu ni kò sí ìgbà tí ààrẹ lé orí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ nípa ministry of interior tí ò ní lu olúbùnmi tó jí òjò lọ́gọ ẹnu fún iṣẹ́ ribiribi tó ti ṣe ń bẹ̀. Ìṣèjọba ẹni tó wá ń ṣe nìkan ó tún wá padà wálé ọmọ wa nínú ìka máa pé ó rántí ilé pé ilé o làbọ̀ sí ní oko ó padà wá sílé níwọ̀nba orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ní burújí ó tún wá ń fi owó ara ẹ̀ ṣe nǹkan tó yẹ pé ìjọba gan-an kó máa ṣe. Àjọ kan wà tá a pè ní Ondo Community Connect ní ìpínlẹ̀ Ondo tí bùnmi olúbùnmi tó jí òjò ṣe agbátẹrù ẹ̀ tó ń fún lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ títì bíríìjì transformer ẹ̀yìn àìníye ni wọ́n ti ṣe fún ọ̀pọ̀lọpọ̀ community ní Àkúrẹ́ North and Àkúrẹ́ South. Àwọn ibi tí wọ́n ti rọ̀ pé àwọn lè rí náà àwọn ibi tí wọ́n mọ̀ pé àwọn lè rọ̀ náà àwọn ibi tí wọ́n ti rọ̀ pé wọ́n lè báwọn ṣe bíríìjì tí ó sọ community kan ta pọ̀ mọ́ mi lórúkọ tó jí òjò ń ṣe through the Ondo Community Connect. Ẹ jọ̀ọ́ ṣé a sọ pé irú ẹni báyìí kò ṣe dáadáa tó ni. ti mo kini ti ipolongo ibo mo so le kan mo ni ajo bi 15 ni bo mi bi ojo n sagbatero fun pe ejo o e baba wa araalu soro o awon to ba ninu nkan ba yen fun won won se free ice so won won se free medical outreach won se yewo lo fe fa won eyan won fa won eyan mi ii ni woju free medical ice services ni toro oselu won ko won eyan jo se bi owo bi mi tuju ojo lo fi se abi o se o ni budget kan wa fun political ni availability to se adari fun ni sugbon o ri pe ti awo ba ki fun ni a n ki fa won ni pe ti aare bola meti ni mo ba gba won laaye láti lè ṣe ribiribi méjèèjì àyà mẹ́fà gẹ́gẹ́ bí mínísítà ó ṣe pàtàkì pé kí wọ́n tú àrẹ́bọ́lá ahmed tinubu yàn sípò lẹ́ẹ̀kejì olófin ti ogun ètò ṣe nípínlẹ̀ ondo yìí ìgbẹ́ tó wá rò sí nǹkan míì bóyá àwọn àti bóbí òjò ti lọ́rọ́ àjọsọ táwọn ọmọ o ṣùgbọ́n tí bóbí òjò ń sọ lọ́wọ́ báyìí ni pé gbogbo nǹkan tó bá ní lò láti ṣe ni ká ṣe láti ri pé bọ́lá ahmed tinubu ó padà tó rí àléfà lẹ́ẹ̀kejì.
1: Ọ̀dà ṣeré lórí akitiyan láti kó àwọn èèyàn jọ láti rí pé wọ́n ṣe àtìlẹyìn fún ìṣèjọba Bola Ahmed Tinubu yìí tí ẹ ti ń sọ láti ẹ̀kan ẹ ti dárúkọ pé ó fẹ́ tó ẹgbẹ́ bíi 15 ni olúbùn tójú òjò ní òun nìkan tí ó ń ṣe àtìlẹyìn fún ẹ bá wa wo pẹ̀lú iṣẹ́ tí àwọn ẹgbẹ́ wọ̀nyí àti wọn ṣe àti akitiyan olúbùnmi túnjú òjò yìí láti rí pé wọn kó àwọn èèyàn jọ láti ṣe àtìlẹyìn fún ìṣèjọba Bola Ahmed Tinubu pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo lẹ́sẹ̀kùkú níbi tí ó ṣe pàtàkì jù bó lẹ ṣe máa pẹ̀lú bẹ́ẹ̀ tí ń wò ó pẹ̀lú iṣẹ́ wọ̀nyí tí àwọn ẹgbẹ́ wọ̀nyí tí wọ́n ń ṣe bá lẹ ṣe máa ṣe ojú wo lẹ fi wo akitiyan yìí lélẹ̀ tí olúbùnmi túnjú òjò àti òun ṣe àti pé àwọn ẹgbẹ́ wọ̀nyí ǹjẹ́ bó ṣe yẹ ni wọ́n ń fi tó àwọn ará ìlú létí pàápàá jùlọ àwọn tó wà lẹ́sẹ̀kùkú àwọn akitiyan ìṣèjọba Bola Ahmed Tinubu láti mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó di ibi kó ṣe gbé fún tẹ́rú tọmọ lórílẹ̀-èdè.
0: Ẹ ṣeun àtọ́kùn ṣe rí àwọn ẹgbẹ́ tí agbátẹ̀lẹ̀ káàkiri ìlú ìrètí ojú òjò ń ṣe agbátẹ̀lẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ nípasẹ̀ wọn ogunlẹ́gbẹ́ èèyàn ló ti tipasẹ̀ àwọn àjọ àbí àwọn ẹgbẹ́ yìí ló tipasẹ̀ wọn wọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC onítẹ̀yà gbàgbé o èrò la fi ń ṣe òṣèlú o ní ẹgbẹ́ tòlú bá wà tí ò bá lérò àtẹnujẹ́ lásán ni àwọn àjọ yìí àwọn àpapọ̀ groups yìí lára akitiyan wọn ni láti rí pé àwọn tó jẹ́ olóṣèlú láwọn ẹgbẹ́ òṣèlú mi wọ́n rí ìmọ́lẹ̀ tí wọ́n fi àwọn ẹgbẹ́ òṣèlú yìí kúlẹ̀ tí wọ́n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ìyẹn ni party emancipation kò ṣe yọ kúrò a sì gbọ́dọ̀ gbóríyìn fún àwọn àjọ yìí láti gbóríyìn fún mi tó jẹ́ òde bákan náà ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn groups yìí ló ń lọ káàkiri àwọn abúlé àtìletò láti lọ ṣe nǹkan kan àbí nǹkan míì yóò jẹ́ kí àwọn aráàlú kí wọ́n ní ìfọkànsìn kí wọ́n ní ìgbàgbọ́ nínú ìṣèjọba ààrẹ Bola Ahmed Tinubu eléyìí sì jẹ́ ojúṣe tí àwọn àjọ ìgbọ́dọ̀ ṣe wọ́n sì ń ṣe àkọ́ntàkùn tabaríkà máa kà á àríṣeláríkà kó fẹ́ẹ̀ mọ́ sí láàrin ọ̀sẹ̀ méjì láàrin rí gúrúùpù kan àbí àjọ kan tó mọ̀ tó ṣe agbátẹrù fún tí wọ́n ṣe program kan or the other tí wọ́n fún àwọn èèyàn ní nǹkan tí ó mọ ayé dẹrùn fún wọn ní ti ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ pàpẹrẹ tí èmi ṣe agbẹnusọ fún mi ò lè ká ní ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tó ti di àǹfààní ìgbáyégbádùn ní ìpàṣẹ ẹgbẹ́ AMG bóyá àránàyàn lọ́wọ́ ni àránàyàn lọ léèwé ni àárọ̀ kadà fúnyàn ni àárọ̀ akọkẹ́ márúwá fúnyàn ni kò ṣeé kà ní ti àwọn gmt àjọ kan náà tún ni àwọn yẹn ẹni tó bá ti níbi pẹ̀lú ọ̀rọ̀ nílá náà gbé karí à ń ṣàyẹ̀wò ojú fáwọn èèyàn à ń gba dígí ojú fáwọn èèyàn à ń sanwó ilé ìwòsàn àwọn èèyàn ìyẹn náà lọ jáde rẹ mo sọ àjọ kan náà fún yín lẹ́ẹ̀kan tá a pé ní ojú community connect àwọn yẹn ń pé transformer wọ́n ń ṣe ọ̀nà wọ́n ń ṣe bridge wọ́n ń ṣe oríṣiríṣi tá a bá kó oko eléyìí papọ̀ eléyìí ni ó jẹ́ kí inú àwọn èèyàn dùn tí wọ́n fi ní ìdùnnú tí wọ́n fi ní ìfọkànsìn láti rí pé bá àti ẹ̀ máa rẹ Bola Ahmed Tinubu bí kò dẹ̀ kò jẹ́ ti ẹ̀ wà lọ́rọ̀ ètò ààbò àti àwọn nǹkan míì ṣùgbọ́n yorùbá ní tá a bá torí èṣù jẹ́ po a torí epo jẹṣu a torí nǹkan tí olúbùn tójú òjò ti ṣe fún wa a ó fún wọn ga rẹ Bola Ahmed Tinubu láàyè láti ṣẹ̀kan sí gbogbo èrò yìí àti ìgbésẹ̀ yìí ni olúbùn tójú òjò ń gbé ó ti ṣe ká máa ṣe ṣàdá tápà fún.
1: Oda, ṣugbọn e ja wa wo eni gan ti akitiyan Olubumi Tunji Ojo yi ati o nse akitiyan fun lati ri pe awon eniyan won se atileyin fun isejoba iyan Bola Ahmed Tinubu. E ja wa wo gan lati odun 2023 si isin. Nje ele ri toka si abi ele so pe isejoba Bola Ahmed Tinubu ti se to fun awon orilede Nigeria. Lati le je ki awon orilede Nigeria ki won se agbateru isejoba yi to n lo lowo yi.
0: Adoko emi jo lo se lo lo se lo lo mo ba ma ke ma da po bo lo se da won lo je lo kan ma pa ro o. Je ko ti ni wa o. Awon ai le to wa o. Ta ba so le lo to ara bo afo apere eto abo orilede yi me e o. Ta ba so ti ro oro eto suna economy o ku die ka to ibi ti pa awon ara ilu o opolopo ara ilu ni won rowo mu denu o opolopo ara ilu ni o le so kan diju meji o a le ma ta awon ku die o po ta le ma kan ugbo yoruba ni ninu mariwo ni ope ti nsola o ta ba so pe o ku die si bi kan ka ma ran ti pe awon kankan wa fe pe a lo ri ofe nigba kan ta ni bayi o lara ni toro awon ara domo elefo de tapere le font obi o lati ma ro do se ja de gbororombo o to do ma lo mewe bayi to be ti so mo re ba ti din wo ile eko to ti bo ti package o ti wa title se kan tapere so den lo yen ni pe jo bo mo so wo le iwe won ti ti o fi graduate we never had it this good o pa ba soro pe ala ona an tu ona se pa pa ni do pa wa ta wa nile yoruba abi ta ba se olodun la so pe a ri o tẹ́tí ọ̀ ìtọ́nbábọ̀ láti bè mí àbí tọ́nbábọ̀ láti èkó tó ti dé bá dàn tọ́nbábọ̀ láti ìbàdàn dé léṣà ẹlẹ́ṣà dẹ́fẹ̀ ìfẹ̀ dákùnrin àkùrẹ́ dọ́wọ́ ọ̀wọ́dé bìnní ṣóun láàárín ni àbí ọ̀nà tó ń ṣe lọ́wọ́ láàrin òǹdó sí ọ̀rẹ́ ṣóun láàárín ni àbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tíjọba ṣe tó bá kẹ́kọ̀ọ́ wò ní kíbi ìkú díẹ̀ kù ní ìṣèjọba ká máa rántí pé ìjọba kankan ò lè tán ìṣòro wa lẹ́ẹ̀kan o ẹ tó bá dẹ̀ ṣe dáadáa tó ń ṣe ìgbìyànjú láti rí pé ìgbà yẹn dẹrùn ó dára sí láti rí ìjọba bẹ́ẹ̀ lẹ́yìn o ìyẹn ò ní ká má sọ pé ó kù díẹ̀ sí bí o lára àwọn ibi tó kù sí ni mo ti sọ yẹn o ṣùgbọ́n nínú ọ̀ báyìí tó ṣe yorùbá ní àríṣedá àríkà àríkà báyìí pẹ̀lú báyìí rẹ̀ gbọ́n ságbó nínú fún ìjọba fún ìtàn ti ṣe láti sìnà wọn lọ́wọ́ láti tẹ̀síwájú láti lè ṣe ètò kù.
1: Ṣùgbọ́n a máa à ń gbọ́ tí lóríṣiríṣi lórí ẹ̀yà ẹja lórí àwọn fọ́nrán tẹlifíṣàn nígbà táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wípé ní orílẹ̀-èdè wọ́n fẹ́ máa tí ìṣẹ̀lẹ̀ rí pé kí ìjọba kan wà kọ́ yẹ pé tó fetí balẹ̀ lẹ̀ láti gbọ́ ẹgbẹ́ ará ìlú tó ìṣèjọba Bola Ahmed Tinubu yẹn táwọn olóyìnbó pè ní listening here pé ìṣèjọba yìí pàápàá jùlọ ààrẹ Bola Tinubu pé ó ní listening here irú agbọ̀n ti eléyìí náà bó ló ṣe rí ṣó tọ́ ni.
0: Òótọ́ ni nǹkan tá a pè ní democracy tá a pè ní òṣèlú tiwantiwa òun ni pé kí gbogbo èèyàn ní ẹ̀tọ́ tí wọ́n ní orí ọ̀fẹ́ láti sọ ibi tí bàbá rẹ̀ ta wọ́n lẹ́sẹ̀ that is the biggest beauty of democracy freedom of speech. Omo wí pé mi sọ ti ẹ kí n sọ tèmi kó má fàjà ètò òṣè kí n sọ pé òṣè dáa tó ètò òṣè dáa kí n sọ pé gbogbo ríyìn fún ọ tá à ń pè ní democracy ni. Ní àsìkò àtàrà ti bẹ̀rẹ̀ ìjọba yìí ìjọba Bola Ahmed Tinubu fẹ́ jẹ́ ìjọba tí ó ń fetí sílẹ̀ bọ́ ìpè àwọn aráàlú jùlọ. Wíwé kí ni bẹ́ ẹ ṣẹ̀hónú ìjọba ti ààyè ńlẹ̀ fáwọn èèyàn láti ṣẹ̀hónú kí ìjọba lè gbọ́ kálẹ̀ di pé bàtà ń táwọn èèyàn lẹ́sẹ̀ kù díẹ̀ káàtó níbi kọ̀ọ̀kan. O tó o yẹ ká gbóní ìfún wọn pé ìjọba yìí bó ti pé kùdìẹ̀kùdìẹ̀ wà ṣùgbọ́n ó jẹ́ ìkan àwọn ìjọba lágbàtà ti bẹ̀rẹ̀ ètò òṣèlú ẹlẹ́ẹ̀kẹrin tápẹ́ ní fourth republic ó jẹ́ ìkan àwọn ìjọba tó tẹ́tí sílẹ̀ gbọ́ igbe àbí àkàyé aráàlú jùlọ.
1: Ṣùgbọ́n pé ohun ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká wá wo àwọn agbọ̀n ibi tí ẹ wò pé ó kù díẹ̀ káàtó kì í ṣe pé ìjọba ò ṣe rárá ṣùgbọ́n bóyá kò tí ì tó lè wá jẹ́ gẹ́gẹ́ bí àrọ̀wà ní orí ètò yìí kó tó di pé akásè tó ń lẹ̀ kí ìjọba túnbọ̀ bẹ̀jú wo ibẹ̀ kí ó lè bá tu tẹrú tọmọ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára.
0: Lára ẹ̀ náà ni mo sọ lẹ́ẹ̀kan yẹn ètò pàtàkì jù bẹ̀ ní ọrọ̀ ààbò kò sí ní ìgbàyẹ̀gbádùn tá a lè ṣe tí ò bá ti sí ọ̀rọ̀ ààbò kù díẹ̀ káàtó because ẹni tó bá wà láyé ló ń rin ọ̀nà tó yọ̀ kóró ẹ̀tọ́ bá wà láyé ló ń ra ọjà ní ọ̀pọ̀ ẹ̀tọ́ bá wà láyé ló ń wọṣọ gidi ẹ̀tọ́ bá wà láyé ló ń nà dánwó ìjọba láti jára mọ́ ètò ọ̀pọ̀ lórílẹ̀-èdè láti rí pé gbogbo wa a lè sọ kàdìdú láì bá a sí ìbẹ̀rù pé lágbájá lè tó lè jí mi gbé látọjú oorun àfi tí bá ìrìn àjò wọn lè jí mi gbé eléyìí ó ṣe pàtàkì ìkejì tó tún rí bẹ́ẹ̀ ni pé gbogbo tó bá gbà ní ìjọba láti ṣe láti rí pé ètò ọ̀rọ̀ oúnjẹ ó rẹlẹ̀ torí pé kí ni yorùbá níbi láti kúrò bí oúnjẹ láti kúrò ní òṣẹ ìṣẹ́bùṣe ìmọ̀ pé tí ìjọba bá lè bójú tó nǹkan méjì pàápàá jùlọ àwọn nǹkan yòókù yóò dìrọ̀rùn fún gbogbo wa.
1: Ọ̀dà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ààbò yìí tó jẹ́ nǹkan tó kan gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lára jù. Tá a bá fojú inú wo àwọn ìgbésẹ̀ tí ìjọba ti ń gbé lórí state police ìyẹn ọlọ́pàá ìpínlẹ̀ àti àwọn kankan bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìgbésẹ̀ tó ti ń gbé yìí kí tún níbi tó ẹ tún wò pé ìjọba tún lè tún ṣe sí pàápàá jùlọ bí ó ṣe kọ àwọn subnationals ẹlẹ́ tí à ń pè ní àwọn ìpínlẹ̀ àti bẹ́ẹ̀ lọ láti rí pé ọ̀rọ̀ yìí wọn ò dáadáa ìjọba àpapọ̀ nìkan.
0: Ìjọba ti ń ṣe lára nǹkan tó yẹ ká ṣe láàrin ti mẹ́nu bà nísìnyí ẹ sọ̀rọ̀ state police ti àgbègbè wa pé gbogbo kùdìẹ̀kudiẹ tó wà ní ìdásílẹ̀ àwọn ọlọ́pàá ti ìpínlẹ̀ ń bójútó láti rí pé wọ́n ṣe lọ́nà tó yẹ kán gbà ṣe kó lè rí bó ṣe ń rí ìyẹn kínní. Ìkejì tẹ́lẹ̀ wà pé àwọn oko wa àwọn ẹgbẹ́ wa ní ìjọba tó ti fi ààyè lẹ̀ láti pé wọ́n rí kóòtù fún àwọn àpẹẹrẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní kí wọ́n rí kóòtù 1000 people forest guard àwọn tí ó máa ṣọ igbó wa káàkiri ara àwọn ìlú tó nígbó tó pọ̀ jáde òní ìpínlẹ̀ Ondo. Tó bákan náà la gbàgbọ́ pé láìpẹ́ láì jìnnà wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn èèyàn sí àjọ tápè the forest guard láti rí pé àwọn oko wa àbí àwọn ibi tó dígbò wa àwọn ibi tí igi ńláńlá wa wà ó di ibi tí ààbò tó péye tó wà. Ètò ìṣe pàtàkì ibẹ̀ ni pé àwọn ìpínlẹ̀ káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè yìí wọ́n láti jọ máa ní àjọṣepọ̀ orí tí ìgbà já síra kí gbogbo já síra wọn ìjọba pé kókó jábìlì káàkiri olóko ológun ń ṣe tiẹ̀ rárá kò lè ṣeé ṣe o wọ́n láti fọwọ́sowọ́pọ̀ láti rí pé gbogbo nǹkan tó bo igbó tàbí ọ̀nà tó so wọ́n pọ̀ ni wọ́n jọ ń ṣe àjọṣepọ̀ láti rí pé àwọn ẹni bí kọ̀rọ̀wọ̀ sí wọn sápamọ́ sí àwọn ilà tó la àwọn ìpínlẹ̀ láàárẹ̀ láti ṣe ìjàmbá fún àwọn aráàlú.
1: Kódà ẹ ṣeun ẹkọ àtúntò ọdẹkùnrin láti ẹ̀kan ọmọwé ọmọwé Ayọ̀dèjì ológun PhD kí tó fi ṣe fún pé àpèyìn ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ tí ẹ jẹ wa.
0: Ẹ ṣe wọn lóòótọ́.
1: Kódà ẹyin ẹ̀yẹ wa ní ìrìjú báyìí lọ ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ yìí ọ̀gbẹ́ni Ayọ̀dèjì ológun PhD àwọn ni a ti jọ ń fi ọ̀rọ̀ jomitoro láti ẹ̀kan tí wọ́n jẹ́ òǹwòye àwùjọ tí wọ́n sì nímọ̀ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n tún jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ AMG ìyẹn Aṣíwájú Minded Group àwọn náà ni a ti jọ ń fọ̀rọ̀ jomitoro láti ẹ̀kan ní ìrìjú báyìí lọ ní orí ètò ìríjúmi fún ti ọ̀sẹ̀ yìí lágbára àdẹ́dá ọjọ́ mẹ́jọ ò ní kí ẹ tún pàdé wa nígbà tí a mú àkọ̀tun ètò ọ̀hún wá sí etí ìgbọ̀nyín títí di ọjọ́ mẹ́jọ ńkọ Ọlásùnkànmí Elújọba ó ní orúkọ tèmi tí mo jẹ́ atọ́kùn ètò ọ̀hún.
2: Ẹ bá mi kí Tinubu. Aṣíwájú Bọ́lá Tinubu tó kan sára sí. Pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròǹgbà ìrètí ọ̀tun. Ìrìnnúdùn ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o. Apọ́lọ̀tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyì. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó mọ ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Káyé o lè gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára láàmú píyamọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtókò òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́, àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán. Lórí ètò ìríjú mi, lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká síra wọn wò ká jọ ọ́ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinubu ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: gbọ́ná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ni ẹyẹ ká a ṣe o. Ẹyẹ ká a ṣe o, ìka yókò ni kàbọ́ bá yá. Ẹyẹ ká a ṣe, ìka yókò ni kàbọ́ bá yá. Ẹyẹ ká a ṣe. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ni ẹ sọ fún gbogbo àwọn ṣèkàṣèkà. Ẹ ní kí wọ́n lọ jáwọ́ o. Torí bí bẹ́ẹ̀ kọ́, ọ yẹ kán máa rántí ọjọ́ ọjọ́ kan tí náà dilẹ̀ lẹ́yìn àsusùjẹ. Àkùkọ kẹ́yìn ọba kọ lẹ́yìn ọmọ ẹ̀dá. Àásán nílé ayé, àfọ́bà fílẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ni gbélé ayé kó ṣe rere. Torí pé ló pẹ́ ìkà ò pé. Bẹ̀m̀bẹ́ ròyìn, òun ni rere ni n ó ṣe, mi ò ní ṣe kà o. Àmọ́ bí re bá di bí ìpàdé dọ̀hún o. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Òní ọjọ́ ajé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba àkùkúra jẹjẹun. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yẹ ẹja bẹ̀rẹ̀ ní pápá tọrọ àròjọ musolókun. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì ká mọ́ ọmú wá. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́n. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọkùnrin kan nà yàwó ẹ̀ ọ̀nà pa nípínlẹ̀ Nasarawa. Kí ni tó fàjà? Kí ló fà á? Ẹ kúkú gbọ́ ọlọ́sàn-án tòní. Bẹ̀m̀bẹ́ ròyìn, ó lélẹ́yìí lágbára ó gbóná nú pọ̀. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Awakọ̀ bọ́ọ̀sì kan àti kọ̀ǹdọ̀ nípínlẹ̀ Enugu wọ́n gbá ọlọ́pàá, wọ́n bá jí ìbọn rẹ̀ AK-47 wọ́n bá tún gbé lọ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Adamawa náà mo ti sáré tún rí eléyìí. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ẹlẹ́wọ̀n méjì wọ́n na pápá bora lọ́gbà ẹ̀wọ̀n nípínlẹ̀ Adamawa. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀yá nípínlẹ̀ Ondo, ìjọba ìpínlẹ̀ Ondo ló ti rọ́kùn àwọn akẹ́kọ̀ọ́ kan. Àwọn akẹ́kọ̀ọ́ bíi 37 ni lórí pé wọ́n ṣe àṣemọ́ṣe. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ilé ẹjọ́ nílùú Àbújá ló ti ju àwọn ọmọ ìyá méjì. Ó jù wọ́n sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí pé wọ́n gún bàbá wọn, wọ́n gún yẹ́lẹyẹ̀lẹ. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ wò ó wá gba owó orí rẹ padà. Owó orí tọ́ san fún mi, tọ́ san lé wa wọ́n dá padà fún ọ. Obìnrin kan lọ́mọ̀ sọ bẹ́ẹ̀ lọ yarí mọ́ ọkọ rẹ̀ lọ́wọ́ lẹ́yìn tí wọ́n ní kí wọ́n túká. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ọmọ ogun sán giri làgiri ọ̀làgiri kàkà ilẹ̀ Nàìjíríà. Wọ́n ti rí àwọn tí ó jẹ́ pé wọ́n ń gbé àwọn nǹkan ìjà olóró, wọ́n ń gbé lọ sípínlẹ̀ Kàdúná. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ́ lọ́sàn-án tòní. Ọ̀yẹ wá nǹkan ká fìdílé. Ẹjẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ná. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ó gbóná nú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà ilé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069046714. Bẹ̀m̀bẹ́ ròyìn, ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ lọ.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tó kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́. Àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbẹ́sẹ̀ lé àwọn nǹkan ìjà olóró tí wọ́n ṣe fàyàwọ́ wọn, tí wọ́n ń gbé lọ sí ìpínlẹ̀ Kàdúná. àwọn ikọ̀ ọmọ ogun ọwọ́ keje iléeṣẹ́ ọmọ ogun náà ti rí àwọn nǹkan ìjà olóró kan tí wọ́n ń ṣe fàyàwọ́ ẹ̀ lọ sí ìpínlẹ̀ kaduna. Àníṣe ni àwọn nǹkan ọ̀hún tó jẹ́ nǹkan ìjà olóró ni wọ́n fẹ́ lọ gbé fún àwọn tó jẹ́ agbébọn. Ẹni tó jẹ́ onímọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò Zagazola Makama òun ló fi léde lórí ìtàkùn xl lónìí olónìí. Zagazola Makama ọ̀hún ó ní àwọn tí ọwọ́ bà òun náà ló jẹ́ pé wọ́n ti fi kélé òfin gbé nígbà tí wọ́n àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n ń ṣe àyẹ̀wò ọkọ̀ ní ojú ọ̀nà ní ìjọba ìbílẹ̀ Zagunkataf nípínlẹ̀ kaduna láàárọ̀ òní. Ó gbóná lótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Èèyàn mẹ́jọ lọ́gbẹ̀mímì àwọn márùn-ún míì farapa nínú ìkọlù tó wáyé nípínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Benue lọ́jọ́ pé wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ pé èèyàn mẹ́jọ òun lọ́jọ́ pé wọ́n ṣekú pa látàrí ìkọlù àwọn agbébọn kan eléyìí tó wáyé níjọba ìbílẹ̀ Òtúpò nípínlẹ̀ Benue. Ìyẹn ṣe ni ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà yìí ni Udet Edet òun ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí ló fi múlẹ̀ nínú àtẹ̀jáde tó fìta. Gẹ́gẹ́ bí ó ṣe ní èèyàn márùn-ún míì òun náà tún farapa. Wọ́n ní àwọn tí ó jẹ́ pé ọgbẹ́mímì àtàwọn tí orí kó yọ ọ̀hún àwọn tí ó jẹ́ pé àwọn tí orí kó yọ ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Ó ní àwọn mẹ́wàá míì òun náà jẹ́ pé wọ́n tún ṣekú pa tí àwọn bíi 16 tí wọ́n sì ní wọ́n farapa. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Mo kó ń bẹ̀ nílùú Ìbàdàn. Ìròyìn eléyìí làwọn òṣìṣẹ́ elétò ààbò ti fi kélé òfin gbé afurasí kan. Wọ́n rí ìbọn lọ́wọ́ ẹ̀ àtọ́ta àbọn tó fi mọ́ oògùn olóró. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ náà ti fi kélé òfin gbé afurasí oníwà ọ̀daràn kan. Wọ́n bá ìbọn bá jiná tù wọ́n bá lọ́wọ́ ẹ̀ àti àwọn nǹkan míì. Ìyẹn ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá nu àtẹ̀jáde tí agbẹnusọ wọn Ọláyinka Ayéládé tó fìta ló fi fáwọn oníròyìn ló ti ní afurasí ọ̀hún ni wọ́n fi kélé òfin gbé lágbègbè Bódìjà lu Ìbàdàn tó ì ti wà ní akóló wọn. Wọ́n ní ìbọn ìléwọ́ kan àti ọta òun náà ni wọ́n bá lọ́wọ́ àtìláwí náà tó fi mọ́ àwọn oògùn olóró míì. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná lótutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn ilé náà láti ìpínlẹ̀ Ondo. Ìjọba ìpínlẹ̀ Ondo ló ti rọ́kùn àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ kan látàrí pé wọ́n ṣe àṣemọ́ṣe.

0: ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ nípínlẹ̀ Ondo ló jẹ́ pé ó ti rọ́kun àwọn akẹ́kọ̀ọ́ bíi 37 kan tó fi mọ́ láwọn iléèwé tó jẹ́ ti ìjọba bíi mẹ́ta nílùú Àkúrẹ́ lórí ẹ̀sùn ìwà àṣemọ́ṣe eléyìí tí wọ́n ní wọ́n wù. Àwọn iléèwé tọrọ kan ni Oyemeko Grammar School, Aquinas College àti CAC Grammar School. Ìròyìn fi ni pé iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀hún náà ti wá rọ́kun àwọn èèyàn náà látàrí ìwà àṣemọ́ṣe eléyìí tí wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n wù ní iléèwé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí ẹni tó jẹ́ akọ̀wé iléeṣẹ́ ọ̀hún ọ̀mọ̀wé Akindele Ige tó fi ìta fáwọn oníròyìn ìwé ìròyìn Punch ó gbé jáde lọ́sàn-án òní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀yẹ́ jẹ́ ń sáré dèlú Àbújá báyìí. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ilé ẹjọ́ ló ti ju àwọn ọmọ ìyá méjì kan ó ti jù wọ́n sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí ìbọn ṣe gún bàbá wọn wọ́n gún yẹ́lẹyẹ̀lẹ. Olú iléeṣẹ́ elétò ààbò ọlọ́pàá lólùlẹ̀ yìí Àbújá ló ti káwọ́ àwọn ọmọ méjì kan tó jẹ́ ti olóògbé Adimake Godwin àti afurasí kan ló ti káwọ́ wọn pọ̀yìn lójọ́ nílé ẹjọ́ báyìí lórí ẹ̀sùn pé wọ́n ṣekú pa olóògbé ọ̀hún nílùú Àbújá. Ìròyìn fi ni pé àwọn tí ọ̀rọ̀ kan ọ̀hún òun náà ni Adimake Anthony, Adimake Stephen àti Comfort Ajibade. Wọ́n ní wọ́n káwọ́ àwọn èèyàn pọ̀yìn lójọ́ lórí ẹ̀sùn mẹ́rin tó ní ṣe pẹ̀lú ìlẹ̀dí àpòpọ̀ àti ìṣekúpani. Eléyìí tó jẹ́ pé wọ́n ní wọ́n fi kàn wọ́n àti ẹ̀sùn míì. Ìṣe ni ìròyìn fi ni pé wọ́n ní lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún eléyìí tá a wà yìí ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún bá sún ẹjọ́ náà jáì wọ́n sún di ọgbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ni wọ́n ti ní kí wọ́n lọ sí ẹ̀wọ̀n súlẹ̀já báyìí tí wọ́n ti fi wọ́n sẹ́wọ̀n. Gẹ́gẹ́ bí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Josephine Adé bó ṣe fi ìta ó ní olóògbé ọ̀hún ni wọ́n rí nínú àgbàrá ẹ̀jẹ̀ níbi tí wọ́n ti gún pa lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n wá bẹ̀. Ìwé ìròyìn Punch onúgbéjáde lọ́sàn-án tòní. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi. Ọkùnrin kan ló ti na ìyàwó ẹ̀ ọ̀nà pa nípínlẹ̀ Nasarawa. Ọkùnrin kan ẹni 30 Musbau Ahmadu iná jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá ni wọ́n ti mú nípínlẹ̀ Nasarawa lórí bí wọ́n ṣe ní ó ṣekú pa ìyàwó rẹ̀ ẹni 20 eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Angua Yaya ẹni ìjọba ìbílẹ̀ Obi ní ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá yìí ni Ramon Nasser tó fìta ó ní ìṣẹ̀lẹ̀ yìí ló ti wá sọ àwọn ọmọ méjì tí wọ́n bí tọ́jẹ́ ọkùnrin kan obìnrin kan náà jẹ́ pé ọmọ ọdún tọ́jẹ́ pé ìgbéyàwó wọn kò tí ju ọdún mẹ́fà lọ ìná ti sọ wọ́n di aláìníyà báyìí. Ìròyìn wá fi yé ni wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ń lọ wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ẹnìkan lọ́wọ́ sọ níléeṣẹ́ ọlọ́pàá lórí bí wọ́n ṣe ní afurasí ọ̀hún ọ̀nà ìyàwó ẹ̀ títí tó fi ṣokùnfà bó ṣe ti gbẹ́mìmì. Kọ́lọ́hún ọba kọ́ sàánú ni nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá ọkùnrin ọ̀hún lẹ́nu wò lẹ́yìn tí wọ́n mú ó ti jẹ́wọ́ o lórí ìwà ọ̀daràn eléyìí tó jẹ́ pé ó wù ó ní inú bíbí òun náà ló bí òun lẹ́yìn tí ó jẹ́ pé olóògbé ọ̀hún tí wọ́n ní ọkọ̀ láti dáná oúnjẹ fún. Inú bíbí òun òfíṣẹ́ mi ran ẹ̀dọ̀ funfun ọ̀bẹ ọlọ́wẹ̀ Kẹlẹ́dùmarè kọ́ mọ́ sàánú ni. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló gbé jáde lọ́sàn-án tòní lórí oúnjẹ lọ́pàá ìyàwó ẹ̀ lé lórí. Ẹjẹ́ á tó lọ. Ó gbóná inú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rè nípínlẹ̀ Enugu. Awakọ̀ bọ́ọ̀sì àti kọ̀ǹdọ̀ wọ́n gba ìbọn AK-47 ọlọ́pàá wọ́n bá tún gba. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Enugu lọ jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá awakọ̀ kan àti kọ̀ǹdọ̀ rẹ̀ eléyìí tó jẹ́ pé wọ́n dárúkọ ọkọ̀ rẹ̀ náà ẹni lórí pé wọ́n kan ọlọ́pàá kan lábùkù. Ẹ̀ńṣe ni wọ́n gbìyànjú láti ṣekúpa ọlọ́pàá ọ̀hún kódà wọ́n ní wọ́n tún gbé ìbọn rẹ̀ wọ́n tún gbé sá lọ. Ẹ̀ńtọ́jà agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Daniel Ndukwe òun ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde nu àtẹ̀jáde tó fi ìta pẹ̀lú àlàyé pé àwọn afurasí ọ̀hún ni wọ́n ti ń wá báyìí lórí ẹ̀sùn ìlẹ̀dí àpòpọ̀ hùwà ọ̀daràn tó fi mọ́ ìkanni lábùkù àti wíwa ọkọ̀ lọ́nà tí ò tọ́ àti ìgbìyànjú láti ṣekú pani. Wọ́n ní wọ́n tún jí ìbọn rẹ̀ wọ́n tún jíbọn ọlọ́pàá wọ́n tún jí gbé lọ. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí pápápá kí n sáré mu wá. Obì kan ló ní òun ti ṣetán láti dá owó orí ti ọkọ òun tó san fún òun tó san fún ìdílé wọn. Òun ti ṣetán láti dá padà. Obì aláboyún kan Fasiya Abdulsalam ló jẹ́ pé lónìí lọ́sàn-án ti yarí báyìí. Nílé ẹjọ́ pé òun ti ṣetán o láti dá 1,150,000 naira tó jẹ́ owó orí 50,000 naira tí ó jẹ́ pé òun gbà lẹ́yìn tí ọkọ òun Isaac Idris tó jẹ́ pé ó ti ní kí àwọn ti já ìwé fúnra wọn. Nìyí ṣe ni ìròyìn fi ni pé ilé ẹjọ́ òun lọ́ bá bèrè fún kíkí ilé ẹjọ́ kó tu ìgbéyàwó eléyìí tó ní pẹ̀lú Idris ọ̀hún kó tu ká. Tóun sì ti ṣetán láti dá owó orí náà padà. Ògbóná nu òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ṣùgbọ́n oyún oṣù méje ó ń bẹ nú ẹ̀. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn-án òní. 08162519991 08162519991 òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọyà ń gbọ́ yín.
1: Ìyá ẹ̀yàn tó pa ìyàwó ẹ̀ tó yẹ pé kò ṣoúnjẹ fún.
0: Tínú
1: bá bí tí ìyàwó ò bá tún oúnjẹ fún bóyá ó rẹ ìyàwó yẹn ni. Ìdí á lọ búkàá rẹ̀ lọ jẹun. Bó ṣe páàrin sìn ṣé òkú ẹ̀ ló fẹ́ lọ lóúnjẹ lọ́nà ọ̀hún.
0: Ó lágbára.
1: Ibi tí sẹ́ẹ̀lì tó wà ní bíá ẹsẹ̀ sìn á á gbé oúnjẹ yẹn gan oúnjẹ yẹn gan á sùn.
0: Ọ̀hún
1: tèmi ibo tí wọ́n ìyàwó ẹ̀ yẹn lọ wọ́n tún lo òun náà pa kó tẹ̀lé ìyàwó ẹ̀.
0: Ó dẹ̀ ṣeun.
1: Àwọn ọjọ́
0: wọn méjì 08162519991. Ògbóná nu.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
2: Ẹ mọ̀ pé ètò.
0: Ẹ ṣeun.
2: Abímbọ́lá Afọlábí ni Obodè láti ọ̀rẹ́.
0: Ọyà ń gbọ́ yín.
2: A dúpẹ́ láwọ àwọn ẹ̀ṣọ́ ológun wa tí wọ́n gbé aṣọ àdáàbò bo ọmọ Nàìjíríà torí rúbọ tí a gbà lọ́wọ́ àwọn afurasí yẹn tí a bá gbé lọ́dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n dàlú ọlọ́dún Ọlọ́run máa fún wa ṣe.
0: Àmì ẹ̀ ṣeun.
2: Nípa ti àwọn ọmọ tí wọ́n pa bábá wọn. Ọlọ́run má jọ bí màá lé o. Ṣé ìṣòro nípa yẹn o? Ó dájú pọ̀ màá lè ní ọgbẹ́ ọmọ yẹn ṣákáṣáká.
0: Ẹ ṣeun. 08162549991. Ẹja tún fẹ́ lòmíì náà láàyè. Ògbóná nu. Ẹ gbóhùn sókè dáadáa. A gbọ́ yín dáadáa. Ògbóná nu.
3: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
3: Jọ̀gbọ́dọ̀ Adékúnlé ló sọ̀rọ̀ láti jù.
0: Ọyà ń gbọ́ yín.
3: Èyí tó pa ìyàwó ẹ̀ báyìí torí pé kò dáná fún un. Ṣèbí á wá jẹun yóò níbi tó wà báyìí. Ilé ìtún jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn ní.
0: Ẹ ṣeun. 08162549991. Ògbóná nu.
4: Bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
4: Kókó mi láti Ògbodò láti Ọba Àkókó.
0: Ọyà ń gbọ́ yín.
4: Àwọn tí ẹ̀yìn ìwé màdó pa ọkọ ẹ̀yàn oyèkọ́yè kí ẹjọ́ da jọ̀fù kókò náà kọ́ pa.
0: Ọ̀dà ẹ ṣeun. Ọkùnrin lọ́pàá ìyàwó ẹ̀. Ògbóná nu.
5: Ó ti lẹ́yìn bàbá ìròyìn.
0: Ẹ ṣeun.
5: Orúkọ mi ni Wọlé Tọpẹ́ láti Nífẹ̀ẹ́ra.
0: Ọyà ń gbọ́ yín.
5: Ọkùnrin tó pa ìyàwó ẹ̀yàn. Oyèkùn lẹ́wọ̀n. Ẹlẹ́ tó ti dáre pé ọ̀rọ̀ àbò yìí ẹjọ́ máa bẹ bàbá wa ọmọ gómìnà wa kó wa bó tó ètò àbò nínú ẹ̀jẹ̀ ní ohun tó ṣe ti ẹjọ́.
0: Ọ̀dà ẹ ṣeun. Ọ̀ náà ti gbọ́. 08162549991. Ògbóná nu.
6: Títí lẹ́yìn bẹ̀bẹ̀ rí.
0: Ẹ ṣeun.
6: Ọ̀pọ̀ ẹ̀mí jẹ́ ọ̀dà ìpò ètò.
0: Ẹ ṣeun.
6: Èyí ni àkàtà bá lópin látàrí bí ọgbẹ̀tẹ̀.
0: Ọyà ń gbọ́ yín.
6: Bẹ́ẹ̀ ni ọkùnrin tó ń ná ìyàwó rẹ̀ pa yẹn.
0: Èmi
6: ò sọ pé wọ́n lọ pa ọ̀pọ̀ ìdájọ́ mi ni pé kí ìjọba àpapọ̀ wọ́n bá fún ní 100 tí o kọ́ lọ máa lo ìtẹ̀mí ayé nínú yàrá rẹ̀ tí ó mú kí yẹn pé ètò gan.
0: Àhọ́dà. Ẹ já wẹ nìkan sí. 08162549991. Ògbóná nu.
7: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Ẹ ṣeun.
7: Ọmọ Olúfàdé Adéṣanjọ́ làbáṣà láti Ìgbàrà òkè.
0: Ọyà ń gbọ́ yín.
7: Dírẹ́fà tó lu ọlọ́pàá tí a tó gbàgbọ́ ọwọ́ rẹ̀ àti kọ̀ǹdọ̀ rẹ̀. Wọ́n ní olè nú tẹ́lẹ̀ wọ́n fẹ́ máa fìbọn yẹn jalè ní.
0: Ìjọba
7: orílẹ̀-èdè Nàìjíríà tí a ṣàwárí wọn.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ògbóná nu.
8: Ó ti tu lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ìròyìn. Hello. O gbona nu. Hello. E ja ma lo. Iyoku yo tun di ola te tun ma pade wa lori Benberry. Ope ya mi jo oda na lo ko temi je o. O gbona nu tutu leyin. Benberry.
8: Live it, live it, my follower.
9: ADABA 89
8: Adaba.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used rawọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ̀ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: ẹ máa kú lé o adẹ kí gbogbo ẹyin olólùfẹ top touch.
0: ẹ bá wa kí gbogbo àwọn customers yìí àwọn tó ti ra ọjà yín àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rèé mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó wọ àwùjọ skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidneys lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi mi ìtọ́ ẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kí òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way to ẹ pé you can buy our product you can trust it for longevity a dey care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lé fẹ́ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró off Mẹ́rán Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we'll supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with kò ṣe pé kò wọ ibìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kò wọ ibìkan kíski ni ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural skin care.
2: èmi fẹmi alágbó ló ń sọrọ tí ọfíìsì mi wà ní sọlọ junction lẹgbẹẹ democracy park.
3: a máa balẹ̀ sí ìlú ìkàrẹ́ ní on the 21st di on the 26th july oṣù keje ní 77 hotel nílùú ìkàrẹ́.
4: ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pé ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ fẹmi alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní ìtú ti wá máa bọ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ ọkàn máa bọ lọdọ wa nọmbà wa rèé 07065326843 lẹ́ẹ̀kan sí 07065326843 àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo kí ni ọjọ́ orí rẹ 30 ni 40 ni 50 ni 60 even 70 pàápàá kí ló dé àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin márùn-ún mẹ́fà tán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn-ún ẹ̀mẹ́fà orí eléyìí ò da fún àgọ́ ara wa ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 07065326843 ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára kí ló dé mo kọ́lé mo ra mọ́tò inú rẹ̀ sì pàpà dùn sí mi orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn inú rẹ̀ lòdì sí ọ rárá ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí kí nìyẹn tún jáde kí ló jáde kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́ àbà ọlọ́run ní pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ ṣe kíni ká sì yàgbẹ́ ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣe é ṣe kí ló dé kí ló ṣe é ṣe lọ́dọ̀ ọlọ́run ọba ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣàbàbọ̀ lágbára ọlọ́run ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o yá ìwọ tó jẹ́ pé ò tiẹ̀ mọ̀ tó ń ṣe ọlá àgbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó ń fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára ọlọ́run ọlọ́run

0: ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
1: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
0: Tabari wo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó réyàn pè rọníṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí wo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbó, tàbí wo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí ò simẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbó dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
2: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o, àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
3: Ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
2: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo nílẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wá jàfà ní Fẹ́mi Alágbó. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ dúpọ̀ lọ́kàn o, tẹ́ ẹ ní pé à Fẹ́mi Alágbó aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu, Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbó kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ́sòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbó. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o, àmì o.
4: Looking for a place to build your future bright, where knowledge meets purpose and dreams take flight? Come to Wesley University, Ondo, today, where excellence lead the way. We've got the right path for you. From College of Social and Management Sciences, College of Natural and Applied Sciences, College of Environmental Design and Management, College of Agriculture, Food Science and Technology, College of Medical and Allied Health Sciences, College of Community Health Sciences, College of Nursing, College of Pharmacy, College of Education, College of Art, College of Law, College of Engineering, to the College of Public Health. Building leaders for tomorrow across every profession. Undergraduate, postgraduate, sub-degree and part-time programs available. Plus, enjoy an exclusive 50% tuition fee discount on selected courses. Apply now at www.wesleyuni.edu.ng. For inquiries, please call 0807-096-2165 or 0803-482-7190. Wesley University, Ondo, knowledge and character for development. Apply now and secure your future today. Management announcer.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
6: Yéè, mo gbé o, dátà tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí màá ti tàn.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi dátà rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ dátà ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó dátà rẹ.
6: Jẹ ìgbádùn dátà rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Admission. Sheikh Abba College Ijodu provides a rare opportunity to pursue a certificate program in the September 2026 admissions in following areas: health and social care, healthcare assistant skills, healthcare management. Choose either online or on site as it suits. Download your application form online at www.sheikhabbacollege.com or come to Sheikh Abba College, number 1, Akinlose Abba Street, Badore, Ijodu. For inquiries, call 081-4977-9477.
8: Ṣèyí Abba College Ijodu. Wọ́n fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin akẹ́kọ̀ọ́ tẹ́ ń gbáradì fún ilé ẹ̀kọ́ gíga pé ètò ìgbaniwọlé ọdún 2026 yóò bẹ̀rẹ̀ ní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú. O lè gba fọ́ọ̀mù rẹ ní orí ẹ̀rọ ayélujára www.sheyiabacollege.com àbí kí o lọ sí Ṣèyí Abba College tí ó wà ní nọmba 1 Akinlose Abba Street, Badore, Ijodu. Àbí kó o pè sórí tẹlifóònù yìí 081-4977-9479. John Okungade Olukede.
9: Ṣé ìgbádùn àdàbà? Mo ń gbádùn àdàbà.
10: Are you looking for a school where excellence meets character? Welcome to

0: multivitamin drops and syrup. Adidi ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Frank Communications tún gbọ́ náà ara yọ. Odún ni wọ́n kì í ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù, máa bọ̀ ní Frank Communications. Kò wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger, Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ ńbẹ lọ́dọ̀ wọn, okòwò ńbẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀. Kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́, ẹ̀yin akẹ́kọ̀ọ́, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, òṣìṣẹ́ ìjọba, gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí o. Tún gbọ́ o, àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà. Ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street, lẹ́yìn Unity Bank. Telephone 0906-123-3331 tàbí 0803-353-4200. Frank Communications, kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀. Ọ̀dọ́ wọn ló ti rí rà.
2: Dídùn ìran tí olódodo.
3: Ọpọ̀ ọdún mẹ́wàá lórí kèyéria.
4: Late
3: Mrs. Janet
4: Olúṣọlá.
3: Ààwẹ̀
4: ìkẹ́tẹ́kẹ́tẹ́ ìrọ́mọ̀ sí.
3: Ìyáwẹ́ lílo Àkúrẹ́
4: ti jẹ́ pẹ̀lẹ́ dá o.
3: Kìtìkìtì ọmọ lífọ̀.
4: Iná yóò jẹ́.
3: Iná yóò dà ká gbàgbé iye kó bí ọlọ́mọ o. Ọjọ́ kẹtàlá
4: oṣù kejì ọdún yìí
3: lípàdún mẹ́wàá kèyéria.
4: Late
3: Mrs. Janet
4: Olúṣọlá.
3: Àwẹ́
4: ìkẹ́tẹ́kẹ́tẹ́ èrò mọ̀ sí.
3: Èyí àwẹ́
4: kò ti jọ rọrùn líì pé o.
3: Kìtìkìtì ebi ara àti ọ̀rẹ́ àti ọmọ kò fi sílẹ̀ sáyé lọ.
4: Náà ṣe rántí rẹ lórí o.
3: Fọ wájú kò kojú sí ẹ̀ bàjẹ́.
4: Èyí kò dẹ̀gbọ̀n rè.
3: Ẹ mọ̀ bàjẹ́ o.
4: Ìwọ lọmọran lódò sáyé.
3: Àrọ Ọmọbori Adé ọmọ ẹyẹ gẹ̀ẹ́gẹ̀ẹ́gẹ̀
4: ọmọrọlẹ́gbẹ̀ẹ́ jẹ́mikí ọba
3: ogun jẹ́mikí ọba
4: àgbà jẹ́mikí tòru ṣèkà
3: ọkẹ́yìn orí ògún ni a ṣe jẹ́ ọmọ kó ṣe jẹ́
4: omi ọmọ ọrọ̀múṣe
3: ǹjẹ́
4: kètèkété ọmọ àti ọmọ ọmọ
3: ní kéde fọ
4: ọpọ́dún mẹ́wàá
3: sí èyí awẹ́
4: bọ́tí.

ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes o. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Ìjẹun owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní Data Safer Mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ètò tí ẹ fẹ gbọ báyìí òun náà ló wá láti Diocese of Idoa ní Church of Nigeria Anglican Communion. Ètò yìí òun náà ni a pè ní In Such a Time Like This ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ bá wa kalẹ̀.

àwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. Nafdac fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi kíbi tẹ́ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ́n ṣẹ́ tó ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónúlé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé mi lówó lọ́wọ́, mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí ìwọ náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Ilé-iṣẹ́ kan wà tí à ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọba la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
2: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti ra àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, lápútọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
1: gas kan ni o,
2: bẹ́ẹ̀ fẹ́ ra àga ó wà ń bẹ̀, bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò ó wà ń bẹ̀, tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
1: àwọn
2: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún wà tárí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks. Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
1: Mo fẹ́ bí n pé ṣé wọ́n kọ́kọ́ san iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sàn yòókù díẹ̀ díẹ̀ àbí báwo ṣe ṣe.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láàmọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì máa fi ní àǹfààní láti máa sàn yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó ìyókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wọn fún láti san ìkíní kejì, tó bá ti san tán, a wá gbé ọjà yẹn fún wọn, wọ́n á máa san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bó ṣe wà nìyẹn sá.
1: Ìkíní ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ẹ tó di pé ẹ gbé ọjà fún.
2: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tó sì lè máa sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
1: eléyìí
2: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì máa gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá sà.
1: Ṣé àwọn ni wọ́n lọ ná kìíní ọ̀ni, wọ́n lọ ra nǹkan tí ẹ bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
2: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò inú làpẹ́ àti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí tonímọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yá jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti máa sanwó rẹ̀ láì ní dàyín láàmú rárá.
1: Níbo ni ọ́fíìsì yín?
3: Ọ́fíìsì wa wà ní Exodus Filling Station, formerly Tota, opposite Factory Pharmacy, Oluwatuyi Quarters, Akure, Ondo State.
2: Olúléṣẹ́ wa sì wà ní number 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
4: Ẹ pè CDCare sórí nọ́mbà yìí 07074542995. Lẹ́ẹ̀kan sí 07074542995.
2: Ẹ ṣeun olóòtú.
1: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí kó lè bàdẹ tí ó ní dúkìá.
5: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú kókó báyìí?
6: Wo ọ̀rẹ́, ó sún mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pètàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní ń jò. Gáàsì sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán. Gbogbo ẹ̀lẹ́tírónìkì wa ló ti dẹnu kọlẹ̀. Owó ni ò sì ṣarajọ yìí.
5: Ara ń tà ń wúnu. Ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
6: CDCare, kí ni ń jẹ́ bẹ́ẹ̀?
5: CDCare, CDCARE, Application Asiriola ni. Níbi tó ti rẹra gbogbo tó fẹ́, tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget, electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Kò sì lélẹ̀ lórí o. Iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà. O lè sanwó ohun èlò èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
2: Irọ́ ni o.
5: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CD Care ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
2: O sì ríru èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
5: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù. Ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí wẹ́bsáìtì wa cdcare.app.
7: CD Care, making life easier.
8: Tẹ́ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
9: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
8: Ìwé àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi ìwé àtẹ̀gùn ṣèwòsàn.
10: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
11: O ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé, tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Bọ́yá àwọn wa fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19. 07 64 60 64 19.
10: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Dabba.
1: Ilé iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń bójútó ètò ẹ̀kọ́ ìmọ̀ sáyẹ̀nsì àti ìmọ̀ ló ti ní kí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ oyè Mekun Grammar School, Aquinas College àti CAC tí kò dín ní 37 níye kí wọ́n lọ rè rọ́kan nílé wọn látàrí ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n ń wò. Iléeṣẹ́ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún ó ní wọ́n ní kí wọ́n lọ rè rọ́kúnlé fúngbà díẹ̀ náà látàrí ẹ̀sùn wípé wọ́n wo àwọn ìwà pàpàlàgì láàrin àwọn akẹgbẹ́ wọn, eléyìí tó sì lòdì sí àwọn òfin tó de ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo. Ẹni tó jẹ́ akọ̀wé fún iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo tó ń bójútó ọ̀rọ̀ ètò ẹ̀kọ́, Ọ̀mọ̀wé Akíndélé Ìgè, jẹ́ kó di mímọ̀ wípé èròǹgbà náà ló tẹ̀lé ìkìlọ̀ gbọmọgbọmọ eléyìí tí wọ́n ti fi fa àwọn onítọ̀hún létí ṣáájú àti wípé ìfọwọ́sowọ́pọ̀ wọn papọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ láti lè rí wípé ọ̀fọ̀n kankan ò mọ fìrònàgbà láwọn ọgbà ilé ẹ̀kọ́ náà ló ṣokùnfà ìdí tí wọ́n fi ní kí wọ́n lọ rè rọ́kúnlé. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ìwà ká mọ sọ̀rọ̀ bí sí ni ká mọ ṣe ni ní ìṣekúṣe ká sì mọ wùwà ìbàjẹ́ sọmọlàkejì ń ló ti ń gogò láwọn ilé ẹ̀kọ́ tó sì yẹ kí wọ́n fi fa ká wọ́n fi àwọn ènìyàn kan kí wọ́n fi wọ́n jófin káwọn ẹlòmíì kí wọ́n bá lè rí. Akọ̀wé ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé àwọn akẹ́kọ̀ọ́ tọ́rọ̀ náà kàn ó ní wọ́n ti fòfin dè pé wọn ò gbọ́dọ̀ wọ ọgbà ilé ẹ̀kọ́ náà mọ́ títí di àkókò tí ìwádìí tí ó fi parí látẹnu ìgbìmọ̀ olùfìyàjẹni láwọn ilé ẹ̀kọ́ ọ̀hún àti ilé iṣẹ́ náà. Ilé iṣẹ́ ìjọba ọ̀hún wá jẹ́ kó di mímọ̀ wípé ṣe ni kí àwọn òbí àtàlágbàtọ́ kí wọ́n ké sí àwọn ọmọ wọn kí wọ́n sì fà wọ́n létí bá wọn wí ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́. Àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gíga fásitì onímọ̀ ẹ̀rọ tìjọba tó wà nílùú Àkúrẹ́ Fútà ló ti jẹ́ kó di mímọ̀ báyìí wípé ìgbésẹ̀ yíyí orúkọ àwọn òṣìṣẹ́ ti ilé ìwòsàn gbogbogbò tìpínlẹ̀ Ondo padà sí àwọn tí ìjọba tí yóò mọ gbọ́ bùkátà wọn òun ni wọ́n ti bá dé ibi tó lápẹ̀rẹ̀ nínú ìpàdé oníròyìn eléyìí tó wáyé nílé ìwòsàn olùkọ́ni tìlé ẹ̀kọ́ ọ̀hún lónìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àwọn dókítà onímọ̀ ìṣègùn òyìnbó níbẹ̀ ọ̀jọ̀gbọ́n Olúṣẹ́gun Òjó ló wá ṣàlàyé ìṣípòpadà náà gẹ́gẹ́ bí ohun tó nítumọ̀ eléyìí tó bẹ̀rẹ̀ ìsọwọ́ṣiṣẹ́ ilé ẹ̀kọ́ olùkọ́ni ọ̀hún gan ní pẹrẹu. Ó dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu fífún fún àwọn ènìyàn náà lórí ọ̀fẹ́ láti kúrò ní abẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo ṣẹ̀ṣẹ̀ mọ́ bá ìjọba àpapọ̀ ṣiṣẹ́ báyìí. Onímọ̀ ìṣègùn ọ̀hún ló wá jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ ìlànà tí wọn yóò fi mọ sanwó fún àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn olùkọ́ni náà òun ni yóò parí tí ó bá fi di òpin oṣù kẹjọ eléyìí tí yóò mú kí ìjọba àpapọ̀ lórí ọ̀fẹ́ láti mọ san owó oṣù àwọn onítọ̀hún nísàn. Ọmọọba Kẹ́nì Adékànmí táwọn ènìyàn mọ̀ sí Kẹ́nì Kuma ló ti jẹ́jẹ́ láti ṣe ìdarí eléyìí tó nítumọ̀ tí ó sì forí sọ ohun táwọn ènìyàn fẹ́ ìyẹn bí fáàdìbò bá fọre fóun láti lọ rèé sojú àwọn ènìyàn òkìtì pópá ìrèlè nílé aṣojú sófin ilẹ̀ yìí lọ́dún 2027. Ó fọ̀rọ̀ náà léde lákòókò tó jáwé olúborí gẹ́gẹ́ bí ọmọoyè lábẹ́ àsíyẹ ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò méjì NDC tí yóò lọ rèé díje dúpọ̀ aṣojú sófin tí yóò lọ sojú ẹkùn ìjọba òkìtì pópá ìrèlè. Nínú àtẹ̀jáde kan Tádékànmí fi léde ó jẹ́ kó di mímọ̀ wípé ìjáwé olúborí ọ̀hún ó ní ọkàn wá lásán bí kò ṣe látàrí àbẹ̀wò eléyìí tó ń ti ṣe sí àwọn àgbààgbà jẹ̀sẹ́bì nínú ẹgbẹ́ òṣèlú àti wípé àwọn adarí kọ̀ọ̀kan láàrin ìlú tó ń ti kàn sí àti àdúà táwọn ènìyàn tí wọ́n ń gbà fóun. Ó wá ṣèlérí wípé ìṣèjọba tóun ó ṣe nígbà tóun bá wọlé aṣojú sófin náà tán ó ní àwọn ọ̀nà tí yóò mú kí àwọn ènìyàn tó wà ní òkè ti pópá ìrèlè kí wọ́n jẹ́ mùláàjọba nínú ìdarí eléyìí tó ń bá ń ṣe. Ọmọye nínú ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò méjì NDC ọ̀hún ńlọ́wọ́ àwọn rọ àwọn olùgbé ẹkùn náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú èròǹgbà ọ̀hún láti dorípò náà. Ó jẹ́ kó di mímọ̀ wípé lákòókò ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹni tó lè ṣe òun ni kí wọ́n jẹ́ òṣìwájú. Ààrẹ Bọ́lá Tinubu ti pàṣẹ fún àjọ tó ń bójútó nọ́mbà ìdánimọ̀ lórílẹ̀‐èdè yìí NIMC láti forúkọ gbogbo àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà sílẹ̀ nínú àka wọn nígbàtí ó bá fi dòpin ọdún 2026. Ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún àjọ NIMC ọ̀hún Abisoye Kuka Odusote lo je ko di mimo wi pe igbese on lo waye lerede ati le fagbara ro ilana isejoba ati atolu lati le je ki ijoba omo ona ti won yo gba lati mo gbogbo kata awon eniyan o je ko di mimo wi pe iforukosile ohun oni yo seran lowo fun orilede nigeria lati mo ye awon eniyan to ni gan nisan lerede ati le mo bi yo ti se pin kari ile kari oko iyen bi mo lajoba bagunle Minister Tori Soro Oshode David Umahi nlo ti jeri awon igbese eleyi ti se joba are Bola Tinubu nge lori atunse soro aje le yi o je kodimi mo wi pe awon ise akase kan rin to lafojusun omoniyan nlo mu ki orilede Nigeria ko tubo mo tanan si eleyi ti o si se atileyin fun agbende oro aje le yi Umahi pa bi oro na o mo yabe dun re lakoko to nse abewo si opopona morose Calabar Abuja eleyi to nlo lowo o je ko di mimo wi pe ko si ijoba kan to nitumo bayi ti yo fi owo pamo ti o si mo fi ya awon amaye mugba ronro dun awon eniyan re lakoko ti won koju ipenija lori oro aje minister on je ko di mimo wi pe opolopo awon ona to ti baje o ni se joba re Bola Tinubu jogunba to si ti gbe igbese lati mo se atunse si yato si awon mi nkan rin kan rin eleyi to gun le lati tu bere mo se Umahi je ko di mimo wi pe opopona morose Calabar Abuja eleyi to so gusu gusu ekun ila orun gusu ati Abuja papo oni yo mu ki oro aje agbegbe na ko tubo leso re lori si o fi kun wi pe awon ise akase to nlo lowo jake jado ekun kokan ni yo mu ki awon ilu ki won tubo ri mo la ijoba je si ju tateyin wa lo Minister Teleri foro ogbon atinuda imo science ati mero uche naji lo ti farahan bayi ni waju ile ejo giga le yi kan to keten fe silu Abuja lori esun oniga mefa ti won fi kan eleyi to ni se pelu didogbon si iwe eri ati gbigba owo osu lori ayederu oruko ati fifa gbadapon owo olowo gba tu ajo to n dagboru mawon to ba wu abaje nile yi ICPC lo je ko di mimo wi pe Naji n lo dogbon si iwe eri university orilede yi n suka wi pe oun ni pelu iwe agunbaniro eleyi to fi gba se wole senu se minister lakoko ti won se ayewo fun lodun 2023 ajo n wa je ko di mimo wi pe Naji n lo ti gba milionu mokandinlogbon o le gege bi owo osu atawon ajemonu labe ayederu iwe eri ohun Naji lo je ko di mimo wi pe ohun omo je bi oro na eleyi to mu ki adajo Joyce Abdulmalik ko gba bail re wi pe ko san 20 million owo naira pelu oni duro kan bi re ejo ohun o ni won ti wa sun si waju bayi fun igba mi ile ejo giga le yi kan to keten fe silu Abuja en lo ti tako ebe omoye fun po are ninu egbe oselu African Action Alliance iyan omoye le sowore eni to ro ile ejo ohun lati dese igbejo re duro titi ti ile ejo yo fi pada de leyin isimi re nse ni sowore en lo njejo kan to ni se pelu sisoro labi lojo pa irujara si are Bola Tinubu adajo Muhammad Umar lo je ko di mimo wi pe iru ebe sowore be ko ni le wole latari wi pe won fe tete gbo ejo to wa nle papapa adajo fun sowore no wa ro ile ejo lati sun igbejo na si waju tititi ile ejo yo fi de lati enu isimi re olododun o ti je ko di mimo wi pe eni to je adari awon olugbejo adari awon agbejoro fun sowore olumide fusika ine ko si ni kale lakoko na nse ni ajo DSS ni won tako ebe na o won je ko di mimo wi pe esun na n lo ti gba isun si waju mewo ototo koja eleyi to si nda oro le ejo duro adajo Umar n lo wa pase fun sowore lati farahan ni waju ile ejo o ni ojo 16 osu keje ta wa yi lati tesiwaju ninu igbejo re egbe mi eti ala ni ipinle Benue n lo ti tako esun kan bayi wi pe won lowo ninu ikolu to gbemi awon eniyan ni otupo nipinle Benue ikolu ohun eleyi to sele lojo isimi iyen ijoba ibile otupo eniroyin ni o gbemi eniyan 15 pẹlú pẹlú wípé àwọn ènìyàn lágbègbè ọhún ń fẹsùn kan àwọn fúlàní darandaran wípé àwọn ni wọn lọwọ nínú ọrọ náà nínú àtẹjáde kan eléyìí tí ẹgbẹ miẹti àlà nípínlẹ benue tí wọn fi léde wọn jẹ kó di mímọ wípé àwọn ò lọwọ nínú ìṣekúpani náà wọn sì bẹnu àtẹ lu irú ìwà bẹẹ wọn rọ àwùjọ láti mọ sì so ọrọ náà mọ ìṣọwọṣiṣẹ àwọn fúlàní darandaran lágbègbè ọhún wọn ni ń ṣe ni kí oníkálukú wádìí ohun gbogbo dájú kó tó di pé wọn yóò mọ dájọ ẹgbẹ ọhún ló wá jẹ kó di mímọ wípé kò sí fúlàní kankan tó ń gbé ní òtòpó láti bí ọdún mélòó kan sẹyìn báyìí àti wípé ojoojúmọ ń làwọn aráàlú tó ń gbé níjọba ìbílẹ náà ni wọn ṣe ìkọlù síra wọn. Sultan ti Sokoto ló ti ké sáwọn mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè yìí láti bẹ̀rẹ̀ sí ní wọ̀nà fún òṣùpá fún oṣù Safa 1448 AH ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun ti ṣe ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún tàwa yìí. Àjọ fún Sultan ẹgbẹ́ àwọn mùsùlùmí ọ̀lẹ́ jẹ́ kó di mímọ̀ wípé rírí òṣùpá náà ṣe pàtàkì láti lè mọ ìgbà tí àwọn mùsùlùmí tí wọn yóò bẹ̀rẹ̀ oṣù kejì wọn. Wọ́n jẹ́ kó di mímọ̀ wípé ẹnikẹ́ni tó bá rí òṣùpá ọ̀hún òun ni kó tètè fi tó adarí agbègbè rẹ̀ létí kí wọ́n lè fi tó Sultan ti Sokoto Alhaji Muhammad Saad Abubakar létí kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ wọn yóò bẹ̀rẹ̀ oṣù kejì tuntun ọ̀hún. Alága fún ìgbìmọ̀ olùdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú ẹgbẹ́ Sultan ọ̀hún ọ̀jọ̀gbọ́n Sambo Wale Janaidu jẹ́ kó di mímọ̀ wípé rírí òṣùpá náà ṣe pàtàkì gidigidi fún ìtẹ̀síwájú oṣù kíkà wọn. Sultan ti Sokoto òun ni yóò wá fi òtẹ́lẹ̀ wípé lóòótọ́ ni wọn yóò bẹ̀rẹ̀ Safa 1448 AH lẹ́yìn ìgbà tí wọ́n bá ti jẹ́rìí òṣùpá náà. Bẹ́ ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé àmọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bó ti ṣe ń lọ lágbọ́n ròyìn ilẹ̀ òkèrè tamúlùdùn àti tèrè ìdárayá ẹ̀mọ́ yìí kò ń bẹ̀ àdàbà yìí wù yẹ́.
0: Welcome to Great Prince International School, Emorele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emorele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites or Baile Akure North and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.

0: Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí, lọ́hùn, níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Ǹjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ n

0: Just chocolate. John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a

0: tún fara ti bí òkè.
1: Kábíyèsí o.
0: Ẹkùn ọkọ fara o.
1: Ayérayé o.
0: Má jẹ̀mú etí òkun pupa.
1: Jésù.
0: Ìwọ ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìwọ ni o.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ọmọ Ísíráẹlì rìn nílẹ̀ gbígbẹ.
1: Bàbá mi o.
0: O ti Fáráò àtàwọn ọmọ rẹ̀ bọnú òkun.
1: Bàbá mi o.
0: Ìwọ ni.
1: Kábíyèsí o.
0: Ìwọ ni.
1: Kábíyèsí o.
0: Ó ní ní ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pé.
1: Ó yẹ sà.
0: Ní ojú rere rẹ̀ ní ìyé gbé wa.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó ní bí ẹkún pẹ́ di alẹ́ kan.
1: Bẹ́ẹ̀ o.
0: Ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀.
1: Jésù.
0: Ẹ̀yin tẹ́ ti sun ẹkún sun ẹkún.
1: Jésù.
0: Ẹ̀yin tẹ́ ti fogún ọdún sun ẹkún ìkọ̀kọ̀.
1: Jésù.
0: Ẹkún yín tán lẹ́nì.
1: Amen.
0: Ẹkún yín tán lẹ́nì.
1: Amen.
0: Ẹkún yín tán lẹ́nì.
1: Amen.
0: Ìṣòro yín dópin lẹ́nì.
1: Amen.
0: Ìpọ́njú yẹn dópin lẹ́nì.
1: Amen.
0: Ó dópin lẹ́nì.
1: Amen.
0: Àṣetì yẹn tán o.
1: Amen.
0: Ó tán o.
1: Amen.
0: Ó tán o.
1: Amen.
0: Ìpọ́njú yẹn tán o.
1: Amen.
0: Oṣù yẹn tán o.
1: Amen.
0: Àìríjẹ yẹn tán o.
1: Amen.
0: Ó tán o.
1: Amen.
0: Ó tán o.
1: Amen.
0: Ó tán o.
1: Amen.
0: Ká ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ rírí.
1: Jésù.
0: Ká ní kàtẹ́kẹ́ torí mi.
1: Kábíyèsí o.
0: Ó dópin lẹ́nì o.
1: Amen.
0: Ká ó dópin lẹ́nì o.
1: Amen.
0: Ó dópin lẹ́nì o.
1: Amen.
0: Ó dópin lẹ́nì o.
1: Amen.
0: Mọ́mì kan ń gbọ́ mi.
1: Yẹ sà.
0: Aṣọ rẹ̀.
1: Ẹ o.
0: Ayé òjò pé méjì.
1: Jésù.
0: Wọ́n ti dá ọmọ ládùúgbò.
1: Ẹ
0: rá àgùntàn pasó ìsídà. Ìwọ ni wọ́n ń bá wí.
1: Bẹ́ẹ̀ni o.
0: Bó bá yọ náà kán.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ti mọ̀ pé ìwọ ni.
1: Bẹ́ẹ̀ o.
0: Ẹ sà. Wọ́n máa sọ tó wọ̀ lọ́dún tó kọjá. Wọ́n aṣọ nǹkan náà.
1: Jésù.
0: Ló wọ̀ ní 2 years ago.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n dẹ́ ẹ mọ̀ taṣọ taṣọ.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ní ẹ rárá lé
1: yín. Rárá lé yín dé.
0: Ó ti dé o. A máa sọ ìmọ̀ láti ọdún mẹ́ta báyìí. Kèétí ìpàrọ̀ rẹ̀.
1: Rárá o.
0: Ogun kan ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Báyìí lolúwa wí.
1: Ó ń kọ́ Jésù.
0: Ogun yẹn sẹ́lẹ̀ ni.
1: Amen.
0: Ogun yẹn sẹ́lẹ̀ ni.
1: Amen.
0: Ẹ máa kígbe tẹ̀lé mi.
1: Yẹ sà.
0: Ogun ọjọ́ pípẹ́.
1: Ogun ọjọ́ pípẹ́.
0: Jáde nú ẹ̀jẹ̀ mi.
1: Jáde nú ẹ̀jẹ̀ mi o.
0: Ìpọ́njú ọjọ́ pípẹ́.
1: Ìpọ́njú ọjọ́ pípẹ́.
0: Jáde nú ẹ̀jẹ̀ mi o.
1: Jáde nú ẹ̀jẹ̀ mi o. Ogun ọjọ́ pípẹ́.
0: Ẹrántí àdúrà tá gbanú pàdé lẹ́nìí. Ẹ máa kígbe tẹ̀lé mi. Ẹ fi ìbínú sọ̀rọ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ máa kígbe ni o. Òmìnira bọ́ra.
1: Òmìnira bọ́ra.
0: A fi gbà ṣòfò láyé.
1: A fi gbà ṣòfò láyé.
0: Jáde lára mi.
1: Jáde lára mi o.
0: Ẹ bọ́ra fi gbà ṣòfò.
1: Ẹ bọ́ra fi gbà ṣòfò.
0: Jáde lára mi.
1: Jáde lára mi.
0: A dẹ̀ máa wú èsì ọjọ́ orí ẹ̀.
1: Bẹ́ẹ̀ni o.
0: Mo gbọ́ tí ìyá yẹn sọ fún mi lẹ́nìí.
1: Yẹ sà.
0: Ẹ̀rù dẹ̀ bà mí. Ẹ̀rù bà mí. 59 years of age.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tí ó dẹ̀ lọ́kọ. Débi tí ó lóyún.
1: Àdániwáyò.
0: Débi tí ó bímọ.
1: Àdániwáyò.
0: Gbogbo ọkùnrin tó bá pàdé ẹ̀.
1: Ẹ o.
0: Ẹ sà.
1: Sà.
0: Tó bá ti rí lọ́jọ́ kan.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Orun àkọ́kọ́ tóun àtọkùnrin yẹn bá ti sùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yóò máa tọ̀lé.
1: Ká mímímọ́.
0: Ó ní tòun ò bá sí pẹ̀lú ọkùnrin.
1: Ẹ o.
0: 59 years.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ó fẹ́ pé 60.
1: Jésù.
0: Ó fẹ́ pé 60.
1: Jésù.
0: Bí ò bá sí pẹ̀lú ọkùnrin.
1: Yẹ sà.
0: Bó bá wà fún oṣù mẹ́fà.
1: Ẹ̀hẹ̀.
0: Tó wà lọ́dún kan.
1: Ẹ o.
0: Kò ní tọ̀lé.
1: Káyé.
0: Ẹ wo lẹ́wọ̀ ogun yẹn.
1: Jésù.
0: Ẹ wo ibi tí ẹ̀mí yẹn ń dúró sí.
1: Jésù.
0: Tí ò bá sí pẹ̀lú ọkùnrin.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kò ní tọ̀.
1: Ìtọ̀ ní wà.
0: Ó ní dádì.
1: Yẹ sà.
0: Ó pè mí kí n wà báyìí.
1: Káì.
0: Títí dọjọ́ ikú.
1: Jésù.
0: Mo ní mọ̀mọ́ mọ́gbà ká mú eléyìí.
1: Ẹ lóò.
0: Ọlọ́run ò tí ì tọwọ́ sí
1: ni. Rárá o.
0: Bọ́lọ́run bá nawọ́ sí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ayayaya.
1: Jésù.
0: Àwọn òkùnkùn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Wá tú ọwọ́ wọn.
1: Bẹ́ẹ̀ni o.
0: Àwọn òkùnkùn wá tú ọwọ́ wọn.
1: Yẹ sà.
0: Ẹbọra tú ọwọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Bẹ́ẹ̀ni o. Mo tún rí ayé ní ọ̀nà àrà. Ẹmọ yẹ kéèsì láti rí o.
1: Bẹ́ẹ̀ni.
0: Àrí kéèsì ẹni tí ń tọ̀lé o.
1: Yes sir.
0: Àrí kéèsì 70 years old. 60 years. Àrí kéèsì 5 ẹ̀ tí ń tọ̀lé o. Àrí kéèsì eléyìí.
1: Yes sir.
0: Wọ́n máa ń fun ní bírèkì. Wọ́n á fi ilẹ̀ díẹ̀. Wọ́n á padà wá. awon to ni se pelu eyan me
1: se
0: ma ti wa pelu e
1: beni
0: yo ma tole to ba ti ri okunrin orun akoko to ba jo sun yo ma tole ni
1: jesu
2: agbalugbu omi
0: esa okunrin a ji sinu odo la lori bed
1: adani wa yo
0: ani kile le yi ye e ki gbe o Hey, if you need a guy, wait. Hey,
1: yo.
0: Hey, yo. Be quiet, bora.
1: Hey, yo. Be quiet, bora.
0: Hey.
1: Hi.
0: For need, cool for life today.
1: Hey.
0: Hey. Hey, sorrow, daddy. Hey, yo. Be quiet, bora.
1: Hey, yo. Be quiet, bora.
0: Them for your name is awful.
1: Them for your name is awful.
0: Daddy, let them.
1: Daddy, let them.
0: Oh, yo.
1: Oh, yeah,
3: and down.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
4: Baba kere wade. Balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo chai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kan lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra ti ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi pì má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
5: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn lògbà. Orúkọ ti èmi ni Babangana, ti gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó wá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin ìjà, kàn sí mi.
6: Nílé-iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
5: Fóònù nọmba mi 08164122777.
7: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbòrè ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá fọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gun lá.
6: Bàbá kẹrẹ wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gun lá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
5: Babangana, Bàbá Kérewà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
5: Fóònù nọmba mi 08164122777.
8: seven. Agbo marugbo takebe ohun ni agbo temi n gbe kaakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbo ruko bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu para si bo se nse ni iruko bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba e lara mu ti irin ajo ose kan ti o fini di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun o awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
6: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
8: Baba Ngana Baba Kerewa phone number mi 08164122777 08164122777
9: Pada, ma lo si bẹ yen o. Marketing office at Abẹ FM ni won wa. Number 1 lawa. Ile gogoro to wa legbe A Division Police Station. Oba Adeshida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041-4344. Ronke sori 0703-529-5755. Tabi Grace sori 0803-247-4686.
10: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
11: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
10: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
11: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́ ni gbàgbé.
12: Guy, why you dey smile like this? Wetin happen?
13: Cause I don't win trip to go abroad.
14: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi Chicken Flavor promo, don't land o.
2: Buy Maggi Chicken Flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi Chicken Flavor promo pack before you finish.
15: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
16: Honorable, Ife Eye Agbaye, trophy kan wa fun awon honorable. Láì gbọ́ ti Trophy Premium Lager kan. Yẹ abẹ́ ìdérí ọtí náà wò fún kóòdù tirẹ̀. Yóò sì kàn sí trophylagerng.com láti fi orúkọ sílẹ̀. Fi àsọtẹ́lẹ̀ ohun tí èsì ìfẹsẹ̀wọnsẹ̀ kankan yóò jẹ́ ṣọwọ́. Yóò sì jẹ́ káàdì ìpè fún ìdáhùn kankan tí ó ti yàn. O tún ní àǹfààní láti fi àwọn ohun èlò inú ilé ṣèfàjẹ nínú ìyíkoto ọ̀sọ̀ọ̀sẹ̀. Trophy Premium Lager, onígbọ̀wọ́ Ife Ẹ̀yẹ Àgbáyé ti FIFA. Má ṣe mu àmupara. Kò sí fún ẹni tí ọjọ́ orí rẹ̀ wà lábẹ́ ọdún 18.
17: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, màá ti sú mi. Ńṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
18: Abba, aṣọ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253
19: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
20: Ètò ìgbéyàwó láyé. jọwọ e duro na jare
21: ah ilo sele
20: ki won to so wa po nje o ranti po sele ri television fun mi fridge nkan ero fosho ise le wa ma fowo fosho nle e ni 2026
21: eh ni tuto
20: ka sa so pe o ti ran won abi
21: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan ile kan so ni bi ti cdk e wa
22: e won lo tun je cdk bayi
21: be ni o cdk e le ra fridge yin ero ifosho ati be be lo
20: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba ti soro ye abi
21: fosho ati be be lo
20: ka kuku wa gba pe

0: Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá

Parunure ètò bàbá ètò ètò akọ́nilọ́gbọ́n alaniloye amúnijókòó fẹ̀yìntì gbọ́rọ̀ ìjìnlẹ̀ tó wá látòrí ìtẹ́ olódùmarè olólólò agbọ̀nsàlẹ̀ lóní họ́wù họ́wù ọmọ yín ọlọ́run fẹ́mi àjàkáyé tí ń jẹ́ mario olólùwà mi ń lò láti ṣàgbékalẹ̀ ètò yìí ètò pàtàkì tá a morísun rẹ̀ a sì morísun rẹ̀ àmọ́ bí ó ti wà a tún mọ bí tó ti wà a ò mọ ìpínlẹ̀ ẹ̀sẹ̀ òye ìmọ̀ ìjìnlẹ̀ àti kò kòdùn omi ọgbọ́n inú ètò náà ẹ̀yin tẹ́ ẹ mọ rírì ìjìnlẹ̀ ọ̀rọ̀ ohun ẹnu olódùmarè tó ń tẹnu ọmọ yín ọlọ́run fẹ́mi àjàkáyé mr mario rọ̀bí òjò ẹ ṣe wá polówó ọjà yín lórí ètò pàrọ̀nù rẹ kọjá yín ó tà wàràwàrà tẹ bá fẹ́ kí wọ́n wá bá yín darí ayẹyẹ yín adẹ́rìn pòsónú ni wọ́n nínú sọ̀rọ̀sọ̀rọ̀ kẹ máa pe nọ́mbà yìí tẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa 08033793018 àti 08025480737 àti 08055645897 iléeṣẹ́ mario link communication limited lóní ẹ̀jẹ̀ kájọ gbọ́tọ̀ sẹ́yìn o.

0: a jo nsetu yin na ni se gbagbe olodun fe mi mo ma ja kai na lo ko mi gboro gboro tin sawo gboro gboro bobo to gboro to tin tu ta fafa ni gugu e da laye egbe mi la ma gbe mi anu asa ti mi ojo kurugo opo lo ti mi ojo gongo idobale ti mi ojo ti ju afaya fa emi lo tore amoto da fo gidigbe keteketekete ni mo da du la wujo awon soro soro ta ba ti owo awon agbagba ta ti juba fun ati fori gba du e leda mi mo be o ma je fori gba pati gugu e da ti won darapo omo mi lale oni atujo ma se o ma gaya ta la leoni o ma koja be olohun oba mi nla ni o nla loruko re ko so nta le fi owe oga oga oga ju aye lo eru e ba mi dansaki bo ba se fe se ni se ko si baba nle ni be to le ye lowo wo olohun oba mi mo gbe oga o tu darapo mo mi lale oni ki won tun ma gboriyin ki won gba pe olohun oba mi na ni sise ninu aye mi se gbagbe number mi is 080 3379 3018 ona ni number mi is 080 3379 3018 ona ni number mi eyin te ba nwa se e tun gbe ojo e mobile role lale oni ke ko opolopo nkan le o nitori yo se yin lanfani to po na ni o du se mo je bi oni o ma ga daada o ga yata ju be se ro lale oni ri yo ni itumo to po leti yin ati lokan yin eyin ti mi abi ati jo ma ja sira wa 080 3379 3018 number ti o koja si odo mi niyan ayi ma lu opolopo awon ile ise logo enu lale oni ti o se yin lanfani ti o po abi kin sare fun yin lo du yin ni number ti e ma fi pere 082 51 99 91 EPA yen cleaner to ba won ko le se pe number is 080 38 17 72 68 ona ni number o do se mo je bi oni eyin bo se lo ri e gbo e ti n ba je bi loju tin e da mi lebi tin ba si jare e je n gbon pa e
1: se be mo ipo ojojumo le dan fi gije mi mu se faaji sugbon awon omo eniyan wa ran ti pe awon je ati bi mo to wa injurious and destructive ton shakoba fun ago ara lo poju inu tewetegbo tewebe ati sun la won to le satunse wa ile ise lomsam lo si mo awon ojulowo natural product won yi aku ka fo ka yo ka wa fo pole ijile gbe kale wa lo si ago ara eniyan ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate revigorate kis gbogbo mede mede ra kora ko nyama nyama to wa lago ara o bere se npo ra danu danu wa ni si gbogbo fifi egbegberin bi ala kake yan ma le bere mu nkan pelu airorun sun wa ni sipe ibi kan lara nhun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maro ye se people ju e ma bo ni love some natural health clinic 24 hour service dey ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohun kun to ba ndoju ko yin abi teyin ndoju ko bi e ba de ri pe nkan kan o se yin o de se ko pelu detoxification se dada for me da o ya si 26 adugba yegule ni ndoju ko high court gate akure telephone 080 381 7782 68 love some natural head clinic o lu pese dede nkan to wa fun health benefit iba
2: bo bonanza lórí òwe ìfà ti wọlé bá wà nílẹ̀ yìí. Ẹ̀tọ̀ wọ́ ìfà bọnu èyí tọ́ se yẹ kó wọlé. Over 11.3 hectares of land, scale 1:5,000. Ilẹ̀ yìí ti di títà, ó sì ti di rírà. Fẹ́ni tó fẹ́ invest nílẹ̀ yìí, fẹ́ni tó fẹ́ rà fọjọ́ iwájú, ẹni fẹ́ fi ṣiṣẹ́ àgbẹ̀, ìbá jẹ́ ohun ọ̀gbìn ni tàbí ohun ọ̀sìn. Ó da púpọ̀. Bákan náà, bẹ́ẹ̀ bá fẹ́ kọ́ estate, ilẹ̀ yìí wà fún yín o. Ó pọ̀ ńlẹ̀, owó rẹ̀ sì wọ́n kò pọ̀ jù. Kó lọ ńlẹ̀ kó dowó ní kíákíá ni. Ilẹ̀ ọ̀hún wà nítòsí ọmọ méjì kan. Off ìlú Àbò via Àkúrẹ́, Àkúrẹ́ North Local Government. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí làwa ṣe máa tà fún yín. Gbogbo àwọn document orí ilẹ̀ yìí ló sì pé pérépéré. Kò sí jẹ́ àwọn ẹjọ́ kan lórí ilẹ̀ ọ̀hún o. Tààràtà látọ̀dọ̀ àwọn tó nílẹ̀ ọ̀hún. Lẹ ti máa rà á. Ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí, ẹ pe àwọn nọ́mbà wọ̀nyí 0703092 9412. Lẹ́ẹ̀kan sí 0703092 9412. Ẹ sì lè pé 0912492983. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 0912492983. Àǹfààní ńlá rèé o, ọ̀rẹ́ wa, má jẹ́ ó fu ọ́ rú.
0: Ó dùn ún ṣe mo jẹ̀bi alẹ́ òní re, ó máa fún yín láwọn nọ́mbà kan. Ẹjí ti bàjẹ́ bàjẹ́ náà ni. Èmi ní ṣọ́ọ̀ṣì tí mò ń lọ, èmi àti ẹnìkan bẹ̀ lọ bá mi sọ̀rọ̀ owó. Ó sì ní fẹ́ mi, ẹ dá fẹ́ mi. Mo ní kò sí wàhálà o. Nígbà tí a sọ̀rọ̀ tán, ó sì ní pé kí n jọ ó ní nǹkan kan tí ó fẹ́ ṣe tó sì ní ìdí owó sí. Ó ní ìdí 1,000,000 naira. Nígbà tí ó bá mi sọ̀rọ̀, mo ní kò sí ìyọnu. Ṣùgbọ́n mo wá ba sọ̀rọ̀ pé ó ló máa tó agbáhùn tó ọ̀sẹ̀ mẹ́ta sí oṣù kan láti dá owó ìpadà oníkòsí ní yẹ. Kíní tí mo wá ṣe rèé lójú tíyín tí ń bá jẹ̀bi, ṣùgbọ́n ẹ̀mọ nọ́mbà láti fi pè 081-6251-9991. O nọ́mbà tẹ́ máa fi pè, nígbà tá a sọ̀rọ̀, mo wá ní kó gbé nǹkan kan ńlẹ̀ kí n tó ya ní owó yìí.
3: Iṣẹ́ ọmọ rẹ̀ pọ̀ gidi.
0: Wá ní onímọ́tò sì nílẹ̀, mo níwẹ̀ èyí tí pé ẹ̀mí mi ọ̀sábà láìkí mọ́tò púpọ̀. Ó ṣàwá fi ìwé ilẹ̀ ló fi dúró láfi gbé ọgbà ìndírẹ́sì o. Ṣùgbọ́n àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní gbọ́. Wọ́n ní báwo ni mo ṣe máa jẹ́ ẹ̀dà tó ń jẹ́ ẹ̀dà náà tí mo fẹ́ ya ní owó tí mo sì sọ pé kó gbé nǹkan lẹ̀. Ẹ̀dùn ọ̀nà ṣé mo jẹ̀bi pé ó gbéwò ilé rẹ̀ lẹ̀ kí n tó ya ní 1,000,000 naira yẹn. Tí n bá jẹ̀bi lójú tiyín, ẹ dá mi lẹ́bi, tí n bá sì jàre lójú tiyín, ẹ pè mí wọlé.

0: ìwọ táyé ń pọ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú musùmọ́ lọ́wọ́ ló wá dàbíi pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró jẹ̀ ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters, Ìlàlà, Ọbalógun, off Ifewara road, Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08 3870 9441 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing. Ìdáǹdè rẹ dájú.
1: Ẹ kálẹ̀ òdodo ọmọ Ọlọ́run, akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Tẹ́rí ẹ̀ bá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga ẹgbà ọpẹ́ wa, nítorí pé ẹ̀yin ni Ọlọ́run, kò sí ẹlòmíì. Ní ọwọ́ rẹ ni gbogbo ẹ̀dá ayé tí gbàṣẹ ìwọ lọ́ba tí kì í gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. A gbé orúkọ yín ga ní àṣálẹ̀ ẹgbà ẹ̀yin wa. Ilé gbogbo tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, Ogun kò fi ayé yín sílẹ̀. Ìwọ ọkàn tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí, àánú kò wá ayé rẹ rí. Gbogbo ògo tó ti dòkú, agbára àjíǹde kójú ìdìde. Jésù Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì Timothy Adégoríọlá, tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Ohun tí mo mú wá fún yín ní àṣálẹ̀ yìí ni ẹ̀mí apọ́nilójú. Ẹ̀mí apọ́nilójú jẹ́ ẹ̀mí tí kì í jẹ́ kí ènìyàn ṣe rere láyé. Ẹ̀mí tí kì í jẹ́ kí ènìyàn dé ibi ògo àti ayọ̀ rẹ̀. Ó jẹ́ ẹ̀mí tí kì í jẹ́ kí ènìyàn ṣe àṣeyọrí. Ẹ̀mí a fi àkókò ènìyàn ṣòfò. Ẹ̀mí apọ́nilójú jẹ́ ẹ̀mí amúnidè fún ìyàjẹ, lọ́wọ́ èṣù àti àwọn ẹ̀mí òkùnkùn. Tí ènìyàn bá wà nínú ìdè ẹ̀mí apọ́nilójú, tí ènìyàn bá wà nínú ìdè ìpọ́njú òkùnkùn, kò sí nǹkan rere láyé tí ó lè ṣe. Bírú ẹni náà bá kàwé, kò ní ríṣẹ́. Bó tajà kò ní jèrè. Bó bá jàjà tún wá jèrè, àti ojú owó àti èrè, àparùtù ni yóò jẹ́. Ẹ̀mí apọ́nilójú yìí jẹ́ ẹ̀mí búburú tí a rán jáde láti inú ìjọba ẹ̀mí òkùnkùn. Tí ẹ̀mí apọ́nilójú yìí bá wà nínú ayé obìnrin, kò ní lọ́kọ tí yóò tẹ ẹlẹ́dàá rẹ̀ lọ́rùn. Tí ẹ̀mí búburú yìí bá wà nínú ayé ọkùnrin, kò ní ní ìyàwó tí yóò fún ní ìfọ̀kànbalẹ̀. Ẹ̀mí tí da ìkorò sínú ayọ̀ ènìyàn, òun ni ẹ̀mí búburú yìí jẹ́. Ẹ̀mí tí sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀ nínú ilé, nígbà tí ọkùnrin kò bá lè ṣe ojúṣe nínú ilé mọ́, tó jẹ́ wípé ìyàwó ló ń gbọ́ gbogbo bùkátà ilé. Ìgbà mélòó ni ìdílé aláyọ̀ fi ń dàrú? Mo ń sọ nípa ẹ̀mí apọ́nilójú. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé mímọ́. Ẹ jẹ́ kí a wo ìwé àwọn ọba kejì, orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Ó kà báyìí wípé, àwọn ọmọ wòlíì wí fún Elisa pé, ibi tí àwa gbé ń jókòó ní iwájú rẹ ni, ó wá jù fún wa. Jẹ́ kí àwa kí ó lọ, àwa bẹ̀ ọ́ sí Jọ́dánì, kí olúkúlùkù wa kí ó mú ìtigi kọ̀ọ̀kan wá, sì jẹ́ kí àwa kí ó ṣe ibi kan kí àwa ó máa gbé. Òun sì wí pé, ẹ máa lọ, hallelujah. Ǹjẹ́ ibi tí ìwọ náà wà nínú ayé yìí, ṣé ó tẹ ẹlẹ́dàá rẹ lọ́rùn? Ṣé kò wá jù fún ẹ? Iṣẹ́ tí ó ń ṣe yẹn sí ààyè gbà ọ níbẹ̀. Ìwọ obìnrin tó ń gbọ́ mi yẹn sí ààyè gbà ọ nílé ọkọ tó wà. Èṣù ti gba àkóso nínú ilé mìíràn, tó jẹ́ wípé ìgbé ayé olóńgìn ní àti eku ní ọkọ àtìyàwó tó wà ń bẹ̀ ń gbé pẹ̀lú ara wọn nínú ilé. Ẹlòmíràn ti ṣe rin ìjẹ ìlérí ló ń jẹ. Ẹ̀mí apọ́nilójú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé tí ẹlòmíràn ti ń kọ́ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn, àkọ́pàtì ló kọ. Ẹ̀mí apọ́nilójú nìyẹn. Nígbà tí a ti há ogun ayé rẹ̀ pa, Bíbélì wípé aha jẹ́rì kò mọ́ bí gágá. Gbọ́ mi dáadáa ní àṣálẹ̀ yìí, gbogbo ọkàn tí à ń fi ẹ̀mí apọ́nilójú bá jà, dìde ńlẹ̀, máa bọ̀ ní ọlọ́wọ́ ìyanu prayer city and physical healing tó wà ní Olúwa Gbọ́tẹ̀mí community, Ìlàlà, Ọbalógun, Kọ̀ṣẹ́rẹ̀ nílé ifẹ̀. Wá wo bí ogun ọ̀run ti ń gbé ogun ayé mi. Wá wo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lójúkorojú. Wá wo bí alágbára ọ̀run ṣe ń wo alágbára ayé lulẹ̀ tipinlẹ̀ tipinlẹ̀. Wá wo bí agbára ṣe ń pààrọ̀ ọwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ta ni onílé ewé tó ń fojú dinná? Ta ni ọmọ akú wárápá níwájú ọmọ akú yányán? Ta ni ẹni tó ń fi ara rẹ̀ pe ohun tí kò jẹ́ nínú ayé rẹ? Nígbà tí alágbára ń fi agbára gba agbára lọ́wọ́ alágbára tó ń fi agbára gba agbára lọ́wọ́ ọmọ Ọlọ́run, tí Ọlọ́run tó ní gbogbo agbára sì wà lójú iṣẹ́, ọ̀wà ara òjò tó ń ba onílé ìmọ̀lẹ́rù. Máa bọ̀ ní bùdó àdúrà ọlọ́wọ́ ìyanu, jẹ́ kí n gbàdúrà fún ẹ, kó o ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò nínú gbogbo ogun ẹ̀mí apọ́nilójú. O fẹ́ béèrè bó ṣe lè dé ibùdó àdúrà ọlọ́wọ́ ìyanu? O fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà, ìtọ́ni tàbí àmọ̀ràn wòlíì? Ẹ̀yin fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp tàbí o fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi láti ṣe àlàyé nǹkan tí kò yọ? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kí o fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp 08 3870 9441. Gbọ́ lẹ́ẹ̀kan sí o 08 3870 9441. lẹyin program yi bẹrẹ si ni pe mi ki fi ase woli soro itusile sinu aye fi mtn number yen ba mi soro ko gba imoran woli ni ibudu adura lowo iyanu ogun to ba gbe edebe ko tun ba o lo le mo pade mi ni ojo mejo ni akoko yi kan na titi igba na ma ko oroyin tale mi wipe a sele o gbadọ sele ninu aye mi iyanu asele ni oruko jesu isele yanu ayo asele ninu aye mi ati iwo ami
2: o la la eni to woju oluwa fun omo bibi eni ta fi asinde mole eni ti aye pon loju o kawe titi o rise amubonri ajoke okun irogun olodojuko e o ti ni titi won so pe ko so na abayo mo o na abayo ti de loni ma bo ni olowo iyanu prayer city and physical ini to wa ni ilala oba logun kosere ile tefun state o le mo bi adua sin gba loju koroju eni to ba ni ko si wole a je pe ti ran re lo ku wole ti olorun lo fun ina wala kuko yi o na ni wole timothy adekori la baba odowo iyanu fun amoran atebe adua tabi ti wo ba fe bere bo se le ri won 08038 70

0: ṣe ti wa nbe elo e ka le o elo e ka le o
1: sapa onu
0: e sala afia ni o ko yin
1: je o tun ni letun
0: be o odu ale o ni se mo je bi loju tin
1: e je bi o ti mo ba gba to be ti agbi lati gbe we le
0: won wa so pe nitori pe ajo nlo church kun ki ade je da ni church
1: e je bi o se
0: se
1: se
0: gba wele yin a le ka won lara ti kekede won pada ehn won ni tin ba je omo olohun to wo to won ni ko ye bi won se gbeyanju lati woru e ni wa se mo je bi ti mo ni eni ta jo nlo church kan ta di ja jo je eda ninu church pe sa ogu egbe nkan le elo e ka le o e ka le se oruko yin lati bo ni o
2: láti ọba kókó àìmọ́ṣọ́ lásán lè tún sọ̀rọ̀.
0: yes sir ó du alẹ́ òní ṣe mo jẹ̀bi lójú ti yín.
2: ẹ jẹ̀bi sà ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún ìyàn yẹn sà.
0: ẹ mo fẹ́ ṣe ó béèrè ni mo dẹ̀ ní ẹnìkan wá béèrè pé ṣé ó jẹ mí lówó ni pé ṣé ó yá owó lọ́wọ́ mi rí ni mo ní rárá.
2: ẹ jẹ̀bi sà.
0: ẹ ṣeun sà mo ń wí ní kéèsì alẹ́ òní lọ. fún gbogbo ẹ̀dá tẹ̀ ń béèrè nọ́mbà bàbá ọlọ́wọ́ ìyanu olúwa bàbá tí ọlọ́run ọba mi ń lò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lákòókò yìí ọ̀rẹ́ tí iṣẹ́ rẹ̀ ò bá lọ dédé. káti ẹ̀ wá sọ pé ó ní nǹkan tó ṣe ẹ́ tí wọ́n ò tu ẹgbẹ́ ó ṣe gbìyànjú láti pe nọ́mbà yìí lálẹ́ òní 08038709441 08038709441 ni nọ́mbà wọn ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ ti wà ń bẹ́ẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o. yes sir orúkọ yín láti bo ni o.
3: Michael ló ń pè látayé lò.
0: yes sir ṣé mo jẹ̀bi ló dùn òní.
3: ẹ jẹ̀bi o.
0: mi ò jẹ̀bi.
3: Ibudo bó tẹ̀ jẹ́ ọmọ ìyá yín gan agbè kan lẹ̀
0: kẹ́tọ́. ẹdún tí ọmọ ìyá yín bá fẹ́ ya owó lọ́wọ́ yín báyìí ó ń láti gbé kan lẹ̀.
3: Ẹ sà emotion kì í tẹ̀ bàtò kò ó fúnyàn lẹ́bàá jẹ́ o.
0: àwọn eléyìí gáyà tà láyé mi. ẹ̀lú ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ mọ orúkọ yín láti bo ni o.
1: tọ́mi jíjù láti bá bòlú ni
0: o. yẹ ṣé mo jẹ̀bi ló dùn ni.
1: jẹ̀bi ènìyàn ti burú o.
0: èèyàn burú ajọ́ ń lọ chọ́ọ̀chì kan nígbàgbọ́.
1: ẹ̀yin náà lẹ mọ̀ pé ẹ̀yin lẹ mọ ẹni tá ẹ̀ ń sìn.
0: Ta lẹ ń sìn? Ta lẹ ń sìn? Ẹ̀wọ́n lákòóbá obìnrin ó ní mo mọ tí mò ń sìn kí lẹ ń sìn? Ṣé ẹ ti kọ nọ́mbà yẹn lẹ? Fún ilẹ̀ yẹn tí ìwọ tó bá ní owó tó bá dẹ̀ kó o fẹ́ ra ilẹ̀. Fọ́nrán tí mo lò fún yín lẹ́ẹ̀kan ni ẹ jẹ́ kí n sáré pe nọ́mbà wọn fún yín. Yóò ṣe yín láǹfààní 070-30-92-94-12. Is 070-30-92-94-12. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ ti wà ń bẹ́ẹ̀ ká alẹ́.
1: Ọlọ́ ẹ̀ka alẹ́ kú ètò.
0: Orúkọ yín láti bo ni o.
1: Láyọ̀ ló ń sọ̀rọ̀ látọ̀tún Èkìtì.
0: Ṣé mo jẹ̀bi ló dùn òní?
1: Ẹ jẹ̀bi o.
0: Mi ò jẹ̀bi.
1: Jẹ̀bi torí pé èèyàn lẹ́ agbára púpọ̀.
0: Wọ́n ti ṣe fún yín rí ni.
1: Tí ẹ bá gba nǹkan kan ní ọwọ́ ẹ̀ tẹ́ bá fún owó yẹn gan lè má san. Ìgbà tí bá máa bèrè owó báyìí ìjà lè wáyé. Ìgbà tí ìwé yẹn bá wà lọ́wọ́ ìmọ̀ kó sì fún lòun fún ní fún nǹkan míì lọ́jọ́ míì. A lè mọ bí ó ṣe fẹ́ múra sí láti san owó yẹn.
0: Èèyàn
1: lágbára púpọ̀.
0: Ayé o. Ká tó jẹ́ ọmọ ṣọ́ọ̀ṣì kan. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ ti wà ń bẹ́ẹ̀ ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Orúkọ yín láti bo ni o.
3: Akọgbà jẹ̀bi pẹ̀lú àlàyé.
0: ọ̀nà owó mi ò fi jẹ̀bi lójú yín.
3: Number one, ó lè ṣe kí ẹ fẹ́ fi dẹ́rù bọ́.
0: Bẹ́ẹ̀ mo fẹ́ fi dẹ́rù bá ni. Mi ò dẹ́rù bá mo gbàwé o. Ẹ jẹ́ kí n máa kí bàbá. Most senior prophet H.O. Kuye J.P. Bàbá tí ọlọ́run ọba mi ní kí wọ́n máa tukọ̀ The Church of the Seven Seas of God. Ìjọ ìdìdì méjì ọlọ́run ẹ kú òmúra bàá mi. ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ́ darapọ̀ mọ́ mi lálẹ́ òní. ẹ jẹ́ kí n máa kí Lobsam Natural Health Clinic tọ́lọ́run ọba mi ń ṣe alála àlùbáríkà ẹ̀dá ẹ̀ní wálẹ̀ ẹ̀ní yọjú pẹ̀lú ògùn ọlọ́run. mo ti pe ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà fún yín tí ó ṣe yín láǹfààní. ẹ jẹ́ kí n máa kí ìyá ṣe wọn aláṣọ. aṣọ tẹ́ ẹ bá fẹ́ rà nígbàkúgbà ọ̀dọ̀ wọn náà ni kẹ́ ẹ máa yà sí. won gayata won wa ni number ba hello e ka le o
4: e ka le sir
0: oruko yin lati boni o
4: emi je ko
0: yes sir se mo jebi lo du oni
4: e sa jebi o
0: lona wo sir
4: e je ka soro to e jebi sir
0: eh
4: igbadeti le se da bi kon ni church bi
0: kon e da le mi ati won ni church mi o le paro
4: ala gani wa
0: o ye kin ni gbagbo ninu e kin si ni lọlọrun
4: be ni sir pe a da pada sir
0: loju ti bayi mo jo kefiri
4: ejebi o
0: ejebi eje ma dupe lo gugu e da te ndara po omo mi se agbagbe olohun fe mi ajakai loruko side dodo ti ni mo gayata ibi ti mo da si ni mo da si
5: jehovah
0: ai lu
5: e ka le o
0: oruko yin lati boni o
5: oruko temi ni dare lati okeyin mi ni ilu adeekiti
0: yes sir se mo jebi lo du ni
5: ejebi o
0: mi o jebi loju yin
5: bẹẹni bí òye náà ṣe yé yín gẹgẹ bí àgbàlagbà
0: ẹ ti
5: gbé kalẹ yẹn a dẹ dá fún yín tí ó pọ
0: ẹyin yáwó ẹgbà kan lẹ a ṣe kí n máa dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ojú òní tì í a ti darapọ̀ lálẹ́ òní a ti ṣe bá a ṣe ń ṣe ọlọ́run ọba mi náà ti jẹ́ parí ẹ̀ láyọ̀ àti àlàáfíà fún gbogbo ẹ̀dá tá ẹ bá fẹ́ polówó lórí ètò yìí àbẹ́ ń wá mc tó gáyàtà dáadáa tọrọ tó mú kinní tó dá ṣámúṣámú lẹ́nu ẹ̀ ẹ gbìyànjú ẹ pè mí 08033793018 ní nọ́mbà mi lórí facebook ọlọ́run fẹ́mi àjàkáyé mo dúpẹ́ akínyẹlé blessing ó darapọ̀ pẹ̀lú mi ó jẹ́ kí kọ́mẹ́ntì alẹ́ òní ó pọ̀ 08033793018 mo ń lọ lálẹ́ òní á padà lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ eré àti ayọ̀ tí mo fi yín lẹ̀ sí lápadà bára wa o tó bá lóhun tí mo lò fún yín tẹ̀yìn ọ̀kan dáadáa ẹ pè mí.
6: Àdékúnlé kò ṣe ọ̀pẹ́ lọ ti kọ̀ ọ́bọ́ ní kẹ̀gbẹ́ dùn.
7: Iyo ṣe ni kẹ́tí ara dùn mí kẹ́ẹ̀rẹ̀ mi tọ́ tọ̀sẹ̀.
6: Kóòrì tí ló bá ẹ̀.
7: Awo gba àrùn.

0: Ojule
1: kẹrìndínlọgbọ̀n
0: ọgbọ̀n Yegunle
1: lókòrókòrò gate
0: High Court Lakurẹ́
1: lẹ́kọ̀ọ́ lọ
0: láti ṣàyẹ̀wò
1: ara rẹ
0: oríṣiríṣi ẹ̀rọ
1: ìgbàlódé
0: lọ́dọ̀rin o
1: ẹ̀rọ òun lè dé àtú àṣírí
0: ibi kò jòjò sápamọ́ sí lára rẹ
1: a dẹ̀ fọ ọ̀nà àbáyọ sí ọ
0: a dẹ̀ fún ọ lámọ̀ràn
1: a dẹ̀ ní
0: National
1: Clinic
0: ibi kan tá a tọ́jú rin
1: bẹ́ẹ̀ la dẹ̀ ní ọ
0: National
1: Herbal Product
0: ká a má rẹ̀ rẹ̀ jí pépé
1: wákàtí
0: mẹ́rìnlélógún
1: lọ́fíìsì lọ́sà
0: ẹ àlùṣíṣí
1: pẹ̀lú ìhàn ṣòṣẹ́
0: ọkọ́ṣẹ́mọṣẹ́
1: ẹ kàn sí a
0: lójúlé kẹrìndínlọ́gbọ̀n
1: ọgbọ̀n Yegunle
0: lókòrókòrò gate
1: High Court
0: Lakurẹ́
1: 08038
0: 17

0: kábíyèsí.
1: Bẹ́ẹ̀ Júbà wà.
0: Amín.
1: Báwa ṣe ètò yìí.
0: Amín.
1: Sọ̀kalẹ̀ sáàrin wa.
0: Amín.
1: Ìgbà gbogbo ogo.
0: Amín.
1: Àwọn ìpinnu Sátani jẹ́ kó wọnú ìdè.
0: Amín.
1: Afẹ́ rí ọ olúwàfí ara rẹ.
0: Amín.
1: Ilé kíbi tí ẹ ti ń gbọ́ ìyìn orúkọ Jésù, ikú ò ní wọbẹ̀.
0: Amín.
1: Àrùn ò ní wọbẹ̀.
0: Amín.
1: Ẹ̀yin tí ayé ń dà láàmú ní orúkọ Jésù, olúwa kó tu yín sílẹ̀.
0: Amín.
1: Gbogbo agbára tó ń fi làágùn yín ṣòfò ní orúkọ Jésù, olúwa kó dáná sun.
0: Amín.
1: Gbogbo agbára tó wakọ̀ ayé yín sẹ́yìn ní orúkọ Jésù, kó gba ìdájọ́
0: lọ́wọ́. Amín Jésù.
1: Ayé yín kó tẹ̀síwájú.
0: Amín.
1: Ogun ò ní jìyà mọ́.
0: Amín.
1: Ogun ò ní jàyín mọ́.
0: Amín.
1: Lórí àánú Ọlọ́run.
0: Amín.
1: Jésù Kristì olúwa wa.
0: Àmì àmì àmì ní orúkọ Jésù. Ó dá bàbá gẹ́gẹ́ bí mo ti kọ́kọ́ wí lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ mo pé ẹ ṣàlàyé nípa gbígbé omi sí di rédíò ẹ tún wá ṣe bẹ́ẹ̀ ṣàlàyé nípa ẹ̀ tí ó wáyé nílé ìjọsìn lọ́la òde ẹ ṣe bẹ́ẹ̀ ṣàlàyé nípa àwòrán.
1: Aleluya. Bí a ti ń gbọ́mi yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tó bá wà lábẹ́ ohun mi kó lọ gbé omi sí di rédíò kì í ṣe agbára bí kò ṣe agbára Ọlọ́run. Nítorí pé ṣáájú àkókò yìí la ti ń wà nínú àdúrà àti ààwẹ̀ wípé kí Ọlọ́run lè dá sí àkókò yìí wípé kí Ọlọ́run lè fi àánú àti ìyanu hàn lórí ètò yìí. Mo sì dúpẹ́ pé Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ òun ni òkìkí àti agbára ẹ fi hàn. Ìgbà míì tí ẹ bá pè mí tí mi ò bá gbé kì í ṣe mi tí ẹ mọ̀ pé tí àdúrà bá gbàǹgbà míì apá aládùúrà kì í kà mọ́. Àwọn iṣẹ́ ìyanu tí Ọlọ́run gbawọ́ wa ṣe ó kọjá bí èmi gan ṣe lérò lọ. Tí wọ́n bá sọ pé ìkan báyìí ṣẹlẹ̀ ìkan báyìí máa ní ẹ̀ ṣé èmi náà kì í ṣe mí Ọlọ́run ló ń ṣe é. Nítorí náà gbogbo ẹni tó ń gbóhùn mi lọ́wọ́lọ́wọ́ yẹ lọ gbóhùn mi sídìí rédíò bóyá irọ́ la pa òbáyà kìí ṣe ẹ̀ lè mọ̀ lọ gbóhùn mi sídìí rédíò yẹ lọ́wọ́lọ́wọ́ bàdí táà tí ètò yìí bá parí wàá lè mu omi àbí kó fi wẹ̀ àbí gbogbo oníṣòro àbí aláìsàn á lè lò ó. Bákan náà ní ọ̀la ní aago 10:00 to 12:00 a máa ń ṣètò kan lórí ìjọ wa à ń pè ní àtúnyàn ògo. Gbogbo ẹnikẹ́ni tí ògo ẹ ti sọnù gbogbo ẹnikẹ́ni tí òrógo lò mọ́ gbogbo ẹnikẹ́ni tí ayé ń dà láàmú tí nǹkan ò wá òkè fún mọ́ ẹ jẹ́ kó wá sórí ètò wa yẹn. Gbogbo àwọn èèyàn wà àwọn èèyàn wá láti Kogi State wọ́n wá láti Edo State àwọn èèyàn wá láti oríṣiríṣi tó bá ṣáà ti dé ìkàrẹ́ gbé ọ̀kadà òun lọ sí Sẹ̀lẹ̀ Alex tó wà ní Olókun lọ síbẹ̀ wàá rí ìyanu lọ́la ṣùgbọ́n bó ṣe ń débẹ̀ míṣọ̀ pé o gba nọ́mbà nítorí pé nípa nọ́mbà yìí la fi máa attend sí yín èmi fúnra máa ṣe kánsẹ́ẹ̀lì fún yín a ní ṣe ojúṣàájú gbogbo ohun tó bá wá pátápátá lẹ́mi Ọlọ́run máa fi hàn a máa sọ fún ẹ àti ọ̀nà àbáyọ nǹkan tí wàá ṣe a máa sọ fún ẹ. Nítorí náà kí gbogbo wa pátápátá tí a bá wáyé a tún lórí ọ̀fẹ́ láti mú àwòrán ọmọ ọkọ àbí aya wa wá láti wá fi gbàdúrà kí ogun ayé wa máa lè ṣe bó ṣe rí ní àtọkùn.
0: Ẹ ṣe bàbá ojú òní tì yín ogun ayé wa yóò ṣe lágbára Ọlọ́run ọba. Ẹ wá fi ara balẹ̀ lálẹ́ ètò ní kẹ́ pé nọ́mbà yín fún ìtọ́ni àti àdúrà.
1: Nọ́mbà wa ni 08035248215 àti 09028242487.
0: Ẹ ṣe bàbá ojú òní tì yín. Nọ́mbà tí bàbá pèrè tẹ́ bá láǹfààní àti rí mú. Nọ́mbà yẹn náà lélẹ́yìí 09028242487 tàbí 08035248215 tẹ́ bá wá ń pè wọ́n tí wọn ò tètè gbé ẹ gbìyànjú ẹ máa pè wọ́n sí. Ó dá bàbá kí tún ní ọ̀rọ̀ ìgbàlà tẹ́ ẹni fún wa lálẹ́ ètò ní gẹ́gẹ́ bẹ̀ tí màá ṣe lọ́sọ̀ọ̀sẹ̀.
1: Aleluya.
0: Aleluya. Aleluya.
1: Ọ̀rọ̀ tí Ọlọ́run rán wa láti fi gbọ́ àwọn ènìyàn.
2: The theme of today's program.
1: Láti fi gbọ́ àwọn ènìyàn níyànjú.
2: So that we can enjoy people.
1: Òun ni ìkórira.
2: It's what we call hatred.
1: Ìkórira.
2: Hatred.
1: Ìkórira.
2: Hatred.
1: Ìkórira pọ̀ sáyé.
2: Hatred are many in this life.
1: Ọ̀pọ̀lọpọ̀ ni o mọ nǹkan tó dédé fà á.
2: A lot of people they don't know.
1: Ọ̀pọ̀ ló jẹ́ pé ìlara ló fa ìkórira.
2: A lot of people they know that it's hatred.
1: Ọkọ̀ ló jẹ́ kórira pẹ̀lú ìlara.
2: They just hate him because of hatred.
1: Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n kórira ẹ̀.
2: A lot of people they hate.
1: Nítorí pé Ọlọ́run fẹ́ fi ṣílẹ̀kùn àánú fún.
2: Because no one wants to bring joy.
1: Kórira.
2: Nobody is going.
1: Tí wọ́n bá kórira.
2: If they don't hate
1: you. Lọ sí ọmọ agbàdúrà.
2: You will be continue praying.
1: Bọ́pẹ́ nígbà tí a bá kórira ẹ̀.
2: Anybody that will.
1: Ó ní ògo lára ni.
2: You have glory.
1: Bọ́pẹ́ nígbà tí a bá kórira
2: ẹ̀. Anybody that hate.
1: Ayọ̀ ń bọ̀ ni.
2: Yes.
1: Ipele tó kàn. Kí èèyàn tó rí ògo òun ni kórira.
2: He is because of your hatred.
1: Ipele tó kàn tí wàá dé.
2: The next move that you are going to go.
1: Kó o tó rí ògo
2: lò. Before you can see your glory.
1: A gbọ́dọ̀ kọ́kọ́ kórira ẹ.
2: We must hate you.
1: Kò sí ẹni tí wọn kì í kórira ẹ.
2: Nobody that is not hated.
1: Ẹni tí wọn bá kórira ẹ kò sí ògo lára ẹ.
2: There is no glory.
1: Ẹni tí wọn bá kórira ẹ ko le ri ogo ni
2: o. If you are not eating, you will not see glory to you.
1: Ko le ṣe aṣeyọri.
2: If you are not eating, you will not do prosper.

awon kankan mo ya mi lenu ninu irin ajo ife yi e so pe nife daddy sugbon e fi so daddy lara yari check him out yi. One of the first things te fi ma mo pe lagbaja yi nife yin o digba te ba to fa ya nwaju e ti obi nu mo jeri oni temi oko wa latorun ni banga banga ongana o da be ko gbogbo awon mo ko giyan na mo ya so especially awon to ba wa lati kirin ade ati ekeleku jumo ke omo to sobo loki o magde o lo le so fun wa boya to ba do wa le to fe sun bayi to ba ti ni baby let us pray to ba ti pray tan magde o lo gbadura o to ba ti ni in Jesus name I pray to ba ti ni amen e mo ko to ma tele pe pe pe re pe pe pe pe pe apa vita lola le re the first time te koko faso ya nwaju daddy kini reaction the first time te koko faso ya nwaju mommy kini reaction emi oni ke mo ya so funra yin o sugbon se ka ma tora wa ti ami yu azana demola ama afi jade fun yin ajosepo ta ba ti jo ni ta le farada awon kankan funra wa eniyan ni se bi so la wa nso ni ta ba ti le farada awon kankan funra wa iru ajosepo yi o ti pe a ma n ba rin ajo ife debi kan a ma n su ni a ma n re ni a ma n re eyan ṣùgbọ́n orí ọ̀fẹ́ fún ọ̀kan láti lè gbé kejì lẹ́yìn dòndò mo gangan náà ló ń pè nífẹ̀ẹ́ ẹ ká lẹ́sàmà ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní facebook ẹ̀yin tí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ní facebook adégbóyè gàlàní lè fi máa darapọ̀ mọ́ wa ní facebook yẹn ẹ nàá ẹyin tẹ ti wà ń bẹ ẹjọ ẹ bá mi ṣí ẹ fídíò yẹn dáadáa ẹ jẹ kó kárí ilé kó kárí oko ẹjọ dọdọ àwọn alára wa ẹjẹ káwọn èèyàn mọ pa ti wà lápá bí ẹjẹ kí kọmẹǹtì máa wọlé kí likes máa tẹlé ẹjọ ẹ bá mi ṣí ẹ fídíò yẹn dáadáa views tí mo ṣì ń rí yìí ò tí ì tẹ̀mí lọ́rùn tó.

ọ̀rọ̀ ìfẹ́ lápètò yìí nìkànnì àdàbà 88.9 FM Àkúrẹ́. Bí ìgbàgbọ́ yín ò bá béèrè ìfẹ́ mọ́, ẹ dákun ẹ lọ rè sùn. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, Januzaj Beth King, wọ́n wà pẹ̀lú wa lórí ètò yìí. AAT àwọn náà wà pẹ̀lú wa lápá bí. Wọ́n ní kájọ máa ṣe lọ, kájọ máa bára wa dọ̀rẹ́ bọ̀. So ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa, ìpolówó ọjà yín ṣe pàtàkì lórí ètò yìí. Láti lè jẹ́ kétò yìí máa tẹ̀síwájú sí ni o. Dádé àmọ́ mi ṣe ti ṣetán, a máa tan ara wa lẹ̀ lálẹ́ yìí. Ẹ ká lẹ́sà, ẹ ká lẹ́mà, ẹ ká lẹ́yìn ọ̀rẹ́.

0: ẹ fún mi lórí ọ̀fẹ́ ìṣẹ́jú márùn kan. Gbogbo àwa ọ̀dọ́
1: yìí.
0: Ẹ má bínú o. Gbogbo àwa ọ̀dọ́
1: yìí.
0: Ẹ já fún àwọn opó méjì lórí ọ̀fẹ́ láti pè wọlé. The first two opó tó bá pè wọlé sórí programme lálẹ́. Mo fẹ́ fún wọn ní 55,000 naira. Ẹ le bá wọn pè wọlé ṣùgbọ́n àwọn gangan mo fẹ́ bá sọ̀rọ̀. So àwa ọ̀dọ́ yẹn jọ jẹ́ ká sinmi fún wọn láàrin ìṣẹ́jú márùn péré. Iṣẹ́ ti mọ nǹkan tó túmọ̀ sí báyìí. Ẹ bá mọ̀ pé èyí ṣe opó. Bóyá ọkùnrin àbó in fact opó obìnrin. Widow not widow. Méjì péré. Zero 0816251-9991. Méjì talala kọ̀kọ́. Hello, ẹ kalẹ̀ o. Hello. Hello, ẹ ti wọlé ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ wà. Ẹ gbọ́n sókè. Ṣọ́pọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Ẹni. Àgbọ́yìn. 0816251-9991. Hello, ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ wà. Ṣọ́pọ̀ ni mò ń bá sọ̀rọ̀. Opó ni. Kí lẹ jẹ lálẹ́ yìí?
2: Mo jẹ sẹ̀mú.
0: Ẹ jẹ sẹ̀mú. Ẹ dẹ̀ ní nǹkan tẹ máa jẹ láàárọ̀ la.
2: Má mọ ẹ̀kọ́ náà.
0: Ẹni.
2: Kókó.
0: Well, mo ti promise pé first two opó tó bá kọ́kọ́ pè wọlé mi ò sọ pé bóyá ó ní àbí ò ní. Ṣé 5,000 naira ọ̀pọ̀ jù bá ṣé kò kéré jù bá yìí? Sorry.
2: Kò kéré jù.
0: Ẹ ṣọ́ pé kò kéré jù. Iléeṣẹ́ Janu Zajbet King ni kí n fún yín ní 5,000 naira.
2: Wọ́n ṣe wọ́n.
0: Ẹ gbàdúrà fún wọn.
2: Ẹ bá sẹ́ndì àkáǹtì.
0: Ẹ dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa.
2: A dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ o. Iléeṣẹ́ náà ò ní bàjẹ́ o.
0: Ó dà. Nọ́mbà tẹ fi ń pè mí yìí, kí ni nọ́mbà mẹ́rin tó parí ẹ̀?
2: 5690.
0: Now tí n bá parí program mo máa pe nọmba mi jáde. Ẹ send account number yín tó jẹ́ pé tán bá send owó sí kò ń ṣe next year lówó yẹn máa wọlé. Ó máa wọlé lójú ẹsẹ̀. Ẹ send ẹ sórí nọmba mi pẹ̀lú nọmba tẹ fi pè mí yìí. Account number tẹ bá fi send ẹ tí ò bá ti ní 5690 níparí ẹ ní rówó yín o. Ẹ ṣe gan ó dàrọ. Ẹ ṣe gan ó dàrọ. Opó alákọ̀ọ́kọ́ ti lọ. Okè lẹ́ẹ̀kejì. Hello, ẹ kalẹ̀ o. Ṣàlàfíà lẹ wà. Ẹ gbọ́n sókè ẹ pa rédíò yín àbí kí n pa tọ̀dọ̀ mí ń bì?
3: Ẹ kalẹ̀.
0: Ṣé opó ni mò ń bá sọ̀rọ̀?
3: Bẹ́ẹ̀ni sá.
0: Ọkùnrin ni mò ń bá sọ̀rọ̀ yìí?
3: Obìnrin ni sá.
0: Obìnrin mò ń bá sọ̀rọ̀?
3: Bẹ́ẹ̀ sá.
0: O ẹ kalẹ̀ ma.
3: Ẹ kalẹ̀ sá.
0: Janu Zajbet King ìlú Àkúrẹ́ ń bí iná wà. Wọ́n ní kí n fún yín ní 5,000 naira. Ṣé kò kéré jù?
3: Kò kéré jù.
0: Ẹni.
3: Kò kéré jù sá.
0: All right. Nọ́mbà tẹ fi ń pè mí yìí ẹ pe nọ́mbà mẹ́rin tó parí ẹ̀.

0: ẹ̀yin alárawa ní PRD Ondo State Police Command. For Tony o. Kilo ko baba ina.
1: Get butterflies in my belly.
0: Bọ̀dá tó yọkùn, ọlọ́pàá tó yọkùn.
1: Ó ṣe kọ́ mọ́, ẹ má bá wí o. Ọ̀rọ̀ ìfẹ́ láyé.
0: Ẹ kú iṣẹ́ o.
1: Irú ọmọ tí mo fẹ́, wọ́n bẹ lára rẹ̀. Ibi gbọ́rúkọ mi.
0: Àwọn ọlọ́pàá kan wà tí wọn ò bó kọ ọlọ́pàá jẹ́.
1: Mo fẹ́ bá ẹ darúgbó. Mo fẹ́ bá ẹ dalẹ̀.
0: Hello, e ka le o. E gbo nsoke sa. Shala fi ale wa. Mi o ni le gbe soke nbi ju bi mo se gbe soke ile. Eyin e ke gbo yin soke sa. Ai mi o wa gbo yin dada. Mo mi nko.
2: O wa legbe mi.
0: O wa legbe yin. E wa fi phone si ori wardrobe.
2: Okay.
0: E wa lo meko e ni sale. Why?
2: O de wa ibe.
0: Ki le nse?
2: A se re fe lo.
0: Mo so be na, mo le e fi phone si ori wardrobe e lo meko e lori be. Ake lo de na hun. O ti wora. Level se mommy ni o fi daddy le abi daddy ni o fi mommy le eh ko ti wa se bori ade lo si wa eni kini mommy so e ti wole set quarter
2: be
0: e ti wole set quarter se ti dori ota ni
2: o ti dori ota
0: ah bawo lohun
2: o wa okay
0: o ndun o nlo mi Eni?
2: Oloyin.
0: Mommy.
3: Yes, that's a
0: e ku ise Oluwa.
3: Oluwa ka
0: dare. Eh, o da ko daddy ti jade ko let quarter tori e ti wa pada mu phone lori wardrobe.
3: A ti de kuro nbe.
0: Mo so be e patewo fun ra yin. O da ro sama e ma je nda yin la mu. Adua te ngba lowo yin Olorun a je ko gba o. O da ro sama. Head quarter na wa ke. Kò yẹ ká dáhùn láàmù 0816251-9991. Gẹ́bí mo ṣe sọ ṣáájú iléeṣẹ́ Janzaj Bet King. Wọ́n dúró ti wà déédé lórí ètò yìí. Wọ́n ní gbogbo àwọn èèyàn wọn pátápátá tí ò bá ta tí wọ́n sì jẹ báyìí. Wọ́n ní kí wọ́n mọ́kàn balẹ̀. Kò sípò jẹ lónìí kó wá gbowó ẹ lọ́la irọ́ ojú ẹsẹ̀ náà ni ṣapálé ṣapálé ọlọ́run má dààmú wa. And the giveaway tá a ṣe lórí program lálẹ́ it was sponsored by Janzaj Betking. Ọ̀rẹ́ mi jù wọ́n kò ní tán bẹ́ẹ̀ láṣẹ ọlọ́run ọba. Ẹyin tí ẹ bá lè gbá bọ́ọ̀lù yín dáadáa wọnú àwọn bíi Belliam. Ẹyin tí Mbappe yín ò lè pè é kó jẹ́. Ẹyin tí Messi yín láàánú. Ronaldo yín bó bá gbá bọ́ọ̀lù tiẹ̀ kò lè wọnú àwọn. Iléeṣẹ́ AAT Tradomedical. Àwọn ni kẹ́ ẹ pè kí wọ́n tọ yín sọ́nà wọ́n gbà yín mọ̀ràn. Àwọn nǹkan míì tó bá tún yẹ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn. Ẹ mọ̀ mọ̀. Ojú òpó tó lè já sọ́dọ̀ AAT Tradomedical nìyí lẹ́ẹ̀kan sí. 0803-444-7184 Number mi kọ́ nìyẹn o. Ẹ má text account number sórí number yẹn o. Àwọn tán nílò ìrànlọ́wọ́ AAT Tradomedical ni mò ń pè fún o. 0803-444-7184 Bẹ́ẹ̀ bá ti pè wọ́n, ẹ sá sọ pé orí ètò ọ̀rọ̀ ìfẹ́ lẹ ti gbọ́ fọ́nrán wọn. Gbogbo yòókù ọ̀rọ̀ ìtàn ni ó dá. 0816251-9991 Ṣé mo fẹ́ gbé pè sí ṣá? Hello, ẹ ká lẹ́ o.
4: Ẹ ká rẹ sà.
0: Ṣàlàfí àlẹ́ wa.
4: Dada ni sà.
0: Mo mi nkọ.
4: Àlàáfíà ni sà.
0: Orúkọ wo lẹ̀ ń pè wọ́n?
4: My love.
0: Orúkọ wo làwọn náà ń pè yín?
4: Díẹ̀.
0: awon malaika ni so fun yin pe ibeji nbo.
4: Oh.
0: Mm.
4: Okay sir.
0: Se ti gbo?
4: Go si wala sir.
0: To ba ti de ke pe mi o.
4: O da sir.
0: O da ro.
4: O da ro.

ẹyin ti e je give away wa lale yi iya ti number won pari pelu 5690 ati mommy ti number won pari pelu 9991 number mi lele yi e ma sare ma farabalẹ pe fun yin e ma sare 090 5710 9094 090 5710 9094. Ojú òpó tẹ máa text àká nọmba yín sí nìyẹn. Èmi ni màá rí ń bẹ́ẹ̀. Mi wìlì. Àwọn kankan ń bẹ tí mo fẹ́ kẹ̀yìn alára wa mọ̀. Nọmba yẹn lẹ lè pè mí síbẹ̀ ẹ bá nílò mi fún nǹkan kan. Bóyá MC lóde àríyá yín ni. Àwọn kan máa ń sọ pé torí àlàní ń ṣe ètò ọ̀rọ̀ ìfẹ́ wedding MC nìkan ló ń ṣe. Irọ́ kò rí bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ dákun. Ìyàwó ń bẹ ń lé ọmọ ń bẹ ń lé wedding MC nìkan kọ́ ni mò ń ṣe. Òkú àgbà òkú ọmọdé nìkan là yí solú yokó ẹ̀. Graduation birthday gbogbo ẹ̀ pátápátá àlàní dúró déédéé fún yín. So nọ́mbà yẹn náà lẹ lè pè mí sí tẹ́ fi lè reach out sí mi 090 5710 9094. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà lórí ètò yìí náà nọ́mbà yẹn náà lẹ máa pè sí. Alright. Àwọn nǹkan kan wà tí mi ò fẹ́ welcome mọ́. Nǹkan tó bá ti ń ṣẹlẹ̀ nínú ẹbí yín. Ọkọ mi ò ṣe dédé, ìyàwó mi ò ṣe dédé, ó fi mí lẹ̀, ó ṣe gbákan, ó ṣàwo kan. Ẹ lọ bá wọn therapist. Bẹ́ẹ̀ni, ẹ lọ bá wọn therapist. Wọ́n máa tọ yín sọ́nà nípa ọ̀nà tó yẹ gbogbo nǹkan tó yẹ kẹ́rin. Torí mo discover pé àwọn èèyàn ti ń gbé àwọn kéèsì kan tẹ́mi mi ò gbé, wọ́n ti ń gbé wá sọ́dọ̀ mi o. So torí bẹ́ẹ̀ ẹ mọ́ fẹjọ́ ilé yín sùn mí. Eré ìfẹ́ pọ́nbélé òun la máa ṣe lápá bí. Nǹkan tẹ́ ẹ bá ti gbọ́ lórí ètò ẹ tẹ̀lé ẹ mú ṣe wà o. Lẹ́yìn ìyẹn kò sí nǹkan míì mọ́. So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn. So ó máa pè mí tó bá jẹ́ pé ẹ pè mí fún iṣẹ́ tí ìbáṣepọ̀ ẹ pè mí kọjá bẹ́ẹ̀. Then àwọn èèyàn kan má máa pẹ́ lágo méjìlá òru ago kan lẹ́gbẹ̀ẹ́ ìyàwó tèmi náà. Ẹni wo lẹ fẹ́ kí n fi sọ pé ẹ jọ̀ọ́ tó bá ti da ago mẹ́sàn-án alẹ́ ẹ jẹ́ ká stẹ́wélé calling wa títí tí ó fi di ago mẹ́sàn-án àbọ̀ àárọ̀ ọjọ́ kejì. Kò sí calling ní 5 AM mọ́ ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín. Adégbòye ga àlàní iléyá mi ó yá mi lóde ìfẹ́ wàrà yòókù tún dọjọ́ mẹ́jọ láṣẹ ọlọ́run ọba. Ẹ mọ́ gbàgbé ìfẹ́ làkójá òfin o. Ọlọ́run ní kẹ́yìn ọkùnrin kẹ́ ẹ nífẹ̀ẹ́ ìyàwó yín. Ó ní kẹ́yìn ìyàwó náà kẹ́ ẹ bọ̀wọ̀ fọkọ yín. Ilé wa ò ní dàrú o. Adégbòye ga àlàní lorúkọ tèmi ń jẹ́. Àlàní tí ó gọ̀ ẹni tó ń bá rìn ní ògbọ́n owó kẹ̀m̀bẹ̀lẹ́ ní tó dùnmọ́lé ọkọ lọ́mọge. Radio boyfriend yan rèé olùàyè tọ̀nàtọ̀nà wa títí dọjọ́ mẹ́jọ àní jẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàárọ̀ o.

0: Olúwa gbọ́ pé wá. Michael Taylor Mosaida. Ẹgbẹ́ yìí wá. Ìyìn wá ń dúró ní Sioni. Àjíǹde àti
1: ìyẹn.
0: Gba gbogbo ogo. A ó yìn ọ́. A ó gbé ọjọ́. Onílọ́jọ́ Monday. Gbogbo yẹn mi ọwọ́
1: yín.
0: Mo pàṣẹ. Àgbàna. Tó ń bọ́ ọwọ́ ìṣiṣẹ́. Àti àṣetì. Bó ṣe mi ọwọ́ yẹn. Kó máa jábọ́ lẹ̀. Àìlówó mọ́ rárá. Ẹlòmíì ò ti ẹ̀rù wọ́n mọ́ rárá. Òní dẹ̀ ni
1: Monday.
0: Lónìí. Gbogbo má jẹ̀ mú. Tí òjò oró wọ́n mú kó máa jábọ̀ lẹ̀. Gbogbo àmì tí òjò oró wọ́n kó máa jábọ̀ lẹ̀. Àránsí tí òjò oró wọ́n kó máa jábọ̀ lẹ̀. Àsàsí tí òjò oró wọ́n kó jábọ̀ lẹ̀. Jábọ̀ lẹ̀ jábọ̀ lẹ̀ jábọ̀ lẹ̀ jábọ̀ lẹ̀ jábọ̀ lẹ̀. Èyí dáná ẹ̀ mọ̀ tuntun. Mi orí ẹ̀ gbogbo èyí tí ẹ ní ẹrù gbèsè lọ́rùn.
1: You that carry load of debt.
0: Àbí tí bùkátà yín wúwo.
1: All your responsibilities too.
0: Jésù wípé àjàgà mi rọrùn.
1: Give us my yoke.
0: Ẹrù mi sì fúyẹ́.
1: My burden is light.
0: Gbogbo àjàgà wúwo.
1: Heavy heavy load.
0: Kó máa fúyẹ́.
1: Turn away.
0: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
1: Receive deliverance.
0: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
1: Amen.
0: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
1: Amen.
0: Nínú ìgbẹ́kú tó wà.
1: From that point of view.
0: Àtú ẹ sílẹ̀.
1: You are deliverance.
0: Ẹni tó lòun fi ogun dẹ́ ẹ wò.
1: He that did the test you with
0: battery. Ní wíìkì yìí.
1: This week.
0: Ẹ̀mí ẹ̀ máa lọ.
1: Ṣé ìjà.
0: Ṣé owó rẹ̀ wà tó sì.
1: I hope that money is around.
0: Àti iyọ̀ yẹn.
1: And your salt.
0: Ẹ fi síwájú báyìí.
1: Put it before you now.
0: Ẹ fi sí àgbélébù.
1: You make you the
0: best man to put
1: your forehead.
0: Gbogbo èyí tí wọ́n jẹ láyọ̀.
1: You that die from joy.
0: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
1: You will be prosper.
0: Ẹ ṣe rere.
1: You will prosper.
0: Òní ni Monday.
1: Today Monday.
0: Ọjọ́ tí ó ní ajé nínú.
1: A day of
0: rest. Ẹ fò síwájú pẹ́pẹ́.
1: Jump to your altar now.
0: Hallelujah méje.
1: Seven hallelujah.
0: Ògo méje.
1: Glory seven times.
0: Osana méje.
1: Hosanna seven times.
0: Àti iye.
1: Life.
0: Hallelujah méje.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Ẹ kojú sọ́nà kejì.
1: Turn to the next place.
0: Ògo lẹ́ẹ̀mejì.
1: Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo.
0: Ọ̀nà kẹta Hosanna méje.
1: Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna.
0: Yìí sí ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Na abẹ́ fọjú ẹ̀ nígbàdúrà
1: ni. Today we are really going to pray.
0: Mo ń bọ̀ wá ṣiṣẹ́ lórí iyọ̀ yẹn.
1: I'm going to work on your salt.
0: Àti owó ẹ̀.
1: And your money.
0: Má gbàgbé o.
1: But don't forget.
0: Gbé òróró ẹ sọ́dọ̀.
1: Get your energy.
0: O ní.
1: Today.
0: O ń jáde lọ.
1: We are going out.
0: O máa mú ọrọ̀ bọ̀.
1: You will come with wealth.
0: O máa mú owó bọ̀.
1: You will come with money.
0: Ẹgbẹ́ ẹni wọlé.
1: Bring up this blessing.
0: A padà bọ̀ wá.
1: We will be right back.
2: Kale sir, èmi ni David. I'm so much grateful, daddy. Ọlọ́run túbọ̀ máa ràn yín lọ́wọ́. Ọlọ́run túbọ̀ máa fi agbára kún agbára yín. Ẹ ò ní wálẹ̀ láéláé lórúkọ Jésù ilé ológo. Ẹ ò ní pàdánù rẹ̀. Testimony tèmi tí mo fẹ́ sọ ni pé nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní ṣe program tí mo bẹ̀rẹ̀ sí ní bá fọ́lò program yìí. Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní ṣeun ìyanu. Agbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ nínú ayé mi tèmi náà mọ̀. Agbára ọ̀tún àánú ọ̀tún ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní tají nínú ayé mi. Tí mo dẹ̀ ń mọ̀ tí mo dẹ̀ ń rí. Níbi tí mo ti ń ṣe mo mí ìsì ẹ̀ látijọ́ tí ẹnìkan ti sọ fún mi pé kí n bẹ̀rẹ̀ program náà nígbà tí mo rí àwọn prayer point ńláńlá tẹ máa ń sọ. So láti bẹ̀ lọ iṣẹ́ ó ti bọ́ lọ́wọ́ mi láti bí oṣù bíi márùn-ún tí mi ò ríṣẹ́ kankan ṣe gbogbo bí mo ṣe ń ṣe. Tí wọ́n á ní wọ́n máa pè mí, wọ́n máa pè mí náà ni mi ní bọ́ọ̀n kankan. Ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé ní ẹnu tí mo bẹ̀rẹ̀ program yìí nǹkan bí ọ̀sẹ̀ kan sísìn ibì kan tí mo ti ṣe interview rí nọ́mbà tún pè mí bẹ́ náà ni kí n wá. Ibẹ̀ náà ni mo tún apalà sí. Iṣẹ́ náà dẹ̀ jẹ́ iṣẹ́ tó dára tún dẹ̀ tán sanwó ńlá owó tó dára fún yàn níbẹ̀. Ó yà mí lẹ́nu gan. So òun ni testimony tèmi. Bàbá ẹ ṣe gan o.
3: Ọ̀rọ̀ yìí ti dẹ́ didi.
4: Ó ti dẹ́ didi Ọlọ́run.